Gbogbo ẹni tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí. A ní lónìí ẹ ó ṣe kòǹgẹ́ ire. Lónìí ọjọ́ ajé Monday, ẹ ó ṣe kòǹgẹ́ ire lónìí. Lónìí Ọlọ́run ó gbólóore dìde.

0: Ìwà kan ti ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ ìtayé ń pè ọ́ lágàn lórúkọ Jésù láti òní á forúkọ titun pè ọ́.
1: Sátani, Olúwa bá ọ wí dẹ̀yìn lẹ́yìn mi.
0: Abẹ́ ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Ẹ̀sáyà. Ẹ̀sáyà orí kẹtàlélógójì ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní èmi ó ṣe ohun tuntun nísinsìnyí ni ó wù jáde. Ó ní ẹ̀yìn kì yóò mọ̀ bí ó lóòótọ́ èmi ó la ọ̀nà kan lágìjì wọn ó máa sì mú odò jáde ní aṣálẹ̀. Nínú ayé ìwọ tó láǹfààní láti gbóhùn mi láàárọ̀, Ọlọ́run yóò ṣe ohun tuntun. Nínú ilé tẹ́ ẹ ti ń gbóhùn mi láàárọ̀ lórúkọ Jésù, Ọlọ́run yóò ṣe ohun tuntun fún yín.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
1: Mo wá fẹ́ ká lọ yin Ọlọ́run láàárọ̀ yìí fún àánú tẹ ti rí gbà. Onísàmù wípé mo sùn mo sì jí torí pé Ọlọ́run tì mí lẹ́yìn. Fún àtìlẹ́yìn Ọlọ́run tẹ rí gbà. Torí pé tí ẹ̀ láǹfààní láti gbóhùn mi láàárọ̀ ẹ wà lára àwọn tó rí àánú gbà.

ìwọ́ tó rí àánú gbà yín ọ̀gá ògo láàárọ̀ yìí. Orúkọ tí ẹ wà láyé ó wà láyé àánú ńlá ni. Àìmọye àwọn tó ń jọ bí yín gbà kan náà tí wọ́n sì láyé mọ́. A ò fi yọ̀ wọ́n a fi ń gbé orúkọ Olúwa ga ni. Àìmọye àwọn tó ẹ jọ lọ ilé ìwé tí wọ́n sì láyé mọ́ ní àkókò yìí. Àmì ibi tó dé dúró gangan lónìí àánú ọlọ́run ni. Lóòótọ́ sì ní àwọn ìlépa. Ibi tó wà yín ò tí ì tẹ ọlọ́run o. Ṣùgbọ́n ibi tó dé dúró àánú ọlọ́run ni.

ẹ wà lára àwọn tọ́lọ́run ṣàánú fún. Ọ̀rọ̀ ìrúgbìn mi ó ṣàánú fún àwọn tẹ́mi ó ṣàánú fún. Èmi ó ti ṣe ìyọnu sáwọn tẹ́mi ó ṣe ìyọnu fún. Ó ní kì í ṣe ẹni tó ń fẹ́ àbẹni tó ń sáré bí kò ṣe ọ̀run Ọlọ́run tó ń ṣàánú. Ẹ̀yin Ọlọ́run tó ń ṣàánú láàárọ̀ yìí, torí pé ẹ wà lára àwọn tó ṣàánú fún.

gẹgẹ bí ọmọ aláṣẹ tó rí orí ọfẹ àti ànúgbà mo fẹ kẹ pàṣẹ fún ọjọ yín láàárọ yìí ẹ pàṣẹ nínú ìrìn àjò ọsẹ títún yìí. Lóòótọ́ ẹ̀yin ń gbìyànjú ẹ ti ṣe làálàá bẹ́ẹ̀ ẹ ń tiraka. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà làálàá yẹn ò tí ì mú nkankan jáde fún yín. Ẹlòmíì ti ẹ̀dí jí báyìí ó ti gba ọ̀nà bí iṣẹ́ rẹ̀ lọ. Tó jẹ́ pé ìyókù ti dúra ó tún di alẹ́ kó tó padà wọlé. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà nǹkan ò tí ì jọra wọn. Ẹlòmíì ti ẹ̀ ń ṣiṣẹ́ méjì mẹ́ta papọ̀. Síbẹ̀síbẹ̀ náà nǹkan ò tí ì jọra wọn. Nìdí nítorí pé àánú Ọlọ́run ò tí ì darapọ̀ mọ́ iṣẹ́ yẹn ni. Ẹ ti ń ṣe làálàá. Tí làálàá yẹn ò mú nkankan jáde fún yín. Mo bá fẹ́ kẹ́ ẹ pàṣẹ láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ pàṣẹ kí àánú Ọlọ́run darapọ̀ mọ́ iṣẹ́ ẹyín yẹn. Kí àánú Ọlọ́run darapọ̀ máa yé yín. Mo fẹ́ kẹ́ pàṣẹ láàárọ̀ yìí pé Ọlọ́run jẹ́ kí àánú rẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ mi. Mo fẹ́ kẹ́ pàṣẹ pé àánú Ọlọ́run darapọ̀ mọ́ ìgbìyànjú mi. Ẹ pàṣẹ fún àánú Ọlọ́run láàárọ̀ yìí. Ẹ pàṣẹ kí àánú Ọlọ́run darapọ̀ mọ́ iṣẹ́ yìí. Ẹ ń ṣiṣẹ́ bí erin ẹ ń jìjẹ ìlérí. Àánú Ọlọ́run ò tí ì darapọ̀ mọ́ iṣẹ́ yẹn ni. Ẹ wá ojú Ọlọ́run fún àánú láàárọ̀ yìí. Ẹ pàṣẹ láàárọ̀ àánú Ọlọ́run darapọ̀.

ọjọ́ kan ni àánú ọlọ́run náà darapọ̀ máa yé ebèdí ódómù. Òun náà ti ń ṣe làálàá látijọ́. Ó ti gbìyànjú, ó ti sa gbogbo ipá, ó ti sa gbogbo agbára rẹ̀. Ṣùgbọ́n ó ń ṣe, ó ń ṣiṣẹ́ bí erin, síbẹ̀síbẹ̀ jẹ ìlérí lóúnjẹ. Ṣùgbọ́n lọ́jọ́ kan àánú ọlọ́run darapọ̀ mọ́. Ọjọ́ kan làánú ọlọ́run darapọ̀ ní àwọn ìjòyè Dáfídì fi sọ wípé àpótí ẹ̀rí tó ń pa ènìyàn yẹ jẹ́ gbé lọ sílé olórí burúkú kan. Wọ́n mọ̀ pé oore ńlá ni àpótí ẹ̀rí ọlọ́run fẹ́ ṣe múnú ayé ebèdí ódómù. Àánú ọlọ́run sì dẹ̀ ó kọ́ ká ebèdí ódómù mọ́ ilé. Láàrin oṣù mẹ́ta, àánú ọlọ́run yí ìgbé ayé rẹ̀ padà. Pàṣẹ fún àánú ọlọ́run lónìí pé àánú ọlọ́run darapọ̀ mọ́ iṣẹ́ mi. Àánú ọlọ́run darapọ̀ mọ́ ayé mi. Àánú ọlọ́run yí ìtàn ayé tèmi náà padà. Àánú ọlọ́run mú ìgbà rere padà bọ̀ wá fún ayé mi. Ẹ pàṣẹ fún àánú ọlọ́run láàárọ̀ yìí. Tí àánú ọlọ́run bá ti dé, gbogbo ohun tó ẹ bá ń ṣe ni ó mọ lọ déédéé. Gbogbo ìgbìyànjú yín lọ́lọ́run mọ̀ fi àánú dé ládé. Ẹ pàṣẹ kí ọlọ́run kó fàánú darapọ̀ mọ́ ayé yín lónìí. Àní lónìí gangan kí àánú ọlọ́run darapọ̀ mọ́ iṣẹ́ yín yẹn.

ẹ pàṣẹ fún àánú ọlọ́run lónìí, àánú ọlọ́run yóò ṣí ilẹ̀kùn yẹn fún yín. Àánú ọlọ́run yóò ṣí ojú rere sí ayé yín lónìí. Àánú ọlọ́run yóò mú èrè ńlá jáde níbi iṣẹ́ tí òtítọ́ yín jẹ tẹ́lẹ̀.

0: lọ́sẹ̀ yìí. Jọ́gúnlẹ̀ sí ẹ̀bùtẹ́ yín yanjú. Ayé máa rọ ìwà àtọmọ rẹ lọ́rùn. Adùní tó yín adùní ó gbẹ̀yìn ayé ìwà àtọmọ rẹ. O ní dami lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí ọmọ lọ́sẹ̀ yìí. Olúwa yóò bá yín sanwó school fees ọmọ yẹn o. Ìdí àìní jẹ́nu ilé yìí lọ́sẹ̀ yìí o. Jọ́gúnlẹ̀ sí ẹ̀bùtẹ́ yín yanjú tọmọtọmọ. Gbogbo ilé tẹ́ wá yín ẹgbẹ́ kọ́kọ́rọ́ ilé, ẹgbẹ́ kọ́kọ́rọ́ ilẹ̀, ẹgbẹ́ kọ́kọ́rọ́ fàdẹ́ṣà, ẹgbẹ́ kọ́kọ́rọ́ mọ́tò, ẹgbẹ́ kọ́kọ́rọ́ visa, ẹgbẹ́ kọ́kọ́rọ́ oúnjẹ ọmọ. Ọjọ́ tí ayé mú fún ẹ̀ sí yóò padà dé ògo mọ́ ọlọ́wọ́ o. Olóore yóò daṣọ àṣírígbó ìdílé yín o. Ilẹ̀ pàánú tó ju ọjọ́ orí rẹ lọ Ọlọ́run yóò ṣí lẹ́ni. Ibi tó fọkàn sí lọ́pàdé àánú òjijì tọmọtọmọ. Olú sọ abiyamọ fẹ̀yìn sọ lórúkọ Jésù àní wà á jẹun ọmọ màmá. Gbèsè kò ní wọlé o. O ní ju ọkọ rẹ sẹ́yìn kẹta lọ́sẹ̀ yìí o. Ẹ ò ní pẹ̀dí tọmọtọmọ. Ẹ ò ní fojú sunkún ọmọ. Ìjàmbá ò ní ṣe táǹgẹ̀rẹ̀ oúnjẹ rẹ nílé ọmọ o. Wọ́n máa fi ọmọ rẹ ṣàkàwé rẹ lọ́sẹ̀ yìí o. Dàlà kókó fẹ̀fẹ̀ ọ̀tá lórí yẹn yóò dá san o. Ọ̀rọ̀ rẹ ò ní ta kókó lọ́sẹ̀ yìí o. Àjọjọ Odùbẹ́nì kan ò ní ọ̀run máa pín Ajédélé rẹ. Ẹgbẹ́ ọmọ rẹ kò ní ran níṣẹ́ ìṣẹ́. Ayé ìwà àtọmọ rẹ máa kún fayọ̀. Wọ́n gbọ́ ìròyìn ayọ̀ lórí ìdílé rẹ lọ́sẹ̀ yìí o. Ibikíbi tí owó yín wọlẹ̀ sí ó yá ẹgbà. Àdáni wáyé máa fowó kẹ́ ọ. Ilé ayé ò ṣe gbé láì sówó olórúkọ Jésù ọ̀run fowó kẹ́ ìdílé yín o. Ọba ẹlẹ́gbàá gbèjì àánú yóò fàánú kẹ́ ìdílé rẹ. Àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀ lórúkọ Jésù Ọlọ́run máa ṣàwárí ire rẹ o. Lọ́sẹ̀ yìí alátìlẹyìn yóò ní ṣubú. Lọ́sẹ̀ yìí ò ní dàwátì. Lọ́sẹ̀ yìí oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún ọ. Lọ́sẹ̀ yìí lè ní ṣuké lẹ́yìn ọmọ rẹ. Àwà sẹ́yìn ní tirẹ̀ ọ̀tá rẹ ò ní bá ọ. Owó tó tó wọ́ máa wọlé. Owó tó tó ná máa wọlé. Lọ pàdé olóore pàtàkì. Ìbùkún ni fún ọ ní ọ̀sẹ̀ yìí o. Ọ̀rọ̀ rẹ máa níyanjú. Wá ran ọmọ rẹ lọ́wọ́. Ẹnìkan máa bá wáṣẹ́. Ọmọ rẹ máa lówó lọ́wọ́. Ọmọ rẹ sì máa rí mọ̀ nílògbà. Lẹ́dì bọ́dà bẹ́ẹ̀ ṣe ń lọ iṣẹ́ yín máa lére. Tó o bá lè lọ́sẹ̀ yìí wàá ba lórúkọ Jésù. Tó o bá ti bá wàá rí múdélé o. O ní jẹ gbèsè. Abraham dọlọ́rọ̀ o ní mòṣì. Ebèdè odóbù dọlọ́wọ́ Ọlọ́run máa rántí rẹ o. Àṣíwájú inú ilé yìí ó ní dé ní ẹ̀yìn. Gbọ́lọ́n bá a ṣe rí nìyẹn o. Ó ti lọ kò ní ṣẹlẹ̀ nínú ilé yín o. Lẹ́nu ọjọ́ mọ́dé ò ní fọwọ́ nu ògiri gbígbẹ. Lẹ́nu ọjọ́ mọ́dé ògo tó jábọ̀ yẹn ó yá gbà padà. Lẹ́nu ọjọ́ mọ́dé iṣẹ́ rẹ máa ní èrè. Akóbá ni kò ní dọ̀rẹ́ rẹ lọ́sẹ̀ yìí o. O ní ṣòwò ṣọ́ọ̀tì lọ́sẹ̀ yìí. Wàá ṣakọ wàá rẹ́rìn dé báǹkì lọ́sẹ̀ yìí. Akitiyan sẹ́dọ́pin lọ́sẹ̀ yìí. Àìní dọ́pin lọ́sẹ̀ yìí. Gbèsè dọ́pin lọ́sẹ̀ yìí. Ìyá ti dọ́pin lọ́sẹ̀ yìí o. Àdúrà rẹ ò ní gbé lọ́sẹ̀ yìí. Ìwọ náà ti gbìyànjú tó ń jẹ ọmọ ọlọ́kùn tó yẹ kó o máa jẹ. Olóyún lọ bímọ láyọ̀ o. Oníbísí Ọláyọ̀ sọ nínú rẹ. Jésù Olúwa wa. Ẹnjiníà Gbẹ́mídélé Agbára.
1: So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́run ṣe nínú ayé mi tí òun fòpin sí. Pé Ọlọ́run tún jẹ́ kí n rí visa mi gbà. Mo tún lọ ìlú òyìnbó ní September yìí.
2: Hallelujah! Ìlú wo?
1: Spain àti Paris.
2: Spain àti Paris, hallelujah!
3: Dọ́nà ṣebí wà ló lọ Paris lọ́jọ́ sí?
1: Bẹ́ẹ̀ni sá.
3: Tán ló ń ṣe mọ́dẹ́lì.
1: Yes, sá.
3: Tí n bá ti rìn ju ẹ̀ ń bí, wà á catwalk lọ. Èmi náà catwalk. Jẹ́ kí n kọ́kọ́ ṣe bóyá mo máa ṣe.
2: Kábíyèsí ní kúrò.
3: Oya, ṣe ti ẹ kiri. Ojúra lọ o.
2: Ojúra lọ o.
3: Máa bọ̀ máa bọ̀. Ìlú òyìnbó yá.
1: Bọ̀ mo fẹ́ book appointment America náà. So mo lè gba Spain lọ sí America.
3: Paris tó ti lọ yẹn, oṣù mélòó lò lóbẹ́?
1: Oṣù kan ni mo lò.
3: Ẹ̀bùn tí ń bẹ lára ọmọ rẹ, ó yá òyìnbó máa nílò rẹ̀.
0: Ìsì ọ̀la ní kọ́lá ìsì oyin ni o tó ládùn. A tún lè pè é ní ìsì àti ìsì àwọn wòlíì. Ọ̀la tó bá ti ń bọ̀ oúnjẹ John the Baptist ló máa mú dání. Tí ń ṣe oyin, bọ́lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi ń tilẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bá ṣe ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wálẹ̀ láéláé.

0: Sunday tó ń bọ̀ ní ìsọjíta gbangba tá a ti ń ròyìn yóò bẹ̀rẹ̀. Ìsọjíta fẹ́ ṣe wọnú bẹ́dẹ̀ wòlíì rẹ. Náà ó ti tú àkókò sà. Ẹ jẹ́ ránṣẹ́ pé àwọn abiyamọ tí mo fẹ́ pè lókùnrin àti lóbìnrin. Ìyẹn làwọn abiyamọ tí ọ̀rọ̀ ọmọ wọn ká wọn lára lóòótọ́. Nítorí wọ́n fi yé mi wípé abiyamọ wà abiyamọ tòótọ́ tó wà. Náà kí ni wọ́n pè lábiyamọ gan? Ẹni tó bá ti rí ọmọ bí nílé ayé, òun náà ti kúrò ní bàjẹ́sí, òun náà ti lẹ́tọ̀ọ́ sí àwọn tí wọ́n ń pè ní abiyamọ. Ó lè jẹ́ ọmọ 25 years, ó lè jẹ́ ọmọ 40 years, tó bá ti bímọ náà ti di abiyamọ. Ṣùgbọ́n ó ní nǹkan tó ń pè ní abiyamọ tòótọ́ sà. Òun gangan labiyamọ tó mọyì ọmọ. Òun labiyamọ tí ò kì í gbà kí nǹkan ó ṣọmọ òun. Òun labiyamọ tó wò wípé kàkà kó burú fọmọ òun ayé àgbàdua. Náà jẹ́ bí màmá tó ń gbọ́ mi yìí. Ṣé abiyamọ ni ó àbí abiyamọ tòótọ́? Ṣé òun wọ̀rọ̀ ayé ọmọ rẹ bí ẹyin tí ò gbọdọ̀ bọ̀ fọ́? Ṣé ó tẹ̀ ti rò débi wípé tí nǹkan bá ṣe ọmọ rẹ ìwọ gangan ni nǹkan ṣe? Àwọn tó bá ń ronú báyìí ni mo pè ní abiyamọ tòótọ́. Ẹyin abiyamọ tòótọ́ tó ń gbọ́ mi mo kéde o. Ṣé orí Sunday tó ń bọ̀ ní aago kan ọ̀sán? Èmi ò mọbi tó wà lábẹ́ ọ̀run yìí o. Èmi ò mọbi tó wà lórí ilẹ̀ alààyè. Yá jọ gà fún kádàrá àti àyànmọ́ àwọn ọmọ wa o. Tó bá dá fún àwọn ọmọ rẹ ìwọ ló dá fún o. Tó bá dá fún àwọn ọmọ rẹ eré yẹn kókó yí kan kó tó yí kan mí o. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láti sí lọ́jọ́ Sunday kí wàá fi wà ní ìsọjí àgbáyé yẹn tètè yá ṣe o. Eléyìí kì í ṣe ìsọjí tó máa ròyìn fún abiyamọ lẹ́yìn ìpàdé. O gbọ́dọ̀ wà ńbẹ́, o gbọ́dọ̀ kópa ńbẹ́, o gbọ́dọ̀ wà nínú májẹ̀mú ọ̀hún. Òróró májẹ̀mú ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan náà nìkan fún abiyamọ kọ̀ọ̀kan. Ìlúkìlù tí a máa bọ̀ ní Sango ọ̀tà. Tó bá ti dé Onion Bridge Sango àbí Tollgate. Kàn sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí St. Michael Stadium ní ọ̀tà. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
1: Hello, hello, Prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ̀jẹ̀ mọ́.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: The time is 6 a.m. from Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.
4: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀bẹ gérégé lago mẹ́fà ìdájílù.

kò jùmọ̀ o. Wọ́n yìí ni àwọn kókó ìròyìn ìdájú tá a mú wá fún yín láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lóníròyìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní òṣìṣẹ́ àfìdímúlẹ̀ ìfarajìn láti so ètò àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ètò ìyàwó àgbáyé IMF lórí àti fojúsùn àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àtúnṣe lórí ètò àwọn ọrọ̀ ajé kéékèèké eléyìí tí ó lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kò lè láǹfààní àti rẹ́sẹ̀ wálẹ̀ tó ń ti àsopọ̀ àwọn ètò ìṣúná àwùjọ nípa ṣíṣe àtìlẹyìn fáwọn nǹkan eléyìí tí ó mú kí ìdàgbàsókè ọlọ́jọ́ pípẹ́ kò lè láǹfààní àti wà. Ilé-iṣẹ́ ààrẹ ṣe àtẹnumọ́ ìfarajìn rẹ̀ láti mú àyípadà débá ilé ẹ̀kọ́ ifáfitì ilé-iṣẹ́ ọmọlógún orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n máa tarí ẹ lọ sí akàn lára àwọn ilé ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan ọmọlógún àti ètò ẹ̀kọ́ àwọn aráàlú ti ń léwájú láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ pẹ̀lú èrò láti ṣe àgbékalẹ̀ àwọn iṣẹ́ ìdàgbàsókè eléyìí tí ó lórin fún ìwúlò àwọn ọmọlógún orílẹ̀-èdè yìí. Bákanáà ìjọba àpapọ̀ àti ilé-iṣẹ́ ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ti pè fún àjọṣepọ̀ tó gbọ̀ngbọ̀n ilẹ̀ adúláwọ̀ láti ní ìṣàkóso lórí àwọn nǹkan àlùmọ́nì tó jẹ tilẹ̀ yìí nígbà tó ń ṣàlàyé pé ilẹ̀ adúláwọ̀ ló gbọ́dọ̀ dáwọ́ kíkó àwọn nǹkan àlùmọ́nì wọn lọ sí ilẹ̀ òkèèrè láì ṣe pé wọ́n lo gbogbo tó tó àti iléètò yẹ láti fi pèsè àwọn nǹkan tí wọ́n lè fi ṣe jáde lára wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke àti ìdarí ẹgbẹ́ òṣèlú Akọọdẹ lápapọ̀ ò ní pé wọ́n ti ṣe ìdámọ̀ ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ ẹgbẹ́ náà fún ètò ìdìbò ọdún 2027. Gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà Ọláyẹmí Kàdóso àti ọ̀gá àgbà fún àjọ tó rí sí ọ̀rọ̀ ètò okòwò lórílẹ̀-èdè àgbáyé WTO Dókítà Ngozi Okojo-Iweala ò ní wọn pé wọ́n máa láǹfààní àti léwájú àwọn ètò ìdarí ilẹ̀ adúláwọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjà eléyìí tí a pè wọ́n ṣe nílùú Àbújá gẹ́gẹ́ bí olùṣàkóso ètò ọrọ̀ ajé àti adarí ọ̀rọ̀ okòwò láti ṣe àfojúsùn àwọn ìjíròrò lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀ adúláwọ̀ bó ti ṣe lè dúró ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìṣọwọ́ṣiṣẹ́ ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè àgbáyé gbogbo. Ilẹ̀ Iran ni pé wọ́n ti ṣe ètò ìdádúró ìkọlù tako ilẹ̀ Amẹ́ríkà àti àwọn akẹgbẹ́ wọn ti ń bẹ ní apá ìlà oòrùn orílẹ̀-èdè àgbáyé lẹ́yìn tilẹ̀ Washington tán dáwọ́ ètò ìkọlù tí wọ́n ṣe sí orílẹ̀-èdè ọ̀hún dúró fún odidi òru méjì. Àwọn kókó ìròyìn ìdájọ́ kò ní ju báyìí lọ fún ti àárọ̀ tó ní ẹ̀dára pọ̀ mọ́ aago mẹ́jọ àárọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́. Ẹ mọ́ gbàgbé pẹ̀lẹ́pẹ̀ tàbí ṣe àtẹ̀jíṣẹ́ sínú yàrá ìkóròyìnjọ lórí ẹ̀rọ WhatsApp lórí 0916893200 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyédè lọ́mọ̀ròyìn náà wá sí ti gbọ́ yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM Ọlọ́run yóò bùkún fún yín.

0: Elves Radio 89.3 FM. ニベコンゴレワ。
1: inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM, a sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹni àmì.

Ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ tó mọ́ wa lónìí, lojúmọ́ àmujọyìn, ojúmọ́ tó mọ́ wa lónìí, lojúmọ́ àmujọyọ̀, ojúmọ́ tó mọ́ wa náà, lojúmọ́ àmujẹ mọ́dùnmọ́dùn, bàbá oyin. Ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀ náà léyìí, ẹ káàárọ̀ lọ́ọ̀dẹ̀ yìí, ẹ káàárọ̀ gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé o láàárọ̀ tòní. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wales Radio 89.3 FM náà lẹ wà yìí o. Ìkànnì yín, ìkànnì wa, ìkànnì tẹ́ ẹ fẹ́ràn láti máa gbọ́ lóòrèkóòrè. A tún ti dé o bí ìṣe wà, gẹ́gẹ́ bí a ti máa ń dé. A tún ti dé, kẹ́bùyẹ̀rì. Orí ti wá yàtọ̀ sí ti wọ́n àtúgbé. Agbẹ́dẹ́nù jàre, ọmọ Nàìjíríà. Ìkànnì yín rèé, ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM tó kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀ pé báago mẹ́jọ bá ti lò ní gbogbo àárọ̀ ọjọ́ ajé sọ́jọ́ Ẹtì Friday. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ ló máa ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ tí a jọ mọ́ láǹfààní àti máa ṣe kí ni o. Táwọn fetí kó ìyàwó àwọn ìròyìn tó ti jẹ jáde sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ wà. Tòní ò tún ní yàtọ̀, àná yóò tún yàtọ̀ sí tòní torí tòní ó tún gbẹnu tán gidi gan mọ̀ ni. Ọmọ Nàìjíríà, a mọ àwọn kókókókókókó, lẹ́yìn a pẹ̀ kẹ́lù, a sì tún ṣí ààyè lẹ̀ fẹ́yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wípé lójú tiyín, lérò tiyín, àwọn nǹkan tí ẹ̀ ń wòye kí lẹ rò sí. Kí ni ìwòye tiyín sì ní kánmọ́nkíá? Àmọ́ ṣáájú ohun gbogbo náà, lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá ẹlẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fúnsà tá a wà yìí, Henry, òun náà tún ní láàárọ̀ tòní, òun ìkan náà ní láàárọ̀ àná, òun kan náà ní láàárọ̀ òní. Wọ́n á ní ìwọlé lánàá, ìwọ ní lónìí bí ẹ̀kún àpọ̀n. Ẹ̀hún tiẹ̀ yàtọ̀ síbẹ̀, ó dúró gírígbà, orí ẹ̀ ti ń bà síbẹ̀ ni. Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè ló kọ tèmi jẹ́. Èmi ni ọmọ bàbá Olómiyè, mo kí pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Ọdẹ odun bí ara ò lebí, ṣàlàáfíà lẹ wà bí àwa náà ti ṣe wà lówùúrọ̀ tòní. Tí ní pé kẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan, ká sì jọ láǹfààní àti gbádùn ara wa débi tó lápẹrẹ gidi gan. Níbi tó láǹfààní àti kà ṣe ara. Láti inú ìwé ìròyìn Punch, wọ Nigerian Tribune, wọ Vangard, tó fi mọ́ Daily Post, àjọ débẹ̀ ni, àjọ gbẹ́nu sí ni, àwọn ká pé ganusi. Ẹjọ́ ṣe báyìí, láti inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní, ẹgbẹ́ alátakò wọ́n split lórí single candidate. Ṣébí tí ẹ jọ sọ tẹ́lẹ̀ náà ni pé gbogbo kó wá dè kú wá. Ẹ já jọ fọwọ́ sowọ́pọ̀ bí ìgbà ẹ̀kẹ́ tí ń fọwọ́ tilé ti gbà láàbò ń fọwọ́ tògiri èèbà. Ẹ já jọ fọwọ́ sowọ́pọ̀. Ṣùgbọ́n báyìí lójú ewé 22 ìròyìn wà pé lórí àti gbójúná gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní àwọn ẹgbẹ́ alátakò mọ̀ ti pín yẹ́lẹyẹ̀lẹ̀. Ṣé ẹ gbàgbé pé lánàá làwọn kan náà pé ààrẹ Tinubu làwọn bá lọ? Nítorí àwọn iṣẹ́ àkànṣe kan wà tí ẹ gùn lé kí wọ́n lè ríbi parí rẹ̀, ẹ̀jẹ̀ a mọ̀ bá ààrẹ lọ. Àwọn owó làwọn ilé ìfẹ́ bá lọ, ẹ lọ sójú ewé 21, sọ́rí ojú ewé 22 ràdà. Ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní. Lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀, wọ́n pé ìjọba àpapọ̀ bọ́jẹ́ẹ̀tì tírílíọ̀nù kan náírà fún ètò ìrónilágbára. Ẹrú èmi náà lágbára, ẹfẹ́ èmi náà lágbára. Èmi náà ń fẹ́ agbára, mo ń fẹ́ agbára yìí. Mo ń fẹ́ agbára yìí. Mo ń fẹ́ agbára rẹ̀. Agbára ìrónilágbára dídígbà. Mo ń fẹ́ agbára yìí. Agbára yìí. Agbára. Wọ́n ní àwọn di bọ́jẹ́ẹ̀tì 1 trillion fún empowerment o. Tó fi mọ́ SUV, àmì ìdí bí àwọn èèyàn ṣe ń ṣe ètò bọ́ròyìn.
se an ko boro wa lele abi kini boro yin eleyi tu jasi boro yin pressure woni o nbe nu po si awon ni o tu gba SUV ah SUV oko ko ni SUV yen ni enri iru oko jeep kon ah se mi no ni gba SUV ah efe mi na ro ni lagbara abi bo wa ni ere mi na lagbara abi bo wa ni iru ni lagbara re super wa ki la fe pele won lawon ko tu gba SUV VVUC Sport Utility Vehicle abi ni an pe be ah momo we there momo there momo there okay ba na se fe se eran so je wekeji iwe royin na the punch to jade la aro tun awon oni tun gbe waju punch ti an tun wa bo ah ko ye me people awon eyan queue lati receive meals latodo charity kitchen ni Palestine eya ebudo awon ogun le nde ni fe o pe ah Ama yo jo tiswe APC won draft Omi Sore sinu 270 member Osun Governor Campaign Council eh mo pe baba ti gbe abi ojo wekeji le lodmon yen na wa sha e lo wo nbe ijoba apapo resi hazard allowance awon osise ile eko Ifafisi Hazard allowance ni mo pe o hazard allowance hazard allowance allowance hazard ah sorry o da ya pe en fe pe o ko loko allowance hazard ah kini mo fe so hazard allowance jare won ni won re si yes 486000 naira fun awon abi ko ye mi se group ni abi individually okay e lo so je we kejo e lo wo nbe 486000 naira ah o suma half a million ah o gba senji sorry half a million ka gba senji lowo re gba senji 14000 lowo re no bi so na so won pe awon udulams awon woni an je be eyin wo le n je udulams ki loruko aso yin le alaro won ni won invade ibo ni invade won yabo INEC office losun won ko PVC lo ye kunle abo eran o The agony of a motherhood. PVC ni election ku how many days? Yeba mi ka how many days? 15 + 4. That's 20. Sorry, 19. Ka lo pe almost 20 days. 21 days. Eko PVC lo. Ah. E ma ma gberu wa o lateye eyin eniyan yi o. E ma gberu wa o.

0: ẹ káàbọ̀ padà ọmọ nàìjíríà ìkànnì kọ̀ǹga gbọ́mọdé west radio 89.3 FM lẹ́wà yìí olúyàlẹ̀ estate ńlẹ̀ ìbàdàn lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọdé fún ti àárọ̀ tòní adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ wọn ni wọn pèrò onítọ̀hún ìròyìn àkọ́kọ́ wájú mi ta àkọ́kọ́ mẹ́nuba àwọn suv gan ló dúró àbọ̀ orí nǹkan yẹn rí ṣé suv náà rí àwọn lọ fa ìjọba àpapọ̀ alàgbẹ̀ olùsọ̀yà ẹ káàbọ̀ padà.
1: Ẹ káàbọ̀.
0: Wọ́n ní ìjọba àpapọ̀ ti yẹ mark wọ́n ya owó kan sọ́tọ̀ ₦962.83 billion fún rírà sport utility vehicles àti ètò ìrónilágbára sí ọkọ̀ náà wà lára ètò ìrónilágbára mọ̀ ń bọ̀ nínú 2026 appropriation act pẹ̀lú owó tí wọ́n pín wọ́n ní wọ́n tún combine pẹ̀lú àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan àti àwọn kankan eléyìí tí wọ́n fi ṣe àwọn ètò lẹ́yìn ẹ̀ wọ́n tún allocate ₦15.13 billion pẹ̀lú bí wọ́n ṣe ṣáàṣì lóríṣiríṣi a ṣe empowerment project. Nínú empowerment project yìí àwọn èèyàn kan bíi 2,579 la fẹ́ ní tí wọ́n fẹ́ fi ṣe àwọn ló lè sọ ọkọ̀ wọ́n ti rà á lẹ̀ mélòó ni wọ́n rà wọ́n ra 39 SUVs. Ìlú náà fi ra ₦15.13 billion wọ́n wá ya ₦947.70 billion wọ́n ṣe ₦15.13 billion fún 39 SUVs ₦47.70 billion fún 2,579 empowerment project gbogbo ẹ̀ wá kú sí ₦62.83 in approximation ₦1 trillion. Abeget. So ní kúkúrú èdè ẹ̀jẹ̀ àwòbá SUV project SUV project.
1: Kí la máa pè?
0: No SUV vehicle èmi fẹ́ sọ àbí. Ṣé project náà ni SUV?
1: Iṣẹ́ àkànṣe ni lọ́dọ̀ tiwọn náà.
0: Empowerment.
1: Ìrónilágbára àti iṣẹ́ àkànṣe wọn bá ní kó papọ̀.
0: Wọ́n máa fi ṣe wúbà bí.
1: Àwọn ló máa wá lè sọ nǹkan tí wọ́n fẹ́ fi ṣe torí tí kì bá ń ṣe nǹkan tó jẹ́ ohun tó ṣe pàtàkì. Tíyín náà ni wọ́n ń ṣe. Tíyín ni wọ́n ń ṣe.
0: Ṣé àwọn ń rí àbí?
1: Rárá tí gbogbo yín òun ni wọ́n ń ṣe.
0: Ẹ̀yin ń kọ́.
1: Tó bá jẹ́ pé wọ́n bá ṣe tapọ̀ ọ̀dọ̀ tiwa mọ́. Irú ìrónilágbára yẹn kọ́ là ń béèrè fún. So kò jẹ́ pé tiwa wà ńbẹ̀. Nǹkan tó ń ṣe ni wípé ìrónilágbára inú mi dẹ̀dùn pé ìwé ìròyìn kọ jáde wípé ètò ìrónilágbára fún ẹ̀rí ládùrú mílíọ̀nù èèyàn tó wà lórílẹ̀‐èdè yìí empowerment tán fẹ́ ṣe ìrónilágbára fún èèyàn 2000 kí lẹ pé tí ò wọ 3000.
0: 2579.
1: Ìrónilágbára yẹn kódà owó yẹn gan ó tó bẹ́ẹ̀ lóòótọ́. Ó tó bẹ́ẹ̀.
0: Wọ́n lówó yẹn ó tún wá ju owó tí wọ́n yà sọ́tọ̀ yìí ó ju owó tí wọ́n allocate fún federal ministries méje ọ̀tọ̀ọ̀tọ̀ ó jù lọ. Combined allocations to 7 key federal ministries wọ́n ní owó yẹn ju owó yẹn lọ.
1: Kódà
0: àwọn àjọ kan ló sọ̀rọ̀ àjọ kan tí wọ́n ń pè ní civic technology organization tracker wọ́n ní ẹ̀jẹ̀ àwòbá yìí wọ́n ní according to gbogbo tí wọ́n sọ yìí owó tí wọ́n appoint federal ministry of industry trade and investment 1 housing and urban development 2 women affairs 3 justice 4 livestock development 5 aviation 6 aviation and aerospace development 6 àti petroleum resources.
1: Owó tí
0: wọ́n combine fún méjèèje
1: fún ẹ̀ka.
0: According to the group ministry of industry trade and investment wọ́n receive ₦156.8 billion nínú 2026 budget FMSC. Housing receive ₦145.3 billion. Women affairs ₦169.39 billion. Justice ₦150.7 billion. Livestock development ₦177.6 billion punch local elegba copy yimbe aviation and aerospace development ₦87.3 billion petroleum resources ₦73.1 billion.
1: Kàbíyèsí.
0: Mi mọ máa sì bá ní ká ṣe.
1: Kò nílò ká ṣe èyí tá à ń gbọ́ létí náà àwa náà ń nígbà tẹ gbogbo èyí tẹ dárúkọ yẹn wọlọ́wọ́ ₦3 billion nínú ₦300+ billion ìwọlọ́wọ́ ni kò sí ṣé ìtọ́wọ́ $250 billion wa nbe.
0: Ile to ga ju be ni 156.8.
1: Eh eh. O ni lo wi pa sese tun joko asese nsi. Awa na ta ba fi ma ko papo. A ma ri pe nkan te ka mejeje e to we po ju 156.
0: Ministry of Industry.
1: So te ba wo 156 yen gan lona meje mi ro pe ye o ti to. Eh ko to 9 something billion te
0: that
1: o su money ko to so ke le mo iru o ye ka bere mo te ngba tete ko bere sini ka iroyin yen mo fe bere pe se ki se ohun ti ajo serap to ti tori e gbe won lo le ejo lojo sire mo wa ri pe o tun yato die
0: o jina sira
1: o jina sira
0: la jina si fe
1: so se ri oro orilede yi
0: afiki eto ironi lagbara se pataki
1: olorun seru ironi lagbara o da se eyin ni won fe gbe suv fun ta fi so pon fe fi oro yin lagbara be yan ba gbe suv gan fun yin lasiko
0: mi o ka
1: ko fe fi oro yin lagbara bi igba to to bi igba to ju fe fi ro yin la pa
0: ki le mi
1: bo leti soro epo si
0: ah se mo nsi se
1: bi eto ironi lapa ni to ma lo fe gbe suv fun yin bayi
0: se wa lo mi pin ni
1: rara ah ah Olorun le se o. Olorun le fo ko sinu list ti o
0: gbe
1: si. Emi o so pe Olorun le se.
0: Amo ton ba gbe fun
1: yin bayi. Eh.
0: Bi igba
1: ton eto iranle lapa. Emo so be, emo so be. Bo
0: le
1: ti so, bo le ti Ah. Koda mi o SCV te mi o soro npa mozu o mo soro pa ke le ro dada
0: se si se nti se si
1: ke le ro dada o
0: six plug ni
1: a to ma gbe SCV fun yin
0: eh
1: abe ta ke
0: amoto ti mo wo yo le koja four plug abis sonje po ni
1: o da imi o ni sojo so awon kokan wa te pe to ma gbe fun yan rara ko si a ki lo Olorun le se to ma gbe fun lu yin and you go te ba gba tan inu eyan adun
0: but
1: ngba te eyan ba wa pada wole fun ra e wa ma daro epo wo lo se wa lo ma gba win epo
0: no mi le
1: gba o wa ku le tepo to be fun yin lawun epo
0: eyin
1: ewo
0: o gbodo cng lo ma je
1: iyen o se iyen e je ka so to eleyi ohun ko yo ko je eleyi ki se ironi lagbara iru ironi lagbara a nso eyin ewo iya awon eyan ti won lala se ni ewo awon mo orilede Nigeria ti won ri ise se ewo opolopo eyan to je pe o fe sise won fe se amo ko si ise ti won fe se opolopo eyan te ba wo awon ise telomi awon ise telomi gan se gan lawon ile ise ti awon kan ti ile okere wa da sile awon ise to je pe e ma wo pe se ni lorilede to je ti baba wa so ye ka ma siru awon ise yi amo awon eyan si tun gbianju won teraka won se e to e kan ronu pe awon ile ise mi ti won ti denu kole ona ati gbe won dide won ba wa ro ona ati gbe awon ise ile ise to ti denu kole won ba ronu ati gbe won dide e nse to eto ironi lagbara fun eyan ti o to 3000 iru ironi lagbara wo niyan abe ki la fe ka won yen si awon wo lo fe gbe moto fun ton fe se awon ti o ti olorun o gbenu ton gidi o gbenu ton gidi
0: o gbenu ton
1: eh
0: o gbenu ton lo ton ta ma ni paro omo Nigeria won ninu owo wa 1 trillion o wa fe empowerment ne empowerment na ni SUV eh ala bolu sun ya si pe bi won ba gbe SUV na ki se ru mi ni won fe fi FUC abi SUV lo
1: you see ate tutu pe gan ara ko ta nso niyan to eyan gan tun ro SUV SUV oko dende la lati bo
0: de gbe oko
1: bo ni ti se oro epo tele ba lo service bo ni se service to ba ni de service ti kokan ba hu konbe ti kokan kekere kan ba hu konbe se mo ye te fi se
0: awon party e o le won ba nba na
1: ah o ye ki
0: mi like en ro mi
1: po rara mo nilo ati se wadi kan nipa
0: nigbawo loro mi yo dajo
1: Mr. Oseji bi seri ta ba se to a nilo ati se wadi kan nipa arakunrin tori tokun re fi n bale pe ton ba gbe SUV fun ohun
0: Olorun o se
1: ma tese bo se wadi yen fun ra mi
0: kile wa nte lati
1: tori ko ye mi nko to ohun to fu yi ni kiya pe e le ma gbe e si ma gbe wa bise lojojumo
0: ah olodun lo ni
1: ah
0: omo eyan ni nlo
1: obida
0: olodun to se
1: mi ati pa won to ti e gbe fun yin na won ni fe ke ma won ni fe ke
0: won ma send owo epo abi
1: won ro yin lagbara e won ro yin lagbara
0: won ma ta kara
1: won ro yin da kara ti ati kule kule
0: obi ni ki awon ara oke oya trust ohun pelu ipo are eja lo bi
1: eh sheri oro Peter Obi gege bi adije dupo are gege ba ti mo iru asiko oni kaloku na la ma so titi e se ko ti yin oni kaloku la ma jade pe ohun to gba
0: pe obe ohun dun to ni ke towo
1: amo bi won ba trust e bi won trust e awon ara oke oya awon na ngbo so ti yin si looto eyan ma ngbiyanju nkan wo na ni so ni so pe boya ka awon ara oke oya ki won ma kon ma gbiyanju ewo ti olodun ba ni ohun ni kini ohun o jamo lowo amo ko ti so ohun to buru ohun to so ohun na bi igba te eyan to n sa eyan na o n gbiyanju ati ba won ara oke oya soro na ni
0: pe e wo bi ti won wa
1: pe to ni kan se to ni kan mu gbogbo ju apa abi to mu n to ye ohun ni kan ku ibo won si
0: o si soro o ni o se se to je pe 2027 yi to won ba ti lanfani ati ri mu ohun le mo dije mo
1: eyin wa ku sowo Peter Obi abi n ta so yi
0: okay mo e ba debi kan na
1: ku sowo e amo eyi ti o n so yi ohun to nkan to normal pe
0: fighter race
1: adije dupo na ki won ma so ni yo ti yin o wa ku sowo awon ara oke oya to ba je pe tawon ara oke oya ba wo pe isejoba to n lo lowo Nigeria e o ta won Olorun o ku sowo won to ma de wo pe arara o da bi pa won
0: I need the trusted hand me
1: eja gbianju eni bayi ko si nkan to buru nbe
0: emi lo lo bi ti e ti o ti contest ti o fi ma so pe le ni
1: tori pe so ko
0: awon kan wa ti won
1: ko fe se bi bodat Atiku ni
0: okay bro Atiku
1: to ba je pe o ba fe se bi bro Atiku
0: yeah
1: ko iru yi to won so yen
0: ko ni so be
1: omo odun melo lo hun
0: lebe emelo lo si ti
1: emelo
0: lo lo ti re onu ti o ti wa sare re
1: o le fe ma so boya lati fi daya ja awon omo Nigeria pe
0: le ba ti dibo fun mi lote a je pe
1: saya nlo re o ko ba si ti lo wa ku be ti se pe won
0: pa se ru eyan ni o si iru olodun ni o si
1: iru eyan si po
0: tohun ba lohun keni tohun olodun le terogi
1: iru iyen o le mi ri bi gba to pe boya bi oro asodun yi pe ko ohun na fe wo pe emi yan ni boda Atiku o sha ni ye gba ton tin wa
0: ti won de ko su won ko re mo
1: ba se mistake lati gba ti baba Obasanjo ti gbe kini ohun le ni
0: won ti ena ti se kan na ko to di gbangan ti
1: be ni 19 oto ni
0: so to pa se rice won na ni
1: ko to di pon wa se gba keji are lẹyin ton ti se gba keji are ton ni won tutun to ta ba kaje odun ohun gan ati ma
0: o ti ni igba ti se
1: a ti ti koja odun manu le logbon ta ba ni
0: 25 years
1: manu le logbon bi won o tin lo bi 30
0: Tabakada.
1: O ti koja tun because tori ti baba gan ti se tan gan ati todun melo bayi.
0: Le ti ta se o.
1: So o ti
0: won de ko le su won ko re won.
1: Ko su won ko re won. So iru asiko
0: lati 92. Omo ti be 92 gan.
1: O ti lo le oko eyi ti o ti lo eyi to jokun ni o ti laya ni so. Se ti de bayi.
0: Eni kan wa se kan na kan lo ti se
1: ko ti le ju e kan to n wa yi
0: lati
1: 20 kilo ru pelu wa
0: last election na ni ele to tin se tele
1: ka vp 2023
0: ni
1: 2023 lo wa so
0: lo si 2020 ele to tin se tele o se party vice president
1: ba ipo n fe se gba keji so emi ko ri bi oro kilo ru pelu
0: bi oro ati threatening awon eyan pe òun ò wá mọ tẹ ẹ bá ti di lọtẹ yóò èmi ò rẹdí àti mọ waste time mo ní nǹkan tí mo ń fọjú ayé mi ṣe o.
1: o bó ṣe jẹ nìyẹn.
0: tọ ẹja sún wájú torí àsìkò wọn láwọn ẹgbẹ alátakò àwọn náà fọn ká wọn túká split lórí single candidate láti challenge ààrẹ tinubu. ẹgbẹ́ alátakò. Ọjọ́ wo náà sì ṣe pàdé kan Ìbàdàn bí ọdún tó kọjá ni tí wọ́n pé wọ́n ń fìmọ̀ sọ̀kan láti rí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ bí ìgbà ẹ̀kẹ́ ti fọwọ́ ti lé tìgbà láwọn fọwọ́ tó giri láti ṣàtìlẹ́yìn fún olùdíje kan kí wọ́n fìdí single candidate. Ṣùgbọ́n ní ìsìn sáànà náà láti ríròyìn pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè àti ẹgbẹ́ òṣèlú Accord àwọn làwọn ìdarí hàn pé wọ́n ti adopt ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí kọmọlóbé wọn ìyẹn presidential candidate wọn. Nínú àwọn ẹgbẹ́ òṣèlú tá a lè sọ wípé wọ́n àlè fọwọ́ rọ Accord náà sẹ́yìn náà bánbán náà.
1: Àwọn náà wọ́n dúró
0: díẹ̀. Àwọn náà rẹ́sẹ̀ at least lómi ogbó ọ̀ṣun nìsín kódà nípínlẹ̀ Ọ̀yọ́
1: gan. Kódà ní Tabawo South West.
0: Wọ́n sì ń ṣe bákàbàkà. So Taba ní òkè lẹ́yìn APC báyìí a lè mú PDP mi ò bá lè mú PDP gẹ́gẹ́ bí olùdíje ẹlẹgbẹ́ alátakò for now.
1: Torí páwọn náà bí ẹsẹ̀ wọn ṣe
0: ń mìn lọ́tún ló sí ilé ẹjọ́ lónìí ilé ẹjọ́ lọ́la. So kóyá ká sọ pé ADC.
1: A máa mú ADC a máa mú
0: NDC. Labour nǹkan.
1: Àwọn gan-an fẹ́ yàtọ̀ sí iye ìtàwọn àti bọ́tà lè kọ ìṣúná wọn mọ́. A lè lu Labour mọ́.
0: Ok ká sọ pé a kọ́kọ́ fi Accord tẹ̀lé NDC lẹ́yìn láwà mú Labour. Ok kátó àwọn ẹgbẹ́ òtókù and others. Tábà wò NDC ti ní presidential candidate ADC ti ní
1: olùdíje tó ààrẹ tí wọn náà.
0: Labour àmọ̀bọ̀yá wọn náà ó rí bóyá dá tí bàbá Ahmed yóò padà jáde àti lè sọ Accord báyìí àwọn làwọn ti mú.
1: Àwọn làwọn ti mú ààrẹ
0: Bọ́lá Tinubu. Ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé APM wà ń bẹ̀.
1: APM ti mú
0: gómìnà ẹ̀hún náà ni pé ká rántí fáwọn náà sínú list àwọn tó wà ń bí.
1: Torí pa wọn ti ní.
0: Wọ́n ti ní báyìí.
1: Ìyẹn là ṣe lè wí pé a ká.
0: So àwọn náà ti ní.
1: Là ń wò. APM ti ní.
0: APM ti ní. So APM ní ADC ní NDC ní. Ó likely kí Labour náà ní.
1: Àwọn ò tí
0: ì àti ìmọ̀. But Accord ti ní àwọn tẹ̀lé APC lọ.
1: Àwọn fẹ́ tẹ̀lé.
0: Pẹ̀lú
1: ìyẹn nípò ààrẹ o.
0: Nípò ààrẹ. So tó túmọ̀ sí wípé tá a bá ṣọ́ra dáadáa. Ẹgbẹ́ alátakò kan yẹn pé wọ́n tún ní rí nǹkan kan mú. Àbí pẹ̀lú bí wọ́n tún ṣe split yìí láti tákù ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan yẹn pé n tó ṣẹlẹ̀ ní ẹ̀kínní.
1: Òun
0: náà ni ó tún padà ṣẹlẹ̀ ní ẹ̀kejì. Kódà wọ́n ní ọ̀dọ́ wọ́n ní Tàmínú Tanimu Turaki tó ń lead faction kan tó ń lead inú ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n ní àwọn náà keep possibility wọn open. Ìyẹn Iyesan Wike back PDP wọ́n ní faction tí wọ́n àwọn rule out any alliance wọ́n tí lè sọ ibi tí wọ́n ń lọ ṣùgbọ́n ó ṣeé ṣe.
1: Kò jẹ́ pé
0: ààrẹ Bọ́lá Tinubu làwọn náà ó ṣeé ṣe. Tí wọ́n pé igun méjì náà ni.
1: Igun méjì ṣẹ́rí igun ti ó dà pé igun ti Tàmínú Tùràkì ni igun ti tí wọn tẹ̀lé Wike.
0: Atiku àwọn náà tẹ̀lé ṣe Mákindé àná Atiku.
1: Igun ti Wike ẹ rí pé Wike gan ti kọ́kọ́ sọ jáde ó dàbí pé ó ti kọ́kọ́ sọ jáde gan lórúkọ pé ààrẹ Bọ́lá Tinubu òun làwọn máa ṣàtìlẹyìn
0: fún.
1: So igun ti Tàmínú Tùràkì ni
0: o. Àmọ́ báyìí pẹ̀lú bí tí nǹkan dé dúró. Tàbá dìbò lónìí. Gba dìbò lónìí. Presidential election. Pẹ̀lú báwọn ẹgbẹ́ òṣèlú yìí ṣe fọ́nká. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀?
1: Kò sí ohun tí ibire náà ni ó padà já sí.
0: Ibire ni ó já sí. Ẹ̀rì wọn ni ibire ni ó já sí.
1: Ibire òun ló máa já sí. Ẹ̀rì ò ṣe jẹ. Ibi tá a fẹ́ kó já sí
0: náà ni ó já sí.
1: Irú èmi sìn ibi tẹ̀mí fẹ́ kó já sí. Mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ó padà já sí.
0: Ẹ̀yin ti ní.
1: Kódà ní o fẹ́ kò sí nǹkan tó kọ́ mi bóyá olùdíje tèmi á wọlé àbí kò ní wọlé tèmi ni pé mo ti níbi tẹ̀mí
0: fẹ́ dìbò sí.
1: Kódà mi ò nílò ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń.
0: Peter Obi.
1: Sọ fún èmi ò mọ̀ tèmi ni
0: wípé. Ààyè túmọ̀ ẹni tẹ́ fẹ́ dìbò fún.
1: Ṣé dandan ni kí n sọ fún yín ni?
0: Ní òun mo kàn ń bè láàrin èmi àti yín ni.
1: Mi ò nílò àti sọ fún yín torí mi ò ń ṣe olóṣèlú.
0: e ki so oro loselu la nso
1: e oro ti temi so ni pe nipa todo temi ero mi o ngbe okan mi bayi tasi ko ba to
0: eh le ti
1: me te dibo fun re yin si
0: pe ka re tinubo te waju
1: ko si nkan to kan yin pelu yen
0: iro ke se bo kan mi
1: bi mo fe ku are tinubo te waju bi mo fe o wa pelu emi atoko mi bo je obi ni mo fe ko si nkan kan to kan anybody
0: me to ba je obi le fe ko kan mi be
1: ko kan eni kankan ohun to kan mi ni ohun to se koko ni pe eni to hun mi temi fe lasiko
0: mi re
1: ko se ni ti mi o le fe ko ba je peter obi ni mo tele
0: okay
1: bo si hun mi ti ma ti we pe are tinubu ni ko
0: bo si atiku na le tele
1: mi o le tele atiku
0: ki lo tele tele atiku
1: ya yen ni o fe boya se ohun te fe gbo niyan
0: iro
1: eh o da lapo odo temi eh gẹgẹ bi la kaye temi se
0: ri te lati ku
1: apodo ti yin bayi sin mi o ni le so pe ki agba ki agbara ki ise idije du ki ipo are leyin odun mejo ti
0: Muhammadu Buhari okay
1: o tu wa lo si

0: lọ́pọ̀dọ̀tì
1: àmọ́ níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé olùdíje ẹgbẹ́ òṣèlú tó bá jẹ́ pé olùdíje tó fàkalẹ̀ ó sì jẹ́ apá
0: ìsàlẹ̀ ń bí
1: southwest mi
0: south west
1: káyà pé sọ́ọ̀tẹ̀f wá sí south
0: tó
1: jẹ́ wá sí south mo ṣì gbà
0: àmọ́
1: pé ó wá jẹ́ pé wá lọ sí
0: mo ti fa tí mo fẹ́ fà yọ
1: kò sí nǹkan kan tó
0: south power sector Nigeria need $228 billion.
1: Ọlọ́run jẹ́rí.
0: Lẹ́ka ètò ìdókòwò iná mànàmáná. Láàrin ọdún tá a wà sí 2045. Ọdún mélòó ló jẹ́ yẹn?
1: Ní 2026 sí.
0: I need $228 billion. Dollars. Ẹnu mi àgò.
1: No, mystery ló yẹ kó gbá
0: ẹnu. Irọ́ ọ̀lẹ́ bá gbá. Èmi ló lẹ́nu mi. 228, èmi tiẹ̀ ti sọ díẹ̀ sí bá a sì dá.
1: Ẹyin mélòó lẹ fẹ́ dá?
0: Gbogbo wa Nàìjíríà torí gbogbo wa la fẹ́ lo náà.
1: Okay.
0: Gbogbo wa la nílò iná.
1: Bẹ́ẹ̀ni kò sí
0: rán bẹ́ẹ̀ náà. Gbogbo wa la ń fẹ́ náà lo kí Nàìjíríà lè rí náà. Gbogbo wa la nílò iná. Gbogbo
1: wa la rí lo. Ṣé wa dá kémi náà wa forin down?
0: Ẹ mọ̀ forin down. Èmi ni mo lẹ́tọ̀ àti kọ́.
1: Ṣé tá bá wa dáwó yẹn? Ṣẹ́yìn máa lo bá ṣe fẹ́? Táwa bá wa dáwó yẹn?
0: Níta fẹ́ ṣètò ẹ̀ fún.
1: Orin.
0: Òun náà mò ń dáhùn yín.
1: Ṣé tá a bá omi náà ti wá forin dáhùn? Ṣé tá a bá dá owó yẹn? Ṣé bá a ṣe sọ iná ni
0: o ṣe padàrí? Bẹ́ẹ̀ náà ni àbí sẹ́yìn dáùtù ni
1: láìsí
0: dáùtín tó mọ̀ sí.
1: Ìwọ làbùrọ̀ máa dáùtù.
0: A nílò iná. Ká mọ̀ parọ́ tara wa
1: jẹ. A nílò iná. Bẹ́ẹ̀ni.
0: A sì wò pé a nídìí owó tá a fi ṣe tí ó fi kú mú bí ìdodo ẹ̀fọn. $228 billion. Àwa tá a lẹ̀ wà Nàìjíríà. Mélòó ni wa over 250 million. Mo wá wò pé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹun dọ́là láfi dà.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí kó lè tètè yá.
1: Níwọ̀n ìgbà tó yẹ pé dọ́là náà la nílò.
0: La fẹ́ fi ẹ̀gẹ́tẹ̀. So kó lè rọ̀ wá lọ́rùn. Irú àwọn tí ẹ jẹun
1: kánú báyìí. Ara ìyìn iná lò dáadáa, òun náà ló máa fà pé èèyàn máa wọ stúdíò tó kò ní mọ ohun kan míì tó yẹ kó sún sí ara ìrìnà lò ni.
0: Ok pé kò rí ìran àbí.
1: Àìríná lò ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ iná lágbára dé nìyẹn. Ibi tí ọ̀rọ̀ iná lágbára.
0: So a nílò iná.
1: Ọ̀rọ̀ náà ṣọ́rọ̀ iná lè mú kí èèyàn máa tún fẹ́ yíyàn lóhùn lọ́lẹ̀.
0: Ó máa ń fà.
1: Òótọ́ ni
0: tí ó wà ríran.
1: Nígbà téèyàn bá tiẹ̀ rí kọ́sọ̀ òótọ́ ni.
0: So kí lẹ fi pé ká ṣe sọ̀rọ̀ wo yìí?
1: Ah, ohun tẹ́yìn
0: bá. Èmi ti sọ pé ká dá èmi lémi lérò tèmi o ká dá. Ìlú àwa tá a jẹun kánú $55. Àwọn tí wọ́n jẹun tẹ́lẹ̀ ẹkùn tí wọ́n ṣekùn tandí sọ́lọ́jẹ.
1: Kàṣíwáwò kò dẹ̀ wá pọ̀ o, èèlò gangan ni $1. Kò pọ̀ káàbà ní purọ́.
0: Àmọ́ èmi ti suggest.
1: Àmọ́ lápọ̀dọ̀ sí.
0: Àmọ́ kò má rẹran.
1: Àmọ́ lérò yẹn ẹsẹ̀ kọ̀ọ̀kan fi àwa tí Ọlọ́run. Tá ń bẹ Ọlọ́run yìí ẹsẹ̀ kan fi wá lẹ̀ báyìí náà. Torí táàbà ṣẹ́rí tó bá jẹ́
0: pé ó yá. Ẹ ní $5.
1: Ẹja ṣé bí mo ṣe wà yẹn? Kódà yín ní àbọ̀ dọ́là. Àbọ̀ mi àbọ̀ dọ́là kankan ẹ̀ dá sí mi.
0: Méjì.
1: Ìdá mi ì ní 0.5 àbí 0.50
0: dọ́là.
1: Mi ì ní.
0: That's 50 cents.
1: Tí mo lẹ ti wá fẹ́ yọ. Mbolẹ akanti bolẹ ti fẹ yọ so ati pe gan ṣe ri awọn kankan wa ti jẹ pe ti eyan ba wo pe ṣe iṣẹ orilede ti eyan wa yi kini ṣe ijọba kini awọn nkan ti ijọba gan ṣe fun yan to le jẹ nkan wuri fun araalu gan to jẹ pe ton ba ṣe sọ gan ni ko ni nilo wipe wọn ẹsẹ yin sọ pe ma yọ ninu akanti onikaluku
0: onikaluku
1: afinu fidọ. A máa finú fídọ̀ wípé àpò ìṣùwọ̀n owó náà fẹ́ ká dáwọ́
0: ọ̀dọ̀ sí.
1: Àmọ́ ń gbà tí èèyàn bá jókòó gan tó bá wò pé kí làwọn nǹkan ìwúrí
0: tó ń wá múrin bọ̀ pé kí ní èrè mi nígbà tí mo ti wá nílùú yìí. Bọ̀yàn lè lọ ó ń bọ̀.
1: Má padà fi agogo ránṣẹ́ sí.
0: Kí ní èrè mi ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi.
1: Ó wá kú sọ́wọ́ àwọn tó àwọn èèyàn míì tán Ọlọ́run bá tún fi sí lọ́kàn.
0: Láti
1: wo nǹkan tí wọ́n bá
0: fi. Anyways, n tẹ́ bá fẹ́ ṣe, ẹ má ra wa, ẹ mú owó ẹ̀ wá ni.
1: Kí n tó mú owó ẹ̀ wá. So ẹ̀yin náà wúra àwọn nǹkan báyìí kò ń ṣe nǹkan tó nígbà tí n bá jókòó tí n bá wò pé ó dáa kí ni nǹkan tí ìjọba gan kí ló ti ṣe kí ni èrè tí mo ti jẹ.

0: nínú ìṣèjọba igan láti gbà tí ìjọba wara wa gan tó ti ń ṣe ètò ìjọba wara wa lórílẹ̀-èdè tí ń bá jókòó tí ń bá wò wípé kí ni nǹkan tí mo ti jẹ lérè tí ń bá rí pé kò tó nǹkan tí mo lè ti torí ẹ̀ sọ pé kí ni màá kọ̀ gbójú kúrò ń bẹ́ẹ̀ pé wẹ́ kì í sì ṣe pé
1: àwa jẹ́ kankan lérè ìbámbá
0: náà yẹsùn àwọn nǹkan ọ̀hún ṣe
1: ìpìlera
0: lẹ́fẹ́ sọ̀rọ̀ pẹ̀ pí kí ni ẹ bá máa gbowó fún ni.
1: Àbẹ̀ kó dàbí ti náà driver's license.
0: Lára ilé ni ká mówó wá fún. So, àbí, ṣé ti ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ti àwọn ọmọ tẹ jẹ́ kó gbowó lórí
1: tó tún
0: gbẹnu sókè?
1: À ń ṣètò ìyàwó fáwọn ọmọ.
0: Fáwọn ọmọ ìwo mbẹ́ẹ̀.
1: Fáwọn ọmọ akẹ́kọ̀ọ́.
0: Àwọn akẹ́kọ̀ọ́ ìwo.
1: Àwọn tó wà ń sùn higher institution.
0: Ok, so àwọn ọmọ tó ń dàgbà bọ̀ náà nǹkan.
1: Owó tí wọn ò gara.
0: Ta ló sọ fún yín bẹ́ẹ̀?
1: Èlò náà san.
0: Ṣé gbogbo àwọn ìtọ́ sọ pé wọ́n ń ṣe lọ́fẹ̀ẹ́ yẹn? Kẹ́yìn lọ káàkiri ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́
1: ilé ẹ̀kọ́ ìjọba.
0: Ẹ má bínú ṣe ti débẹ̀. Ẹ má gbàgbé pé lára wọn náà ni
1: sẹ́yìn lọ́mọ tí ń sanwó ní.
0: Wọ́n sanwó NECO, wọ́n sanwó WAEC.
1: Education is not free, even in free town.
0: Kò free àbí? Kí wàá lẹ wá ń sọ lẹ́nu pé ẹ ti ṣe? Kílẹ̀ ń bá mi sọ pé ẹ ti wá ṣe? Ṣọ́lọ́ ètò ìlera.
1: Ẹja kò mẹ́.
0: Kílẹ̀ wá ń bá mi sọ pé ẹ ṣe?
1: Gunmen attack INEC officials, wọ́n kó PVC lọ lọ́sùn. Lọ election ku 20 days.
0: Nílùú tó lọ́ba tó níjòyè.
1: Lánàá ni o.
0: So, kí ni nǹkan tó ń gbìyànjú àti sọ bẹ́yẹn?
1: Gunmen.
0: Kágbébọn kan yabo obì kan. Wọ́n yabo iléeṣẹ́ tó ń ṣètò ètò
1: ìdìbò.
0: Wọ́n sì kó.
1: Ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tún.
0: Ni wọ́n ti kó.
1: Náà ti ṣe ìṣẹ̀lẹ̀ yẹn.
0: Náà dẹ̀ ti kó àwọn ohun èlò.
1: 3 packs of permanent voters card. Àmọ́ ẹni tó wà nínú páàkì kọ̀ọ̀kan ṣá.
0: Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó ní agbára.
1: Ìyẹn dúró bẹ́ẹ̀, àwògede ń gbé. Technical glitch. Ó mọ́ káwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kano wọ́n gba double salary.
0: Àdúrà máa ń gbà látàkùn.
1: Àdúrà ò gbà ó.
0: Àdúrà wọn ló gbà. Tabarẹ́ni tó ti iná jẹ. Àti pé ṣe rí gbogbo kíní ohun tó rọrùn ni. Ṣèbó ní àkáǹtì tíjọba sanwó sí. Èyí tẹ́ ẹ bá rí pé ó gba double kíní tí ò tí ì
1: ná.
0: Ẹ withdraw
1: ẹ reverse ẹ padà.
0: Ó rọrùn èyí tẹ́ bá dẹ̀ rí pé ó ti ná. Bóyá ó ti ná bẹ̀ tí ò ti ná tán. Èyí nǹkan tẹ́ ẹ bá rí withdraw ẹ withdraw ẹ. Èyí tẹ́ ẹ bá rí withdraw.
1: Yóò fáwọn àkáǹtì níṣẹ́.
0: Yẹn wá dájú wípé.
1: Kówó ìjọba ó gbé lọ.
0: Kówó lọ bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n lè fi ṣe give away ni.
0: Give what?
1: Ó jẹ́ 13 month salary wọn láti gbà láti ìsinmi wọn ní lóde December.
0: Ohun tí ìjọba lè ṣe náà nìyẹn. So tó wọ́n máa fáwọn àkántàntì níṣẹ́ ó dákó fún wọn níṣẹ́ kí wọ́n withdraw padà
1: lẹ́sẹ̀kẹ̀. Àwọn ilé ẹni tó ti wá dunnú
0: kọ́
1: ẹ wá ṣe oore flashing fún wọn.
0: Oore
1: view wọn.
0: Àti pé gan irú mistake wo nìyẹn gan tábà.
1: Àbí kí lẹ fi.
0: Anyways, èyí tèmi mọ̀ pé bóyá a lè gbàjọba ìpínlẹ̀ ọ̀hún lámọ̀ràn láti ṣe ohun nìyẹn. So
1: kan gba owó wọn padà lọ́wọ́ wọn.
0: Ẹni tó bá sì ti lò kó mọ̀ pé oṣù tó ń bọ̀.
1: Yóò ṣiṣẹ́ ọ̀fẹ́ ni.
0: Ó ti jẹ ọmọ mi. Kódà kó tó nǹkan tó ẹ̀kan fi máa owó tọ̀pọ̀lọpọ̀ àwọn kí lórúkọ ẹ̀ wọ́n ń kó mì láàrin ọjọ́ kò tó nǹkan tán kò tó owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yín sẹ̀. Kò tó nǹkan tọ́pọ̀lọpọ̀ wọn ń kó mi láàrin wákàtí mélòó kan. So tó bá na náà tó bá pọ́n ti na kán tó bá doṣù tó ń bọ̀ àbí kí ni kán fi di owó oṣù wọn. Kán fi di gbogbo yẹn o.
1: Ẹnìkan ti sọ̀rọ̀ o, ex defence spokesman. Òun ló gbà wá nímọ̀ràn pé ṣé ká mọ̀ parọ́ tọ́ra wa jẹ́ Nàìjíríà. Láwọn sójà wa, èyí tó bá gbà kéré jù ní wọn ló yẹ kó máa gba 250,000. Ṣé lẹ́yìn recently ni wọ́n ní ẹnìkan boost pé àwọn ti increase salary àwọn soja pé ẹni tó gbà minimum ní ìsìn tó gbà tó kéré ṣé ẹran ti iye tán pé 100,000.
0: Mo ṣàwọn kéré láàrin 90 sí 100 lọ.
1: 100,000 ni minimum wage fáwọn soja.
0: Tán lọ ń dàyà kọ tán fẹ̀mí wọn lílẹ̀. So 250,000 kì í ṣe owó tó pọ̀. So tó bá tẹ̀ sí jẹ́rú yẹn ó sì ṣe ó sì nítumọ̀.
1: o si ni tumo to ba fi yan se minimum wage
0: then tori pe se mo pe bon se wa yen ise ton se ise ise ku ni ise ti won se to lo nda nkan to nda ya ko un to ni agbara ni awon ela ma ku lo soju ogun awon ela ma ni ko lo doju ko awon agbesumo mi awon yi la ma so ise ti won se ise to ni agbara ni koda ta ba fe ki che to ba ye pe ijoba ba se won dada e ri ko oro pe corruption iwon ba lo ma raye mo laarin won
1: so ise ato se wa lara nkan to nko ba wa
0: bo se je niyan
1: kabiyesu
0: amo ti ko ba ti si ti se ato se ba ti rese wale dada iwon ba e mo pe oni igba ti ona ba wo pa se 250 losu lo n gba awon ko de ti ma won ajemonu pepe ko ti ma ton ba wa fe awon nkan ti mona mona kan lo a rorun fun lati wo pe rara ohun o se amon gba to ba wo salary yen pe
1: elo mo gba 45,000
0: ton wa fi ye bayi lo mi se
1: 100,000
0: se mi o ni se bayi
1: an ta won ti bi ba loko e kan
0: to mo ton mo ye ton ma gba
1: oko e kan pere ni o
0: so se ti mo 250,000 kin sowo to bo se won yen sin ti o ba je pe boya kin lo tin pe ni o ye kan tete ru oro yen daada bo si so yen ki won wo pe ke ja joko lori e
1: activate intimidate effect
0: ipe owo kin sowo to po
1: pe sowo to lo fa be na sowo to
0: je pe boya orilede yi o le san
1: a le san
0: ah
1: won la le san
0: a le san
1: agbara wa gbe e ja doke lohun ka to pada ma tewo waju laaro toni se a ba pada de a se oju opo le sugba ka to lo won ni bandit ji high court judge gbe ni ipinle kebi se ri royan
0: are lati ana abi kini ni won ti gbe
1: ma se o
0: koda eyin na ayako won inu ile lo ti lo gbe o
1: ko si security
0: iyen gan ni mo nbe ati
1: pe so olopa mi le ma fun won na
0: eni
1: olopa mi
0: le lo fun won se gba tan gbe kilo
1: o didi retire general ta si
0: se mo ye soja to ma tele
1: won ni en to drive e kan to je soja gan yen gan faragba
0: faragba so se tiri
1: e ja doke lohun ta ba pada de a tewo waju omo Nigeria e ku kale

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún, ìtẹ̀síwájú oníọ̀pẹ̀ ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ̀ 89.3 FM lẹ́wà yìí. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ náà ló sì ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́. Àkókò ti tó láti ṣe ojú òpó lẹ́fẹ́ ọmọ Nàìjíríà láti mú kan mú méjì nínú àwọn ìròyìn. Eléyìí tá a ti mú láàárọ̀ tó ní. Àṣewọ́nládé púpọ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọn kíwa òpin àkàrọ̀ ẹ káàbọ̀ sínú ìròyìn. Láàárọ̀ yìí, Ọlọ́run àbá yín sí ọ̀sẹ̀ yìí á dára fún yín lágbára Ọlọ́run. Àmì àtẹ̀yìn náà láti gbàrẹ̀ mú nílùú Ìbàdàn. Adéwùmí Kazeem Adékàza kú ojúmọ̀ ẹ̀kú ìròyìn. Akú ọ̀sẹ̀ tuntun yóò dùn fún gbogbo wa. Àmì fún láti New Garage. 0916-893-1000. 0915-333-4893. Tó fúnmọ́ 0911-3-4893. Ikú gbàgbé news yìí o. Accountant General forílẹ̀-èdè yìí wọ́n pé àwọn náà ó fojú hàn wájú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lónìí lórí kíni ọ̀rọ̀ fake agency ọjọ́ kìíní àná. Ó jọ pé everybody tí wọ́n bá dá ọkọ rẹ̀ tọ́rọ̀ bá ti kàn kálukú ni kó wá ṣàlàyé ẹnu rẹ̀ ń tí wọ́n rí lọ́bẹ̀ tí ẹ fi wá ru ọwọ́. Àmọ́ ìwádìí yìí bẹ́yìn tí ń wò tèmi náà ń wò lọ́tún lọ́sì kí lè rò pé yóò tẹ̀yìn ẹ̀yọ.
1: Ohun tó yẹ kó tẹ̀yìn ẹ̀yọ òun ni kí àṣírí kótú ká mọ ta ni ẹni náà gan tó forúkọ àjọ yìí sílẹ̀ ká mọ bí tí kíní ọ̀hún ti wá. Àmọ́ bẹ́ẹ̀ ṣe bí mi pé kí ni mo lérò pé yóò
0: tẹ̀yìn ẹ̀yọ.
1: Àwọn irúfẹ́ àwọn nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ nǹkan tó tẹ̀yìn ẹ̀yọ tó bá jẹ́ pé mo bá fẹ́ dáhùn ohun tó tẹ̀yìn ẹ̀yọ tó ti máa ń tẹ̀yìn ẹ̀yọ tẹ́lẹ̀ òun náà ni ó padà tẹ̀yìn ẹ̀yọ.
0: Bí àpẹẹrẹ
1: tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe ká má padà mọbi tọ́rọ̀ òun ó jà sí mọ́.
0: Ó ṣeé ṣe. Trust ya.
1: Púpọ̀ nínú àwọn èyí tá a ti gbọ́ kí ló padà tẹ̀yìn ẹ̀yọ. Àmọ́ pẹ̀lú bí èlé ṣe ń lọ yìí ó yẹ kí kíní ọ̀hún kárí òkodoro ọ̀rọ̀. Tẹ́bá wo ìròyìn yẹn dáadáa ó dàbí pé wọ́n tẹ̀tún sọ pé láti ìgbà ààrẹ àná ni wọ́n ti forúkọ àjọ òun gan sílẹ̀ pé kì í ṣe kóbẹ́yà ti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dé orí ipò yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ forúkọ àjọ òun sílẹ̀.
0: Ìgbà tán dé ìránṣẹ́
1: ẹ̀ wọ́n ní kì í ṣe ìgbà tí
0: ààrẹ
1: ìgbà àrẹ àná.
2: Hello.
0: Yes, sir.
2: Ẹ káàárọ̀,
1: sir.
2: Mo kí ara ìwà.
0: Mr. Sulaiman Sherif.
2: Omi sọ tán bẹ́ẹ̀ ni sọ. Omi Sherif Gunke Latana.
0: Ẹ káàárọ̀.
2: Kìdí mi ti rẹ̀ pẹ́tẹ́lú oní ti àwọn ọmọ ológun wa. Tábá ní káwò dáadáa. Àwọn tí wọ́n bá rísìkì ẹ̀mí wọn láti máa dáàbò rídìí yìí a gbọ́dọ̀ máa ṣíyàn dáadáa láti má jẹ́ kán wà compromise. Ẹyí pé láàrin ọ̀sẹ̀ mo gbọ́ wọn ní sójà kan ta sọ àwọn ológun fáwọn ọkọ̀ tẹ́rọ́rìsì. Nígbà tó pé gbogbo ò sí wọn dáadáa owó tó ń fún wọn yẹn kiri 100,000. So nǹkan tí nítorí tẹ́ àṣọ pé kó máa gba 250,000 kò kódà tó wòye tìmí ó tún ju bẹ́ẹ̀ lọ gan nítorí àwọn ológun wa àwọn elétò ìlera wa àwọn ọlọ́pàá wa àtàwọn ti ṣe àwọn ọlọ́yẹ kó máa gbó ju àwọn olóṣèlú gan lọ. So tá a bá ṣe bẹ́ẹ̀ bí pé oyè lè yìí gbogbo àpàdùmọ̀ kan àrò ìjọba wa ààrẹ wa owó yẹn kọ́ ń kí sọ́wọ́ àwọn ológun tòótọ́ dákọ́ ní tòótọ́ àrẹ yẹ kó máa dáàbò wa kọ́ máa bà máa ẹ̀kọ́ wọn bí wọ́n gbà wọ́n
0: àwọn àgbàbọ̀ dé
2: oyè tí nínú ẹkú ètò.
1: Ẹ ṣeun sá.
0: 0916-893-1000 0915-333-4893 tàbí 0911-3-8893.
3: Bàbá Olúmi.
0: Ẹ kò jùmọ̀ sá.
3: Mr. Ṣéyàn.
1: Yes, sir.
3: Ṣọ̀pá.
1: Mo wà dáadáa, ẹ̀yin náà nǹkan.
3: Ẹ máa ká máa bìlíìfù nǹkan táwọn pípé máa sọ fún wa jẹ́ agency kan tí exist láti Dubai Regime. Wọ́n ti pa irọ́, ó ti yí ọ̀tá wa gan lórí. Mo fẹ́ bi yín question gan. Ṣé ó ṣe ń ṣiṣẹ́ bí lè máa ṣe àkọsí ẹ̀yin àgbọ̀n tí ń ṣe ìjọba? Ẹ̀dá mi ló pẹ́, ṣé bí ìjọba yìí ṣe bọ́ ṣe ń ṣe òṣèlú lè fẹ́ ṣe àkọsí ẹ̀yin? Àgbọn ṣe ń ṣe ìjọba. inu mejeji. Next me mi o ri good example kan mejeji o se sijoba o ati o se sosun. Awon kan kan wa ni caring party soja anything to ba tin ni se pe successive something boya won fe jo sugar ni o. Abi en fe jo olopa ko to test integrity ni e o. Then call increase salary mo gidi kan. Cause then call increase salary mo gidi kan. 350,000 would do. I want to cost inflation to sell it. I want to battle it. I want to cost inflation. I want to cost everything. So I can increase dollar. I want to increase salary. I want to increase salary. But I'm a bit of a.
0: Action, sir. When I can increase the salary, I want to say 350. I want to feel 100.
1: 100,000. Laye, Nigeria, Tawa, show what you want here.
0: No, me lo ti je
1: o ye mi se o ye mi no e ti won ye mi
0: e yin ro pe on de
1: o ye ton rara
0: hello sir
4: hello e ka ro
0: sir
4: oruko mi ni Mr. Sam lati Mokola.
0: Yes sir, Mr. Sam e ka bo sir.
4: Mo fe a fe da si oro fake agency nani.
0: Okay, fake agency. Oh yes sir,
4: there is fake agency ni sir ati ti Bola Tinubu ka kuro lori oyin e to le ri je. Ti Bola Tinubu ba kuro lori oye e le ri die lai lai. Tori gbogbo won ti jo conspire po won ti doju eru ko de le ni solution lai je ko joba ti o sele lori won yen o kuro lori oye ba. E ma be to bo Olorun a ba wa yan je.
0: Amen. Any company Sulaiman Shehu won e ka ro eku eto lagbara Olorun ni so tan mi borrowing for consumption. Please, how many SUVs? Ah, maybe you have the SUV in there, can you know?
1: 39,
0: baby. So, around that area, 39 SUVs. You know, we barely want 39 SUVs. You have to pay one ra. Only 1 trillion is enough to build a standard international stadium that will attract international interest, if I am not mistaken. The federal government of today is just misusing our resources. And let Ellie Robert be one misses a coin. If you don't want to see me. Hello? Yes, sir. Brido.
5: I'm in a person.
0: I do because I cabo, sir. Let's see, do.
5: I do come okay. I'm in a studio there.
1: Yes, sir. A caro, sir.
5: Me so ketoria coco. And say, come, I go with you. You know, I was shed. In Nigeria, lapapo. This is your number one. You don't come here and you come back and tell me, I got there for you. And look at you. So she has go to you, lie. Oja wo dokuta.
0: Ata wo no si, eja mo mo.
5: So look at me. I left here wa go go there wa. I fed down kon lie. Ele keta eni to wa fi emi re lele soja fa emi e lele olopa fa emi e lele lo se fi fa emi e lele ni e o di military person ni awon fa emi won lele ni
0: ati paramilitary
5: ori e ko gbowo ju sa si security ba fa wa to ba fa come back o bodo so pri o bodo so gidi to gugu awon personal military person ni o se je ni e se ma break lo so
0: e se o sa
1: e se go sa. You know, it's 100,000 tons something more, say. She will want it, say.
0: A number of grass, if I say.
1: Oh.
0: Almost be 60,000.
1: So, you do 80, Mr. Gola, and so we put 350,000. Bush, you could
0: get. Put minimum wage.
1: Soldiers. Benny. Because.
0: Road safety.
1: I can't carry away. One shake, but one walk out, one shake in it. Eh logun ni salary te yin gan se ti se nkan to to yato si salary yen ki lawon ajemonu mi te se
0: te se fun won ko se e ti wa nbe o.
6: Hello.
0: Yes sir.
6: E karo.
0: E karo sir. I chief Alayande lati Apata.
6: Ben ko ni re ko ni sun.
0: Amen sir.
6: Ni re wa tan te yin.
0: Amen.
6: Se ri oro wa lori le de ore ba e wu awon soja. Kila wapuku ya kini wawa nito kia sado jini jika kini. 100,000. Kuchi ya watu 100. Imino kwa hivyo jini kini fast 100. 700 ni honda ni.
1: Kuto.
6: Hei, nipo kwa shi da shi kia wana. Eni solo matoni ya wu. Kino mse la kia wana nuri ya jini. Ewe yetu wala kutu wa kia mato mtu. Alo ma toro kwefu. Ewe matu wama wako kwa mungu wala mungu wama. Ewe kwa hivyo ya jewa. I think the time I need to get ati wa nbe na eyin nu olorun lo eyin nu olorun lo olorun dajo ni o
1: awon nu olorun lo
0: toluwa lase adetola a divided opposition only benefits the ruling party won ni anfani ni o je fun isejoba tin be lode while Nigeria's face daily hardship opposition leaders are busy pursuing personal ambitions instead of uniting to offer a credible alternative to the people deserve better. Hello.
7: Hello, Ekaro.
0: Ekaro, sir.
7: Alhaji Mukaddam Latayigun ni o.
0: Latayigun Ekaro, sir.
7: Ekaro, sir.
0: Yes, sir.
7: O je nkan ti ko dun gbo leti nipa aye ti awon ami wa ti n gba lutu lowo joba. Ko dun gbo leti. O da ti e ba pe royin ni, ti e ba so lasan ni pe akogbo dori be. Fun iru wa la kan ti ati emi won ti a ti le. So, gbogbo awon ti a ti soro waju won ti soro ṣugbọn ni isin ta ni wa n gbogbo ju Nigeria bawo lo si ilu mi abi ta si bi ise kankan ta ri pa awon kankan lara wa Ọlọrun da o
0: omo Ade Adekunle won pe corruption remains one of Nigeria's biggest challenges. It weakens our institutions, diverts public funds, discourages investment, and leaves millions without quality education, healthcare, security and infrastructure. Fighting corruption requires more than speeches. It demands strong institutions, an independent judiciary, transparent public spending, digital governance, and strict punishment for anyone found guilty, regardless of political affiliation. Ejaloli, business guy, Abi, policy economist today. Ejaloli,
1: Ọlọrun baba ṣe ọrọ orilẹ-ede yi. Ka wa na ki a de dide lati ṣe gbogbo papọ.
0: Ka sapa ti wa.
1: Ka sapa ti wa yo ri ba ti fe kori. Amen. Ṣe
0: Ledumare. Amen. Ṣe Ledumare. Adedamola Oloyede mo baba Olomi loko temi je. Titi ọjọ mejo kan en bon Thursday.
1: Thursday yin
0: lori ijoko ọjọ.
1: Ijoko ọjọ gbọ.
0: So, ẹṣun pupo. Titi ọjọ mejo ta, sorry ọjọ mejo ke. Emi ati yan pade laaro la jare la go mewa. Lori gbagede a ri bi soro die lori oro eto abo pelu awon owo osu awon osise ti an sise eto abo nle yi ti an gba Adedamola Oloyede mo baba Olomi loko temi je Nigeria da yo do gbogbo kan si mo ba da todo ta teyin atawa won ni fe ni keni nu asawati lagbara lowo Ledumare mo dagbere pe o di gba o
1: oga
8: Lati ikoni West Radio 89.3 FM ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na on te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se on ti ikoni fi utelu o bi ko se iwoye won e seun die ndo wa

Ẹ̀kásán, àsìkúṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú fún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lòníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ẹjọba àpapọ̀ ṣètò owó tírílíọ̀nù kan náírà fún ètò ìrìn lágbára tó ń ti ọkọ̀ eléyìí tí a pè wọ́n ṣètò rẹ̀ fún látàrí bí ìgbésẹ̀ mímọ yáwó bó ti ṣe ń pọ̀ sí. Ìjọba àpapọ̀ fẹ́ ojú ètò ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì sí 150,000 láàrin àdínkù àwọn òṣèlú ètò ìlera tà nílẹ̀ yìí. Aṣojú ilẹ̀ Uganda Olara Otunu ló darapọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn alákòóso fún àjọ àgbáyé. Alákòóso àgbà ilẹ̀ Gẹ̀ẹ́sì ló jẹ́jẹ́ àtìlẹyìn eléyìí tí ó máa tẹ̀wọ́ wájú fún ilẹ̀ Ukraine. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ Flying Eagles orílẹ̀-èdè Nàìjíríà ni ó máa kojú ilẹ̀ Ghana ẹbẹ̀ ìdíje tí wọn yóò tún sọ lójú ìdíje wàfù bíi. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ya owó tó dín díẹ̀ ní tírílíọ̀nù kan náírà sọ́tọ̀ fún ìpèsè ọkọ̀ eléyìí tí a pè wọ́n ní wọ́n ti ṣètò tó ń ti èrò ní lágbára tí wọn yóò ṣe nínú ètò ìṣúná ọdún 2026. Iye owó tí a pè wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ tayọ àwọn owó tí wọ́n yà sọ́tọ̀ fáwọn ilé iṣẹ́ ìjọba tó ṣe kókó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àgbéyẹ̀wò kan eléyìí tí a pè wọ́n ní wọ́n ṣe lórí ètò ìṣúná ilẹ̀ yìí látọwọ́ àjọ kan eléyìí tí a pè ní Tracker. Nínú àtẹ̀jáde àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò inú ètò ìṣúná ọdún 2026 ìjọba àpapọ̀ ṣe, ilé iṣẹ́ Tracker yìí ṣàlàyé pé àwọn àfojúsùn àti owó tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ilé iṣẹ́ lóríṣiríṣi ìrìn ilé ìta ti rí bíi 15.5 bílíọ̀nù pẹ́sẹ́pẹ́sẹ́ òní ó yà sọ́tọ̀ láti fi ra ọkọ̀ bíi 19 pẹ̀lú àwọn owó míì tí wọ́n pe wọ́n fi ṣètò ìrónilágbára fáwọn èèyàn tí wọ́n dín ní 1,000,000 eléyìí tó sì mú kí gbogbo owó ọ̀hún kó máa súnmọ́ bíi 1,000,000,000 naira. Ẹgbẹ́ tọ̀rọ̀ kan ṣàlàyé pé owó yìí òun ni a pé ó ta yọ owó tí wọ́n yà sọ́tọ̀ fáwọn ilé iṣẹ́ lóríṣiríṣi inú ilé ìta ti rí ilé iṣẹ́ tó ń sí ọ̀rọ̀ okòwò ìdáṣẹ́sílẹ̀ àti ọ̀rọ̀ ìdókòwò nílẹ̀ yìí bákan náà ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilégbèé ilé iṣẹ́ àwọn ọ̀rọ̀ obìnrin ẹ̀ka ètò ìdájọ́ ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn nǹkan ọ̀sìn ọ̀rọ̀ ilé iṣẹ́ tó wà fún ìdàgbàsókè ọkọ̀ ojú òfurufú àti ìdàgbàsókè ojú òfurufú ọ̀hún pẹ̀lú ilé iṣẹ́ epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà ònìyẹn wo owó àpapọ̀ owó tí wọ́n yà fáwọn ilé iṣẹ́ méjèèjì òní kò tó owó tí wọ́n fẹ́ lò fáwọn nǹkan wọ̀nyí. Tracker ló wá kanminú lórí ohun tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí àìsí ètò àkóyawọ́ tó tó àti ilé ètò yẹ láàrin àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n pè wọ́n ní ìjọba àpapọ̀ ń gbìyànjú láti ṣe. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé inú ọ̀rọ̀ pé àwọn ti ṣe àfikún sí ètò ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ni nípa àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì láti 20,000 to 50,000 lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti bójú wo àdínkù nínú àwọn ètò tó ní ṣe pẹ̀lú àwọn onímọ̀ nípa ètò ìlera eléyìí tí wọ́n pè wọ́n ní ó ń ṣe àkóbá fún ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè yìí. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn lánàá nígbà tó ń ṣàlàyé pé ìfẹ́ ojú ètò ìgbaniwọlé yìí ló wà lára ètò àti mú kí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tí wọ́n ṣe àtúnṣe sí kò lè láǹfààní àti lóòrìn kó sì mú ojútùú eléyìí tí ó ní ìyàtọ̀ láàrin àwọn ètò iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àfojúsùn ààrẹ Bola Ahmed Tinubu láti kọ́ ètò ọrọ̀ ajé oní $1,000,000,000 nígbà tá a bá fi rí ọdún 2030. Mínísítà náà ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ló mọ̀ọ́mọ̀ ṣètò ìdókòwò nínú àwọn nǹkan ìdàgbàsókè ọmọnìyàn pẹ̀lú ìfẹ́ lójú ààyè sí àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa àwọn iṣẹ́ eléyìí tó jẹ́ èyí tó nílò àwọn nǹkan akọ́ṣẹ́mọṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá fi ìgboyà rẹ̀ hàn bí àtúnṣe tó ń lọ lọ́wọ́ òní ó mú kí àdínkù kó dé bá bí àwọn òṣìṣẹ́ elétò ìlera bí ó ṣe tó nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún díẹ̀ sí àsìkò tá a wà yìí bí ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní àti láǹfààní àti fún ní ètò láti lè rí kẹ́kọ̀ọ́ tí wọ́n ó sì darapọ̀ mọ iṣẹ́ láìpẹ́ jọjọ.
igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar. Wọ́n ló ti bu ẹnu àtẹ́ lu ìtẹ́wọ́ iwájú ètò àti máa yáwo ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu nígbà tó bẹ̀rẹ̀ sí ní tàkótó ìbéèrè sí ìjọba àpapọ̀ lórí bí wọ́n ti ṣe ń gba gbèsè lérí gbèsè látàrí àárín àwọn nǹkan tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí gbogbo àwọn nǹkan tí wọ́n ti láǹfààní àti pa wọlé lágbọn epo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú ADC ni ẹni tí ṣe olùdíje ààrẹ wọn ló ṣàlàyé wípé ààrẹ Tinubu ní ìṣàkóso rẹ̀ òní pé ó ti láǹfààní àti máa tẹ̀lé àwọn ìlànà kan eléyìí tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí ohun tí wọ́n fojú rẹ̀ sùn bí 20 ọdún sásìkò tá a wà yé eléyìí tó sì jẹ́ wípé àwọn nǹkan tí wọ́n ti ṣe láàrin ọdún mẹ́ta sásìkò yìí òní wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí àìní èrò tótó àti eléyìí tó yẹ tó sì tún ṣe àkóbá ńláńlá fún ẹ̀ka ètò ọ̀rọ̀ iná lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tún síta láti wo olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ bàárà ìlú sọ̀rọ̀ rẹ̀ Frank Shaibo, Atiku ṣàkàwé ètò ìṣàkóso yìí àti bí a ṣe ń ṣe àmójútó ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tó tako àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkóyawọ́ àti ẹni tó nímọ̀ nípa ètò ọ̀rọ̀ ìnáwó. Ó ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òní pé wọ́n ni wọ́n ti láǹfààní àti rí owó tó ń lọ bí ₦5 trillion nínú àwọn ètò tí wọ́n ṣe lábẹ́lé ní ìdajì àkọ́kọ́ ọdún 2026 èyí tí sì ń ṣàmì 80% nínú àwọn owó tí wọ́n pín wọn ni ń ya lásìkò tí wọ́n kọ́kọ́ dórí òye ìyàn ní ọdún 2025 gẹ́gẹ́ bó ti ṣe sọ wọ́n pé ètò ẹ̀yáwó tí wọ́n ṣe lásìkò tá a wà yé wọ́n ni pé wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n sì rí nǹkan sọ nípa rẹ̀ bí ó bá jẹ́ wípé ètò ìpawọ́lé ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà bá fi ẹ̀gbẹ́ wọn gìnrín eléyìí tó sì jẹ́ kó dìyàn pé kò sí ní tó jọ mọ́ irú nǹkan bẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè aṣojú orílẹ̀-èdè Uganda Ọlọ́lára Òtúnà ló ti kéde pé òun yóò máa kópa nínú ìdíje láti di akọ̀wé àgbà tuntun àjọ ìṣọ̀kan àgbáyé. Ìjọba Uganda ló yan aṣáájú náà ní ọjọ́ Ẹtì gẹ́gẹ́ bí olùdíje rẹ̀ ẹni tó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí igbákejì akọ̀wé àgbà àjọ ìṣọ̀kan àgbáyé àti aṣojú pàtàkì fún ọmọdé àti ìjà eléyìí tó ní ṣe pẹ̀lú ogun tẹ́lẹ̀ rí. Òtúnù náà tó ti jẹ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ Uganda tẹ́lẹ̀ rí tó sì jẹ aṣojú sí àjọ ìṣọ̀kan àgbáyé àti olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ alátakò ó jẹ ẹni ọdún 85 èyí tó mú jẹ ẹni tó dàgbà jùlọ láàrin gbogbo àwọn olùdíje tọ̀rọ̀ kan. Ó jẹ olùdíje keje tó ń wá láti rọ́pò akọ̀wé àgbà àjọ ìṣọ̀kan àgbáyé tó wà lórí ipò báyìí ìyàn Antonio Guterres ẹni tí sáà rẹ̀ yóò parí lọ́jọ́ 31 oṣù 12 ọdún tá a wà yé. Àwọn olùdíje mìíràn ni pé wọ́n wá láti orílẹ̀-èdè Chile, Ecuador, Argentina, Costa Rica, Guyana, Senegal àti ilẹ̀ Uganda ọ̀hún. Alákòóso àgbà ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Andy Burnham òun ló ti fi ìdánilójú hàn pé orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ilẹ̀ Ukraine ní kíkún. Ó tún sì ṣáájú ìpàdé rẹ̀ pẹ̀lú ààrẹ Ukraine Volodymyr Zelensky tí ó wáyé nílẹ̀ London lónìí òde yìí. Ààrẹ Zelensky ní àlejò àkọ́kọ́ tí Burnham yóò gbà látìgbà tí ó ti gba ipò láàrin ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ìgbésẹ̀ tí ìṣàkóso Downing Street ṣàkàwé bí ohun tó fi ìbáṣepọ̀ hàn láàrin orílẹ̀-èdè méjèèjì. Lásìkò àbẹ̀wò náà ìrètí wà pé àwọn aṣáájú méjèèjì òun ni wọ́n ṣàbẹ̀wò sí ibùdó ọmọ ogun ojú omi kan níbi tí Burnham yóò ti kéde pínpín ètò àwọn ìmọ̀ ẹ̀rọ tó wà lẹ́yìn ètò ọmọ ogun amóhùnmáwòrán tuntun ti Gẹ̀ẹ́sì eléyìí tí wọ́n pè ní Stone Cloak. Èyí yóò sì jẹ́ kí ilẹ̀ Ukraine kó lè ṣe ẹ̀rọ náà ní ìwọ̀n tó pọ̀ sí. Àwọn ẹ̀rọ ti ń bẹ ní agbègbè Stone Cloak wọ̀nyí tó ń dá ìfihàn ẹ̀rọ dúró eléyìí tó tó ìwọ̀n kọ̀m̀pútà alágbèéká kéékèèké òun ni wọ́n ṣe láti dí ìṣàwárí àwọn ẹ̀rọ kámẹ́rà eléyìí tí ń ṣiṣẹ́ lójú òfurufú. Iléeṣẹ́ ààbò Gẹ̀ẹ́sì òun ló ti fi ẹgbẹẹgbẹ̀rún àwọn ẹ̀rọ wọ̀nyí fún àwọn ọmọ ogun ilẹ̀ Ukraine láti mú agbára iṣẹ́ wọn pọ̀ sí lásìkò yìí. Àwọn agbófinró ní apá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti tẹ̀wọ́ iwájú nínú ìgbésẹ̀ àti ṣàwárí afurasí kejì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìyìnbọn lúni eléyìí tó wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Seattle Center. Eléyìí tó sì gba ẹ̀mí lẹ́nu àwọn mẹ́ta táwọn mẹ́rin míì sì faraṣẹṣe níbi ìkọlù náà. Ìṣẹ̀lẹ̀ ìyìnbọn náà ló wáyé ní nǹkan alẹ́ ọjọ́ Àìkú lásìkò ètò ìpàgọ́ oúnjẹ kan tó wáyé táwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí sì láǹfààní àti kópa níbẹ̀.
àwọn tọ́lọ̀ ṣojú ṣàlàyé wípé kálukú ló bẹ̀rẹ̀ sí ní sàásálà fẹ́mi ara rẹ̀ nígbàtí ọ̀pọ̀ àwọn èèyàn níbẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti rí pé wọ́n ní wọn ṣeun tó tọ́ àti eléyìí tó yẹ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ọ̀kan náà àwọn afurasí ni pé wọ́n ní ọwọ́ tẹ̀ lójú ẹsẹ̀ nígbàtí ìkejì sì fẹsẹ̀ fẹ́. Gẹ́gẹ́ bí àwọn ti ṣàlàkóso iléeṣẹ́ ọlọ́pàá ní àgbègbè tọ́rọ̀ náà kàn, olóyè Trion Davis, wọ́n ṣàlàyé pé ìwádìí ọ̀rìn kìnìwé wọn ni pé ó ti bẹ̀rẹ̀ lórí àwọn afurasí méjèèjì látàrí bí wọ́n ti ṣe ń yìnbọn kojú ara wọn. Àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé afaragbà nínú ilé ìta ti rí ọmọ méjì ọ̀tán jẹ́ ọmọkùnrin jòjòló méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni ilé ìta pé ń bẹ nílé ìwòsàn lásìkò yìí wọ́n ni pé wọ́n ní àwọn tó jẹ́ olùtọ́jú ìlera wọ́n ni ti ń ṣètò ìtọ́jú fún wọn kí ara wọn lè pabọ̀ sípò lójú ọjọ́. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ti ń dẹ sétí gbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM ní báyìí. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ Flying Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó bẹ̀rẹ̀ ìdíje láti dáàbò bo àkọọ́lẹ̀ wọn nínú ìdíje ti WAFOBE tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún lónìí bí wọ́n ṣe máa dojúkọ àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Ghana nílùú Yamoussoukro lórílẹ̀-èdè Côte d'Ivoire. Flying Eagles ló borí ikọ̀ Black Satellite ti Ghana pẹ̀lú àmì ayò 2-1 nínú àṣekágbá ìdíje ọdún 2024 tí wọ́n sì tún gba ìfi náà lẹ́yìn tí wọ́n kọ́kọ́ gbà á lọ́dún 2022. Nàìjíríà gba ìfi ọdún 2022 lábẹ́ olùkọ́ni Saladin Boso nígbàtí Aliyu Zubairu sì kó ikọ̀ náà sóde láti tún jáwé olúborí míì lẹ́yìn ọdún méjì. Ìdíje òní yóò tún jẹ́ ìdíje àkọ́kọ́ fún olùkọ́ni tuntun ti Flying Eagles Abdul Maikaba eléyìí tí wọ́n pín retí láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìjáwé olúborí bí Nàìjíríà ṣe ń bẹ̀rẹ̀ láti dáàbò bo àkọọ́lẹ̀ wọn eléyìí tí a pín bẹ lákàtà àwọn títí dàkókò yìí. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la ti máa fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ya owó òbítíbitì owó sọ́tọ̀ tí ń lọ bí tírílíọ̀nù kan náírà fún ètò ìpèsè àwọn ọkọ̀ àti ètò ìrónilágbára nínú ètò ìṣúná ọdún 2026. Èyí owó tí a pín wọn ni ó ṣàkàwé gẹ́gẹ́ bí ohun tó pọ̀ ju àwọn owó tí a yà sọ́tọ̀ fáwọn iléeṣẹ́ ìjọba méje ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àgbéyẹ̀wò ètò ìṣúná tí àjọ kan tí a pín wọn ni àṣẹ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣàlàyé pé àwọn ti ṣe àfikún ètò ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ tí a pín wọn ń kọ́ nípa ètò ìtọ́jú yan nursing láti 80,000 sí 50,000 gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìlera rẹ̀ tí a pín wọn ni kò ní àwọn òṣìṣẹ́ tó tó ní ẹnu iṣẹ́ lásìkò yìí. Aṣojú kan nílẹ̀ Uganda Olara Otunna ló ti kéde èròǹgbà rẹ̀ báyìí láti di ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà tuntun fún àjọ àgbáyé bí ẹni tí ṣe akọ̀wé ti tẹ́lẹ̀ ìyẹn ohun tí wọ́n pe yóò máa láǹfààní láti máa ṣe àwọn ètò kọ̀ọ̀kan ó sì jẹ́ pé òun náà ti wá dẹni tí orílẹ̀-èdè náà láǹfààní àti fà kalẹ̀ tí wọ́n dàbọ̀ ọkọ rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Bákan náà la máa fún yín pé ẹni tí ṣe alákòóso àgbà ilẹ̀ Gẹ̀ẹ́sì Andy Burnham ló ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn ilẹ̀ ọ̀hún láti máa ṣe àtìlẹyìn tó gbọ̀ngbọ̀n fún ilẹ̀ Ukraine ṣáájú ètò ìjíròrò tí ó wáyé láàrin ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky àti òun nílẹ̀ London lónìí òde yìí. Inú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé ikọ̀ Flying Eagles orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ni wọ́n pe wọ́n bẹ̀rẹ̀ àti dáàbò bo àkọọ́lẹ̀ wọn nínú ìdíje ti WAFOBE eléyìí tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún lásìkò tá a wà yìí eléyìí tí wọ́n pe wọ́n ni wọ́n máa láǹfààní àti wákò pẹ̀lú orílẹ̀-èdè Ghana nílẹ̀ Côte d'Ivoire. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kúnlé Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú ọ̀pá ayélujára wa gbogbo pẹ̀lú at Wells Radio 893 nígbàtí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ́lẹ̀ wa lójú ọ̀pá ayélujára Facebook wa pẹ̀lú at Wells Radio 893 FM fanpage. Bákan náà lẹ lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com ẹ sì lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp nínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómúrò yìí náà wá sétí gbọ̀nyín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ọlọ́run yóò bùkún fún yín ẹ̀ máa yáṣẹ́ o.

0: Ẹ filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ibi tó bá tún kù sí ni kẹ́ ẹ tún sọ. Ibi tó bá tún kù sí ni kẹ́ ẹ tún sọ. Ibi tó bá tún kù sí ni kẹ́ ẹ tún sọ. Máa sùn mo gbóúnjẹ fẹ́ gbẹ́, mo tún gbàwó bọ̀.

ẹ kásán ní gbogbo ibi ìtẹ bá ti ń láǹfààní àti mọ gbóhùn mi ketekete fún tọ̀sán tòní. Mo kí yín o ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ẹ kásán ẹ sì kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi ti ọwọ́jà ìkànnì yìí tó bá ń láǹfààní àti mọ fẹ́dé lọ́sàn yìí. Eré ètò yín ètò wa inside Ọ̀yọ́ ìyàn nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà lẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa níkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Òní lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 òní tún lọ́jọ́ ajé ara jẹjẹun ara jiná ara jélò láṣẹ Elédùmarè ìyá ọlọ́jà bàbá ọlọ́jà oníṣẹ́ọwọ́ olókoòwò gbogbo yín pátápátá mọ̀ kí o àtàdérí ọjà ọlọ́kọ̀ àwàyè oníṣẹ́ ọba ọkọ̀ ọba àdá ọba kò ní ṣàyín lẹ́sẹ̀ láṣẹ Elédùmarè. This one is for my country people. I greet you. Good afternoon from wherever you are in me from. This is Wells Radio 89.3 FM. And this is Inside Oyo.

ẹ má gbàgbé pé láǹfààní àti lọ gbójú oge wò wá lójú òpó Facebook wa Wells Radio 89.3 FM Wells Radio 89.3 FM fan page lójú òpó Facebook Wells Radio 89.3 FM fan page níbẹ̀ lẹ́tì máa wò wá kétíkétí bá ti ń ṣe inú ilé agbára hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abala méjì òun lè tó ìpín sí yín two segment abala àkọ́kọ́ láti sọ̀rọ̀ nípa báwo ni agbègbè ọ̀dọ̀ ti yín báwo ló ṣe rí báwo lojú ọ̀nà yín bóò ló ti rí bóò ni nǹkan ti ń lọ nínú agbègbè tẹ́ ẹ wà kí làwọn dojúkọ eléyìí tẹ́ ń dojúkọ tó ẹ ti fẹ́ bàjọba sọ èyí tó yẹ pé bóyá fúndì kan àbí dìkejì ẹ láǹfààní àti kàn síjọba àbẹ́ẹ̀ ti ẹ̀rẹ́ ń tẹ́ sọ fún bóyá àwọn aṣojú ìlú òun ló yẹ kẹ́ ẹ fọ̀rọ̀ ń lọ tẹ́ ẹ̀ ti ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ṣé àbí tẹ́ ẹ ti ẹ̀ ti ń gbé ìgbésẹ̀ tó wá dàbí pé gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé kò fẹ́ ṣèso ẹ̀yọ àwọn dojúkọ kan lẹ̀yìn ní lágbègbè yín ni ojú òpópónà yín lórí bí ò ti yẹ ni bóyá ojú òpópónà ti yín bóyá ọ̀dà kan ti ẹ̀ dà sí lórí bóyá ó ti kú pẹ̀rẹ̀ ó tẹ̀ ti sí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tán tó wá jẹ́ kó tiẹ̀ ti deléruku tán ni àbí kòtò ló wà lọ́nà ti yín ni àbáfárá ti yín tiẹ̀ ló níṣòro ni ohun tó bá ti dàbí kó dàbí ìdojúkọ àbó dàbí ìṣòro eléyìí tẹ̀ ń kojú lágbègbè ọ̀dọ̀ ti yín tẹ wá wò àwa náà fẹ́ bàjọba sọ̀rọ̀ yá tí ìmọ̀ bá ṣe ṣe iṣẹ́ ìjọba náà ní agba ṣùgbọ́n ta la fẹ́ kàn sí ẹmọ̀bẹ́ mi ti mọ sọ lórí ètò yìí pé àwa dàbí alárinà yín ẹ̀yọ́ àtún wá jẹ́ bí agbẹnusọ yín iṣẹ́ tàwa gbànú torí yín náà sì ni a jẹ́ bí agbẹnusọ yín tó jẹ́ gbogbo ohun tó ń dùn yín ló kan àyà tẹ fẹ́ kàn síjọba lé lórí pé ojú ọ̀nà ti wá yìí ara nǹkan tó jẹ́ á máa jàǹfààní rẹ̀ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn náà nù tí ẹ wá wò ó pé ìjọba ò ṣe bí wọn ò ṣe bí wọn ò dé bí wọn ò parí iṣẹ́ ń bíbí yìí tẹ sì ti ń ké gbàjarẹ̀ tẹ ti ń polongo ẹ̀ ṣùgbọ́n tí ò tí ì dàbí pé ojútùú kankan fẹ́ wáyé ẹ̀mọ̀ bẹ́ẹ̀ mi ti mọ sọ pé àwa náà kọ́ la ṣe o ọlọ́run náà ni ó ṣe ìtúrí ẹ̀ la ṣe ṣàgbékalẹ̀ ètò yìí lábala àkọ́kọ́ a fi gbọ́rọ̀ lẹ́nu àwọn ará ilé lórí ìbójú òpópónà ti yín ṣe bó ṣe rí bóyá ojú òpópónà ń ṣe ìpalára fún tonílé tẹlẹmù àwọn olókoòwò tí ó máa lọ tí ó máa bò ń kàràkátọ̀ ń ṣe ajé tí wọ́n kọjá lọ tí wọ́n kọjá bọ̀ ọmọ iléèwé kò tiẹ̀ sí ẹni tí ojú òpópónà ò lè máa ni lára tí ò bá dáa tó ẹ̀yọ́ torí ojú òpópónà àwọn ọmọ iléèwé wọ́n gbabẹ̀ kọjá ẹni tí ń lọ bí iṣẹ́ òòjọ́ rẹ̀ yóò lójú òpópónà kọjá àgbẹ̀ míì gan tọ́nà ọ̀nà oko rẹ̀ tó bá jẹ́ pé yóò tún gbabẹ̀ kọjá òun náà lò ó bí ò sì gbabẹ̀ kọjá lọ ọ̀nà oko tó bá kórè oko tó fẹ́ lọ tà á yóò lo bẹ̀ náà kọjá ara nǹkan táwọn aráàlú ń jàǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn òun náà ni ojú òpópónà ẹ̀tọ́ ìjọba sì ní láti ṣe fún wa lára ẹ̀ náà ni àbí kí ló wá wà lágbègbè tiyín tó ń kọ ẹ̀yìn lóminú tó dàbí ìdojúkọ tó dàbí ìṣòro tẹ ti ń gbìyànjú láti kàn sí àwọn tọ́rọ̀ kàn àwọn aṣojú ìlú àwọn aṣojú ìjọba tẹ́ ẹ fi ìbò yín tẹ́ ẹ fi gbé sípò tó wá dàbí pé ẹ ti ń wò pé ẹ wàá fọ àwọn lọ́lọ́run lá yọ̀ǹda rẹ̀ ẹ̀yọ́ ìtorí ẹ̀ làwa ṣe ṣàgbékalẹ̀ ètò yìí ẹ já gbọ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀yìn ò bá lanu kó tó kó fọhùn pé báyìí nǹkan báyìí ní ń bá mi fínra o aṣọ tá à ń wọ̀ yìí oríṣiríṣi nǹkan ní bò ó ẹni bá sọ tiẹ̀ ta láàmọ̀ pé báyìí kàsà báyìí kàwòdì gbogbo àwọn olólùfẹ́ wa tó sì ti ń pè wá lórí ètò yìí pé ọ̀dọ̀ àwọn báyìí o ọ̀dọ̀ àwọn báyìí o mo láyọ̀ láti sọ fún yín pé gbogbo ibi tẹ́ ẹ ti pè wá tẹ́ ẹ ti kàn sí wa lé orí àwọn nǹkan kan àbójú òpópónà yín o àbí ó ṣe lẹ o àbí ò ṣe lẹ o ẹ̀yin báyìí báyìí gbogbo àwọn tẹ́ ẹ ti fi tó wa létí àti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ̀yọ́ àwọn tó bá sì tún padà ń jẹyọ lábẹ́ rẹ̀ a máa kàn sí yín tẹ́ a sì nígbàgbọ́ pé dúdú báyìí ń lọ sùn ó sùn.

0: ẹ̀yin olólùfẹ́ wa ọjọ́ òpó eléyìí ti ẹ́ pè sí lọ́sàn tòní fún àwọn tẹ́ ẹ bá ní lágbègbè ọ̀dọ̀ tí yín tẹ̀ ń dojúkọ ojú ọ̀nà ni ò dá ní nǹkan ló ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ yín ni tẹ́ ẹ fẹ́ kàn síjọba àwọ̀ bá yín sọ èyí tó bá yẹ á kàn sí wọn lé iṣẹ́ wọn á kàn sí wọn àwọn tó bá jẹ́ gbé wá sórí ètò yìí á gbé wọn wá sórí ètò yìí àwọn tó bá jẹ́ mọ fìwé lé káàkiri àwọ̀ fìwé lé wọn káàkiri láti ṣe kíni o láti ṣe ojúṣe wọn láti ṣe tó tọ́ àtúntò yẹ fún ìlú tó dìbò yàn wọn tó ráwa náà la dìbò yàn wọn pé ẹ lọ sojú wa ẹyin o àwa náà la fìkà wa sọ̀rọ̀ àwa la sì yàn wọn pé ẹ lọ já sojú wa lára tó sì tọ́ sí wa nílùú òun náà ni ká jàǹfààní ohun amáyédẹrùn ara rẹ̀ náà ni ojúṣe ìjọba ti wá ṣe tí ó wàá kànrò ojúṣe wọn tá àwa nílé sọ fún wọn pé ẹ tí ìṣojúṣe yín débi bí o àbí tá àti ẹ nílé rán wọn létí pé ẹ tí ìparí eléyìí o ẹ wò ó ẹ jẹ ń sójú òpó ńlẹ sójú ọ̀nà tí yín ni ò dá ní ṣé kòtò gidi wò ló wà ń bẹ̀ ni ẹ bá ti ẹ̀ dáwọn àdúgbò ibòmíì báyìí ojú ọ̀nà wọn ibì kan ó tẹ́ lọ kékeruku ibòmíì ẹ̀rọ dà ń bẹ̀ àwọn apá ibòmíì báyìí kòtò ni apá ibòmíì báyìí títí ti là méjì lẹ́wàá mọ́ wò pé bó làwọn ẹni tí ń gbàdúgbò eléyìí tiẹ̀ sì ń gbé bíbí ìgàn báyìí kọ́nà ó ṣàánú ni. Nọ́mbà eléyìí tó wọnú kulu lọ́sàn-án tòní tẹ́ẹ̀fì pè tẹ́ẹ̀fì bá wà dásìtò ohun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò tiyín kí ètò ẹ̀ sọ̀rọ̀ ojú òpópónà nìkan o àwọn míì wà tó jẹ́ pé ládùúgbò wọn lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí bóyá afárá ọ̀dọ̀ wọn ló já ni o àwọn ẹlòmíì wà tó jẹ́ pé bójú bá ilé bẹ̀rẹ̀ báyìí wọn ò nílé lọlé látàrí pé afárá eléyìí tí ó ẹlẹ́sẹ̀ rìn new bridge tó ṣe sí ọ̀nà fún wọn tí wọ́n fi ń kọjá bóyá tójò bá ti rọ̀ báyìí yóò kún bó ni tí wọn ò nílé kọjá ìgbésẹ̀ tẹ rò pé kíjọba bá yín gbé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọ jáde ẹ mọ̀ pé bí a bá rìn dé láàmọ́ in tó ṣẹlẹ̀ ń bẹ̀ yìí tẹ̀ bá ti sọ jáde fún wọn pé lágbègbè bí o nǹkan báyìí báyìí yóò ní mọ́ ibi àbádé náà láàmọ́ olódùmọ̀rẹ̀ lọ́ba tinúmọ̀ràn olódùmọ̀rẹ̀ náà nísìn mọ gbogbo nǹkan nílé ayé tó ti yé yín báwọn ẹ pè wá ẹ ṣàlàyé fún wa ó kọ yín agbègbè yín in tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹyin tẹ̀ ń níbi ìdojúkọ bóyá àwọn ọlọ́kọ̀ tiẹ̀ tí pàwọn ò lágbègbè ọ̀dọ̀ ti yín mọ́ àwọn ọlọ́kadà ti fárígá wọn ńlá o bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ́wọ́ ńlá lẹ́ẹ̀mọ́ san ó lè jẹ́ kódà ọ̀tí yín náà bóyá dò ní tójò bá ti rọ̀ báyìí ibi tẹ́ ẹ bá wà lẹ́sùn ẹ jẹ́ gbọ́ ẹ pè sórí nọ́mbà yìí 0916 893 1000 0915 33 34 893 lẹ́ẹ̀kan sí 0915 33 34 893 òní nọ́mbà tó wọnú kuru lọ́sàn-án tòní ẹ̀lọ́ ẹ ti wọlé ẹ káàsán o. Ẹ ráṣà yẹ́sà ẹ dákun ẹ bá wa kú ò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ ṣeun àti ń gbọ̀ yín kètèkètè orúkọ yín sà.
1: Sẹ̀rífà Lámúnú.
0: Ẹ ṣeun níbo agbègbè bolẹ̀ tí ń pè wá.
1: Jádúrí ògún ni o ní Akinyele local government.
0: Akinyele local government, all right, sir.
1: Ọ̀nà wa ò tiẹ̀ dára rárá mọ́. Tó yẹ pé kí everybody bá lọ bá ifo gbogbo ẹni tó ní mọ́tò wà lè wá ìgbé mọ́tò wọlé mọ́.
0: Ọ̀nà à ń gbọ́ yín ketekete.
1: Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó kọ́lé gan wọ́n ti fi lélẹ̀ kan lọ rẹ́ǹtì lẹ́sìgbò tí wọ́n ti kúkú ládùúgbò.
0: Ní bójú ọ̀nà yẹn ṣe rí.
1: Ó ṣe rí bẹ́ẹ̀ wà láì. Ẹ dákun torí ọlọ ẹ̀yin náà ni agbẹ́ ẹ̀yin náà ni alágbà wíwá fáwọn ìjọba ẹ dákun ẹ bá bá wọn sọ̀rọ̀ kan jọ kan tiẹ̀ ṣùgbọ́n àlùwò wà níbẹ̀.
0: Akinyele local government àbí.
1: Dábírí ògo níbẹ̀.
0: Dábírí ògo.
1: Dábírí
0: ògo àti gbó olóyin.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni mà.
0: Ẹ ṣeun. Ẹ ṣe o.
1: Ẹ ṣeun mà ẹ kú ètò.
0: Yes sir.
1: Ẹ kú ètò mà.
0: Ẹ ṣeun púpọ̀ tẹ pè tẹ bá wa dásìtò. Ẹ ṣeun.
1: Yes ma.

0: wọn ní agbègbè dábìrì ọkọ àti igbó olóyin wọn níbẹ̀ ń burú jàyà àwọn tó tún nílé ẹ máa gbọ́ àwọn tó kọ́ ilé tán fowó wọn ralẹ̀ tán sì kọ́lé ara wọn nígbà wọn rí pójú ọ̀nà wọn ò dáhùn kó wo àwọn tí ń filé lẹ̀ wọ́n sì tún lọ ń gba léta ẹbí ẹ̀yìn ò wọn gbàdúrà pé olódùmarè jèmi náà donílé lórí kí n bọ́ lọ́wọ́ à ń fowó gbalé à ń yálé gbà ni tó wá di pé àwọn tó fowó wọn kọ́lé wọ́n sì ń filé lẹ̀ ẹ dákun alága àjọba ìbílẹ̀ akinyele ó dọwọ́ yín báyìí o ẹ lọ́ ẹ ti wọlé ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Orúkọ
0: yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Orúkọ mi ni Comrade Ayodeji Olóyedè.
0: Comrade Ayodeji.
1: Olóyedè láti jẹ́ olóyè.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣe ẹ pé gbọ̀ ọ̀nà yóò ní dáhùn.
0: Àmì.
1: Iléeṣẹ́ yóò sì bẹ̀rẹ̀ náà.
0: Àmì.
1: Ṣé ọ̀rọ̀ agbóhùn lónìí yìí? Ìfẹ́ ẹ sọ láìpẹ́ èmi ló bá mo kọ́ ilé méjì síbẹ̀ kí èmi gbé bẹ́ẹ̀.
0: Ẹ̀kọ́lé méjì sí gbó olóyin ẹ̀ lè gbé bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni aláfẹ́ ọmọ kọ́lé sí gbó olóyin. Ṣé o lè gbé bẹ́ẹ̀ nítorí pé kò sí ọ̀nà ọkọ̀ mi ń bàjẹ́ gbogbo ìgbà ni. Tó kàdà bá gbé mi lọ náà several times bí kọ́kàdà tó gbé ajá ló kò káàdé ni kọ́kàdà. Ẹ sọ kankan náà sọ pé ṣe mọ́tò ọ̀tẹ̀lẹ̀ lọ́bi irun àwọn òṣèré bí kankan tẹ̀lẹ̀ lọ́bi irun. Mo tó oríṣiríṣi ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ti pètè yàtọ̀ ó dá kankan wo ti àná a kàǹpé àtẹ̀lé wọ́n kàǹpé àdìgbàdìbò fún ẹ ó dá kankan wo wá sí i ìṣẹ́ yóò lè jóná o.
0: Ó dà ẹ ṣeun. Ṣèbọ̀ Ọ̀nàrẹ́bù Akínwọlé Ayọ̀ Bámi ni local government chairman yín ìpè ọ̀hún ti ó ti re Ọ̀nàrẹ́bù Ayọ̀ Bámi Akínwọlé Akínlẹ̀yẹ dàpẹ́ àwọn náà ni Akínyẹlé local government. Ó dà Akínyẹlé local government gbó olóyin àtìkọ́lẹ̀ agbègbè sẹ̀ lórí ẹ̀ ẹ̀ sì àmọ̀ pé dúdùn lọ́sọ̀ọ́sọ̀ lágbára Olódùmarè. Mẹ rí pé bí mo ti ń sọ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá pè wá wọlé tẹ́ ẹ sọ ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò tìyín àbí tẹ́ ẹ ń dojúkọ tẹ́ ẹ sì fẹ́ sọ fúnjọba àbí ohun tó wà lókan àyà yín tó dàbí pé ó ti ń niyín láti pẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ kò sẹ́ni tẹ́ ẹ fẹ́ rò ó fún tẹ́ ti ẹ̀rọ pé wò ó kù sọ́wọ́ ọlọ́run ara ojúṣe ìjọba òun náà ni kí ìgbáyé gbádùn àwọn aráàlú kó tù wọ́n lára kó rọrùn kí nǹkan dẹrùn fún ìlú tí wọ́n ń dadarí lé lórí ara ojúṣe gbogbo olórí orílẹ̀-èdè àti gbogbo olórí ìlú ẹni tó bá ti ń pè ní olórí ara ojúṣe rẹ̀ náà ni káwọn ọmọlẹ́yìn rẹ̀ kán wà nínú rọrùn kí nǹkan sì máa lọ bó ti yẹ. Ṣé ẹ wá ra àǹfààní tá à ń jẹ lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọmọ ìlú àtọmọ orílẹ̀-èdè náà lára nǹkan tá a lẹ́tọ̀ọ́ sí òun náà lòun amáyédẹrùn. Lára ẹ̀ ni ohun amáyédẹrùn ìdí rèé tá a fi wá ń ké gbàjarè ìpè ẹyin tí ó bá ń ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ tìyín ẹ̀já mọ̀ nípa rẹ̀ wọ̀nyí 0915333493 tó fi mọ́ 0911333893. Hello, ẹ ti wọlé o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ káàsán sá. Ẹ̀ka àsán bàbá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìpè ọ̀hún ti rèbété. Hello, ẹ̀ka àsán o.
2: Hello.
0: Ẹ̀ka àsán máa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Yàtọ̀ onídùndú ni o.
0: Onídùndú ọ̀dà.
2: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni mà ọ̀nà wa ní onídùndú kò dáa o. Ìjọba kan ti ta wa gan-an, wọ́n máa ń yọ̀ sùkú ni, wọ́n sì ò ṣe wọlé, ó bàjẹ́ gidi ẹ̀dá kan torí ọlọ́run.
0: Ìjọba àbílẹ̀ bo nìyẹn ó wà yá wa.
2: Akínyẹlé ni.
0: Akínyẹlé náà ni.
2: Olúdùndù bẹ́ẹ̀ ni.
0: Ó dà ẹ ṣeun.
2: Ẹ̀dá kan torí ọlọ́run ti ta wa gan-an ni o, amúdárábí ni o,
0: ló sọ̀rọ̀. Ẹ ṣeun. A ní sọ ẹ̀mí nù, a sì ní sọ ọmọ nù láṣẹ Olódùmarè, àwa náà ní pàdánù ẹ̀mí wa láṣẹ Olódùmarè. Ẹ ṣeun o, ẹ ṣeun tẹ̀ pé wọlé.

0: Olodumare oni jari jamba oko a ni somonu a si ni semi ara wanu edakun gbogbo on to ba ti je mo oro to ni se pelu igbokegodo irin ajo irinna o se pataki ninu igbe aye omo niyan tori kosi ba ojo kan ta ji ta ni rin bode be eyan ba ti e ni loni ohun oni lo bi kankan o to sun kale nle toro ti ni jije ti o mimu bi o ti je ti o si mu to sun ko ti e se se yo sa gbe ese lati bi kan bo bi kan e afi to ba je pe boya ko le dagbe luku e afi ya won ti o le dagbe na sugbon ah eyan sa bota lati bi kan si bi kan be eyan ba wa nu le tititi na ijo to nje to ni le ohun na ba fidi jale yo pohun o lo oja lo raja ba won ti won ta oja bi won o ba ririn ajo lo koja nwa se mo pe ko ni sese fun eni ti o ra lati rira o tumo si pe oju opopo na wa o wa lara nkan ta nja nfani gege bi ohun amayederun gege bi nkan to tun da si oro ajo orilede yi tori wipe toju opopo na ba yo kululu kululu awon ti nkoja wole awon ti nko wa lati ilu mi wa tunta awon oloko alada nla ti won ko wa lati oko ti won wa ta ngboro lowo koku mu irinna won igbokegbodo won yo lo layo ko ni si pe ta ni o lo ilu ona won omo da e momo gboko lo be oko momo nde danu ani rogun oko re danu oko subu lase lodumare tori e la se nke gbaja re bayi o bo loju ona ti se ri o eja tete gbegbese lori e ka ba yin kan sawon toro kan ko to wa din ti e olohun ni ja ri nkan mi e ai gbo buburu lenu abore owe ni o mi so abore o ajẹ mu number yen lekan si 0916893 1000 0916893 1000 hello e ti
1: wole e ka san o e ka so pe to olohun lo nse eto e orukan yan ati bi te tin
0: pe wa sa e da yo orukan mi lati akobo yin ki lo nsele lakobo
1: gomina wa gbe yoju bi e won se express lo so olohun dan kan to amo se ri lati ni ko pile station ra to ju ni bayi ta fa ma gba wole
0: ogun ki le koruko mi gbo
1: Ogidi Yawiri.
0: Ogidi Yawiri.
1: Bẹ́ẹ̀ni, Ogidi Yawiri. Ogbo bẹ̀yẹn, mọ́tò ojoojúmọ́ là ń gbé mọ́tò lọ sí ilé mẹkáníìkì, ilé panẹ́tíkà, ilé lóde tíṣù wa. Ọ̀nà yẹn, in fact, ẹ bá lọ lẹ́ẹ̀kan báyìí, ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe rí mọ́tò yìí ni.
0: Lókù gọọmenti wo nìyẹn wà sà?
1: Ẹgbẹ́dá nìkan ló wọ́n fi ń gbọ́dọ̀ yẹn wọn.
0: Ẹgbẹ́dá.
1: Ọlọ́run dábàá èmi kò fi lè yẹn ojú orin ẹ báyìí àkóbọ̀ ẹ bá yá sí ráì láti bẹ̀ yẹn ní tó yẹ kí èèyàn fi ìṣẹ́jú márùn-ún rìn èèyàn wà máa lo ogún ìṣẹ́jú èèyàn máa lo ọ̀pọ̀ ìṣẹ́jú.
0: Èèyàn wà máa gbàdúrà lójú ọ̀nà.
1: Lójú ọ̀nà pé à ń lọ nígbà ìwọ ọlọ́run tó wa lọ kí wọ́n mú Táyọ̀ mọ́ yọ sọ́nà afẹ́ jáde láàárọ̀ báyìí wàhálà à lè rí yàn kálá fẹ́ gbé yàn lórí búrẹ́dì òbí àwọn kan dàpọ̀ kan bára tàbí wa o.
0: Ẹ ṣeun púpọ̀ tẹ pè tẹ bá wa dá sí tò.

0: àṣẹ mọ̀ pé ọ̀yọ́ tóbi ìbàdàn lásán gan fẹ̀ ká tó wá ní ọ̀yọ́ lápapọ̀. Ẹ̀hẹ́n tí mo fi ń gbìyànjú àti sọ bá ni pé ẹ mọ̀ pé àwọn ọ̀nà kan wà àtàwọn agbègbè kan wà tó jẹ́ pé ó ṣeé ṣe gan kémi gan fúnra lára àbí mọ̀mọ́ ibi tí ń jẹ́ àbí ibi tó wà ẹ̀yọ́. Ibi tí èèyàn bá sì rìn délé yóò mọ̀ pé ibi báyìí ò da tó lálẹ́ sọ́, ṣùgbọ́n àwọn ibì kan wà tójú wa ò tó táwa téyẹ́ pé mi gan fúnra mi èdè bẹ̀ rí. Nígbà ẹ bá sì ké pé ẹ̀lọ́ ibi báyìí làwá wá o, agbègbè báyìí ni o, ọ̀nà bí o, ọ̀nà báyìí o kò dá o. Ńláwó ṣe mọ ìgbésẹ̀ tá a gbé láfimọ̀ àwọn tó yẹ ká kàn sí, tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ láti jẹ́ kí ohun tó ń dùn yín lọ́kàn, ohun tó ń dàbí ẹ̀dùn ọkàn yín tẹ̀ ń wò kó jẹ́ kíjọba ṣe é. À ń ṣe ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí látàrí bá a ti ń dìbò. À ń ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn ojúṣe tó yẹ á ṣe. Ẹ ó jẹ́ kíjọba náà san padà kán ṣe ojúṣe wọn fún wa pẹ̀lú ojú ọ̀nà wa. Ẹ̀yin o, ìtorí ẹ̀ làwa fi pé kẹ́ ẹ pè wọlé, kẹ́ ẹ dá sètò, ẹ sọ agbègbè yín, ẹ dárúkọ yín, ohun tó bá ń ṣẹlẹ̀ tó ń dùn yín lọ́kàn ibi bàtà ti ń ta yín lẹ́yìn ẹsẹ̀ ní agbègbè tẹ́ ẹ tẹ̀dó sí àbí bí agbègbè tẹ́yìn kọ́lé sí. Ẹ̀yin o, kẹ̀já gbọ́ ẹ ti múná bọ̀ ńlẹ̀ kan sí kó tó di pé ń kọjá lọ sí abala kejì ètò yìí lọ́sàn tòní. Hello, ẹ ti wọlé, ẹ káàsán, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ẹ káàsán máa o.
0: Ẹ káàsán sáà, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá sáà.
1: Orúkọ mi ni Waheed láti Ìdí Orógbó.
0: Ìdí Orógbó, Àkóbọ̀.
1: Bó
0: o lágbègbè Ìdí Orógbó?
1: Mo fẹ́ fi fún ẹni tó sọ̀rọ̀ sáǹsì, ọ̀nà yẹn ó wọ́ sí sí òjá. Àwọn èrò tó fi ríyà orí yẹn, tọba ti lẹ́yìn ilé epo nípò tọba ti yà wọlé. Síbẹ̀ àwọn tó sì ń gbé bẹ́ẹ̀, àwọn ẹ̀jẹ̀ àkẹjàkẹ tó ń ṣiṣẹ́ ìjọba ni. Àjẹ́ láfikún náà, à ń gbọ́ ìjọba wí àwa gan fúnra rẹ̀ àwa gan òjá kárí àwọn àwa sénátì ká máa kó gọ́tà. Tí a bá ń kó gọ́tà àdúgbò wa, ọ̀dọ̀ yẹn ni máa bàjẹ́. Kò sí ìwà kò kàn mí lọ̀pọ̀lọpọ̀, wọ́n máa ń wù. Ìyẹn ló ń fà. Ẹ bá rọ àwọn ìjọba wa tó ń bá a yà síbẹ̀ o, torí gbogbo mọ́tò yìí gbọ́dọ̀ lọlé mẹkáníìkì o. Ọlọ́run ní bàjẹ́ o, ẹ pé tó.
0: Àmì ẹ ṣeun, ṣé ẹ ti rí ìtẹ́ fi káàdì ẹ̀ ńlẹ̀, ó ṣe pàtàkì ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ṣe pàtàkì, ó ṣe kókó. Báwa náà ti jẹ́ aráàlú kan àbárá agbègbè kan, àkọlé ibẹ̀ ni àgbálé lọ́wọ́ onílé ni. Ó jẹ́ á ní ìmọ́tótó. Torí bí ìmọ́tótó bá wà lágbègbè téèyàn ń gbé àlàáfíà gan ó jọba, kò ní sógun à ń ṣàìsàn lónìí, à ń ṣàìsàn lọ́la. Ìmọ́tótó ṣe pàtàkì. Àwọn ojú gọ́tà kákó. Torí bí èèyàn ò bá kọ́ ẹ mọ̀ pé lórí ètò yìí asọ́ lọ́sẹ̀ tó kọjá wípé à ń dalẹ̀ sójú àgbàrá, à ń dalẹ̀ sójú gọ́tà, ká dẹ́kun wà bẹ́ẹ̀ ìwà àbàjẹ́ ni. Torí èèyàn bá dalẹ̀ ojú gọ́tà bójú àgbàrá, ilẹ̀ ọ̀hún ó lọ dí ọ̀nà ibi tómi ó gbà. Ọlọ́run ò ní járógun mi yálé lomi ò bá ní rọ́nà lọ ni ò bá yagba bòmí lọ. Ẹ ló ẹ ti wọlé ẹ káàsán o. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ káàsán sá.
2: Ẹ káàsán máa o.
0: Yẹ sá.
2: Ẹ kú tó mẹ́ta máa o.
0: Ọjọ́ kan pẹ̀lú ẹ ṣeun. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Adédọ̀kun o.
0: Ẹ ṣe o. Láti ibo sá. À ń gbọ́ yín ketekete.
2: Láti Ayégún ni o.
0: Ayégún. Ọ̀lẹ́yọ̀ àbí Tibó. Ayégún
2: olómi. Ọ̀nà Ayégún yẹn ò dáa mọ́ gbogbo ọ̀nà àrọ́gọ yẹn mọ́ Èkó bus stop yẹn mọ́ bí òfin yẹn ọ̀nà yẹn ti wọ́ọ̀t. Àwọn máa wá ń ṣe ni wọ́n ṣubú ṣeré ọlọ́kọ̀ náà ń ṣubú ni lójú bá ti rọ̀ báyìí ọ̀nà yẹn ò sí rìn mọ́ tó fi dé ìyànà ilé iṣẹ́ wù mọ́ olóúnjẹ ṣáìdì yẹn ọ̀nà yẹn ò dáa mọ́ lójú bá ti rọ̀ ọlọ́kadà ò ní wá kankan mọ́ kọ́dà tí wọ́n tò ní rìn mọ́.
0: Ẹ ṣeun. Ayégún olómi mọ́ agbègbè ìyànà ilé iṣẹ́ o.
2: Ọ̀nà yẹn ò dá mọ́. Mọ́ Ayégún olómi mọ́ Arọ́gọ.
0: Arọ́gọ.
2: Èkó bus stop gbogbo Arọ́gọ. Mọ́ ẹni bá ti ń kọ́ náà bẹ̀ yẹn tójú bá ti rò mọ́ wùlẹ̀ wálé mọ́. Kò dó síta lọ.
0: Bó wọn wà á sùn nígbà ẹni kán mọ́kulẹ̀ wálé mọ́.
2: Kẹ́mi bá wà máa ju kí omi gbé yàn lọ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ.
2: yo se meta ti sin omi da gbo bridge kan ti awon yo le wa le mo o kada ogun ni le koja awon to ba gbo na yen o ti ma ko ti mo so bayi se bo
0: oda e se o amen
2: a de di gbo awon governor wa won so na yen bo lati ona lode won stop we ni won stop ona yen ni tori sa kula bi so na yen bo tele won ti se quarter kan da grade kan da oda lu ku bayi ṣugbọn won ya si mo ejo ọlọrun wa pelu wa ara nu ba
0: amen o ẹṣin púpọ̀ ẹṣin. Alága ìjọba àbílẹ̀ agbègbè Ayégún Olómi gbogbo bí wọ́n bẹ́nu ba ìyànà iléeṣẹ́ ò àrọ́gọ ẹ̀dàkùn ẹ̀bá wa gbégbèsẹ̀ tó bá tó àti tó yẹ àwa náà ṣe mọ̀ pé mò ń tẹnu mọ́ pé àwa náà kọ́ ọlọ́run náà ni ó ṣe ṣùgbọ́n àwa ó gbé ìgbésẹ̀ tó bá yá gbé gẹ́gẹ́ bí agbẹnusọ yín láti kàn sí àwọn tọ́rọ̀ kan tó wà lágbọnú ẹ̀yìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú òpópónà àti làkọjá àti ìdojúkọ tẹ̀ ń dojúkọ lágbègbè ọ̀dọ̀ ti yín láti jẹ́ kí wọ́n yanjú àwọn tó bá yàn yanjú kí ìrìn àjò ìgòkègbodò kó lè jẹ́ ìrọ̀rùn fún àwọn aráàlú àtàrà àwọn agbègbè gbogbo ibi tẹ́ ẹ ti kàn sí wa tá a mọ̀ bẹ́ẹ̀ ti bá wa sọ̀rọ̀ lọ́sàn-án yìí.

ẹjẹ́ ká bọ́ sí káfílẹ̀ ìbọ́ sí abala keje ètò yìí níbi táti mọ fún yín láwọn ìròyìn bí ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ bó ti ń lọ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe mọ̀ pé inside ọ̀yọ́ náà lè tò nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm òun náà lè ti ń láǹfààní láti mọ gbọ́ wa látàárọ̀ inside ọ̀yọ́ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ abala keje táti mọ sọ̀rọ̀ nípa àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ọ̀yọ́ láwa yìí ìròyìn eléyìí ló ń fi tó wa létí pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ yan onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé àwọn ti fìwé sọwọ́ sáwọn agbèmọ ilé asòfin pé àwọn fẹ́ lọ sinmi ìsinmi ọdọọdún ilé tó ń pè ní leave wọn làwọn fẹ́ lọ rèé sinmi àwọn fẹ́ gbà sinmi tó sì fọ̀nà lẹ̀ pé kí igbákejì àwọn èèyàn igbákejì gómìnà amòfin báyọ̀ lawal ìyún barrister báyọ̀ lawal pé ká máa ṣàkóso ká máa délé dà wọn ní ọjọ́bọ̀ tó lọ yìí òun náà ni ìgbìmọ̀ ilé asòfin náà buwọ́lu lẹ́tà gómìnà pé kò burú kò sí wàhálà torí gẹ́gẹ́ bí ìwé òfin gómìnà nílò láti fi tó ìgbìmọ̀ ilé asòfin létí pé báyìí kàṣà báyìí kàwòdì kó tó di pé wọ́n pò lẹ́nu iṣẹ́ wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ ìgbìmọ̀ ilé asòfin sì ti fòǹtẹ̀ lù ú wọ́n ti buwọ́ lù ú nínú ìpàdé táwọn náà ṣe lọ́jọ́bọ̀ ṣe wá rí gẹ́gẹ́ bí lẹ́tà tí gómìnà kọ ìsinmi wọn ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá inú oṣù kẹjọ tá a fẹ́ mú yìí ó wá jẹ́ ọjọ́ kẹwàá oṣù kẹjọ yóò wá parí ní ọjọ́ kẹsàn-án ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ni ó parí august 10 ẹ̀yàn ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ òní ó bẹ̀rẹ̀ yóò wá parí ní september 11 òní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí wọ́n wá pé wọ́n ó padà sẹ́nu iṣẹ́ pé àwọn dé padà finally àwọn dé padà lẹ́kùnrẹ́rẹ́ láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀síwájú nù sí àwọn pẹrẹwu wọ́n ni wọ́n ó padà sọ́fíìsì wọn ní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ẹ̀yàn september 14 ọdún tá a wà yìí bí gbogbo ètò ọ̀hún ti yọ náà ni pé gómìnà wọ́n nílò láti gba ìsinmi ọdọọdún ilé ẹ̀tẹ́ èèyàn máa ń lọ fún líìfù ẹ̀yẹ wọ́n sì ti fi ránṣẹ́ sílẹ̀ àsọ̀rọ̀ pé èmi náà fẹ́ gbà sinmi ẹjí ń lọ sinmi o wọ́n sì ti buwọ́ lù pé ó dáa gómìnà wa o ẹ lọ rèé sinmi gómìnà sì ti lànà kinní ọ̀hún pé mi bá ti lọ rèé sinmi igbákejì mi ìwọ ló mọ délé ló mọ ṣàkóso lọ lórí ìgbésẹ̀ yìí lórí tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀lú wọn bá fẹ́ ṣe anything àbí nǹkan míì tó bá yẹ pa wọn rò pé gómìnà ò sí ń kalẹ̀ ta wàhálà lè rí ìwọ igbákejì mi wọn lè sáré rí ọ kó o ṣe tó bá yọ ṣe lórí ẹ gómìnà wa wọn lọ rèé sinmi.

ìròyìn yẹn tí mo kà tó ní ṣe pẹ̀lú olóòlù wọ́n sì tún ṣe ìkìlọ̀ o. Wọ́n ní èèwọ̀ ni fóbìnrin láti rí eégún olóòlù yìí bẹ́ẹ̀ èèwọ̀ ni láti yà ní fọ́nrán àbáwòrán o. Wọ́n ní èèwọ̀ ni èyàn ò gbọ́dọ̀ ká kó wá mú fóònù àbí tó o bá mú jáde kó wá ni mo fẹ́ yà á láwò mo fẹ́ yàwòrán rẹ̀ mo fẹ́ ká fọ́nrán rẹ̀ wọ́n lé èyàn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o. Wọ́n lẹ́yìn tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti tàpá sófin àti àṣẹ wọn nu. Ó ní gbogbo wọ́n fi àwọn ìlànà lóríṣiríṣi ilẹ̀ tó ní í ṣe pẹ̀lú ètò rẹ̀. Ṣùgbọ́n in tó ṣe kókó náà ni pé pàápàá jùlọ fún gbogbo àwọn obìnrin pé òní olónìí yìí ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n òní alẹ́ òní ńlá ìsun ọdún olóòlù ó bẹ̀rẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ká bẹ̀rẹ̀ káwọ obìnrin ká bẹ̀rẹ̀ sí sọ́ra wa ká mọ́rin gbèrègbèrè. Ẹ̀wọ̀n pọ́ ọmọ mi báyìí sọ fún ìyá rẹ̀ pé mọ́ mi ẹ dákun mo fẹ́ lọ kàwé nílé ọ̀rẹ́ mi tá a jọ ń lọ iléèwé. Yóò wò pé bóyá bí eégún lásán kan táwọn máa ń tẹ̀lé lẹ́yìn ni ó lè tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ ló ló ń lọ kí o. Yóò bá ní dákun wọ́n ní eégún kan wọn èèwò já lọ á lọ sá pamọ́ síbì ká mọ wò ó. Olódùmọ̀rẹ́ ò ní já sọmọnu kókókó làárán fáadi tí ẹ já máa tẹ̀ máwọn ọmọ wa létí. Kán mọ̀ se tí ò yẹ kán ṣe àní náwó dànù o àní nànà dànù. Ẹ dákun ẹ já tẹ̀ mọ́ra wa létí. Obìnrin àwọn obìnrin pàápàá jùlọ tọ́lóbìnrin ni ò gbọ́dọ̀ fojú rí ẹ rí i pé mò ń tẹnu mọ́ pọ́bìnrin ọkùnrin a máa rí obìnrin ni ò gbọ́dọ̀ rí.

táwọn mùsùlùmí ń pè ní Allah. Àwọn onígbàgbọ́ ń pè ní Jehovah mímọ́. Ó ń làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pè lólódùmarè. Ọba tá a kìkìkì tá a lè kìtán ni. Ọba ọgbọ́n ni tí ń finú mi sọgbọ́n. Ọba àmọ́ ni tí ń fi mọ́mọ́ mi. Ọba ọ̀rọ̀ ni tó wá jẹ́ kọ́rọ̀ sí sọ tó jẹ́ ó rọ̀ mí lọ́rùn bíi kà sí nǹkan. Orí ẹ̀ lèmi fi máa ń sọ pé lẹ́yìn ìrẹ́ Ọlọ́run àyà tó fi wọ Ọlọ́run o. Àyàfin tí ọ̀bá tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kú. Lẹ́yìn ìgbà tí mo ti fi ìbà fún lódùmarè tán. Ọba tó ń sìn wá tàwa là ń sìn. Kí n bẹ̀rẹ̀ kíkì mi. Látorí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín. Ìyẹn ìkànnì West Radio 89.3 FM. Bẹ́ẹ̀ sì pè wá níkan ni agbọ́n mọ̀gbẹ́ tá a kún fómi ọgbọ́n ìmọ̀ àti òye. Ojú ọ̀nà náà lẹwà ẹ̀ sí léyàwó. Ẹni tí olódùmarè gba owó wọn dá ìkànnì sílẹ̀. Ìyẹn mọ̀mọ́ wa lì ní àbádé mọ̀ sí. Ẹ mọ̀ pé àdúrà kan lèmi kú mọ́ ń ṣe fún ìyá yìí. Má ní agara èyí ló ń sí Ọlọ́run agara ò ní dáyà yìí o. Ṣé kárí ọ̀gá wa ní Kánì. Ọ̀gá wa tó jẹ́ pé gbogbo àṣẹ àti agbára iléeṣẹ́ yìí ó wà lọ́wọ́ wọn. Ìyẹn ọ̀gá wa Ayọ̀ Emmanuel Òjó nìyẹn. Ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa fún alápàbí. Bí ó mọ ọjọ́ iná ṣe lágbára lódùmarè ni. Ṣé kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde níléeṣẹ́ wa ń bí. Aburú ó kéré ó tóbi kò ní kan ẹ̀yìn náà. Ṣé kárí gbogbo àwọn ọ̀gá lọ́gàá nígbọnú àṣẹ kọ̀ọ̀kan. Tó ń kálukú yín dìmú lọ́fíìsì tẹ̀ ti ń sàdarí ilé alórí. Pẹ̀lú ògo lódùmarè ní sí nǹkan sí o. Lórúkọ gbogbo yín náà mo fi ń kí amojú ẹ̀rọ mi fún ti sáà ta wà yìí. Ìyẹn ọ̀gá wa Henry àwọn náà wà lápá bẹ̀. Ẹ bá ń gbọ́ tó bá ń já lálá lọ́dọ̀ ti yín. Ló bá ń mọ́lẹ̀ dáadáa létí ti yín. Ọ̀gá wa Henry ló wà lápá bẹ̀. Pẹ̀lú ògo lódùmarè ẹ̀yin náà ò ní tọ́ bọ́ná o.

gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa láàyè. Ó jẹ́ pé àjọ tó gbogbo ẹ̀ papọ̀ fún tọ̀sán yìí ni. Pẹ̀lú ògo Olódùmarè náà ó fi ìmọ̀ náà yé yín. Ó kí àwọn ẹ̀ṣọ́ aláàbò wa náà. Ó jẹ́ pé àwọn ni wọ́n di ẹnu lóró iléeṣẹ́ wa ń bẹ mú. Láàní nǹkan kò ní ṣe wá nínú ọ́fíìsì tá a ti ń ṣiṣẹ́. Náà lérò ní rìn wánú kulu tá a ti ń lórí ọ̀fẹ́ àti gbóhùnsáfẹ́fẹ́. Èmi a máa sọ ń pé Olódùmarè lọ bo oníṣọ́ àtààbò. Yóò mọ sọ àwa tẹ́ ń sọ, yóò mọ sọ ẹ̀yìn tẹ́ ń sọ wa náà. Lórúkọ gbogbo àwọn èèyàn yín pátápátá. Èmi ọmọ yín àbúrò yín. Olólùfẹ́ yín tẹ́ ẹ mọ́ ń gbádùn dáadáa. Ambassador Látúbọ̀ Súnmọ́ Ìdín Àdìsá ayín rèé. Èmi a máa lé mi lọmọ lójú Olódùmarè ayé, ẹ dákun ẹ mọ́ fi gígùn o. Ìbò fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa. Ètò tí a pè ní ètò àkàgbádùn. Ẹ kúkú ti mọ̀ pé gbogbo ọjọ́ ajé báyìí lọ́jọ́ Mọ́ndé náà ni ètò yín náà máa ń wáyé lórí afẹ́fẹ́. Láti aago mẹ́rin dá aago márùn-ún gbẹ̀rẹ́. Náà làfijọ́ máa ń gbádùn ara wa lórí ètò yìí. Àmọ́ bí ò sí ẹjẹ́ ń kí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí náà. Àwọn tó jẹ́ pé àwọn náà wà ń bẹ̀ fún wa tá a fi ń fakọ sí láàyè tá a wà yìí. Ìjẹ́ dáadáa kúkọ mo tún bá yín bí. Dáadáa náà ní tiẹ̀ máa bá yín gbogbo ọjọ́ ayé. Mo kí yín nínú ọjà yìí. Mo kí gbogbo ẹ̀yin ìyálájẹ́, mo sì kí gbogbo ẹ̀yin bàbá lọ́jà. Ó kí gbogbo ẹ̀yin òǹrajà pátápátá náà. Ẹ létò ètò yín ni. Èmi a máa ní gbèsè lájọ ọjà kò ní jẹ kó wá yín lágbára Olódùmarè. Ó kí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá. Ó jẹ́ pé ètò yìí kò sí mọ̀ gbọ́ ni fún yín. Èmi a máa níṣẹ́ tó Olódùmarè ti parí tán yányán ni ká máa gbé wáyà sọ́dọ̀ yín. Iṣẹ́ tó Olódùmarè bá ti parí tán yányán. Kí láròyé kankan nínú. Sọ́sọ́ pé sẹ́yìn lẹ́ ń ṣerú iṣẹ́ báyìí. Ó kọ yín nì. Èmi mò ń jábẹ̀ orúkọ mi náà ni. Ẹ̀yìn lẹ́ ń ṣerú iṣẹ́ báyìí bẹ́ẹ̀ ni. Wà lẹ́jọ́ nú. Wọ́n sì fi iṣẹ́ gidi, wọ́n gbé wá káyìn. Wọ́n ṣọ́ọ̀bù èyí. Yóò sì dowó fún yàn. Èyí ó tàti bẹ̀ máa ṣe dáadáa. Ẹni iṣẹ́ tó Olódùmarè ti parí tán yányán. Ó kí gbogbo ẹ̀yin. Ó jẹ́ pé iṣẹ́ ẹ̀ tí yín náà jẹ mọ́lé. Ó jẹ́ pé ilé náà lẹ ti ń ṣe káràkátà. Àmọ́ sọ́sọ́ ètò yìí kò ṣeé mọ̀ gbọ́ ni fún yín. Ẹ nífẹ̀ẹ́ ètò yìí dáadáa. Àbúrò ò ní wọlé tọ̀yìn wá lágbára Olódùmarè. Ó kí gbogbo àwọn tó ń gbọ́ ètò àkàgbádùn yìí nínú ọ́fíìsì tẹ ti yín òkè lálaalá. Àgbéga lẹ́nu iṣẹ́ Olódùmarè ó bá ń ṣe fún kó wá yín. Ní jàgbéga lásán yóò tún bá owó rìn. Ògo Olódùmarè. Ó kí yín nú ilé epo yìí. Àbúrò kéré ó tóbi kò ní wọnú iléeṣẹ́ tí yín náà. Wá fi ti yín, mo fi kí gbogbo àwọn onímọ́tò náà. Gbogbo àwọn onímíkírà gbóró. Gbogbo àwọn onímárúwá tí wọ́n lè mọ́ gbọ́ wa. Gbogbo àwọn ọlọ́kadà tó níbọn ṣe máa ń gbọ́ wa rìn. Bóyá kan tó gbèrò ó níbọn ṣe máa ń gbọ́ wa. Pẹ̀lú ògo Olódùmarè ẹ̀ ní kọlù yan o. Èèyàn náà sì ní kọlù ẹ̀yìn náà lágbára Olódùmarè. Ayọ̀ tẹ́ ẹ jáde ńlé náà lẹ́ padà wọlé láyọ̀ àtàlàáfíà. Ọ̀rọ̀ ti jáde àṣẹ ti ra mú. Nílò a máa wẹ́rí kankan káàkiri. Àwa yìí gan ti tó lẹ́rìí. Bí ò sí ẹjẹ́ máa wọnú ètò gangan ní sàn-án. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé abala méjì náà ni ètò yìí kó sínú. Abala àkọ́kọ́ gangan ni a pè ní abala àkàgbádùn gangan fúnra rẹ̀. Bí abala kejì lórí ètò sì ń jẹ́ abala so mọ òwe. Àmọ́ pẹ̀lú ògo Olódùmarè abala méjèèjì náà lẹ́ gbádùn fún.

nígbàtí àgbákò ṣubú lulẹ̀, ó di ejò, ó lọ́mọ kàkó lára, ó sì gbé kàkó lulẹ̀, àti ejò náà àti kàkó sì bẹ̀rẹ̀ sí yí láti orí òkè lọ sí ìsàlẹ̀. Nígbàtí wọ́n yí dé ìsàlẹ̀ tán, àgbákò tún di irin padà. Nígbàtí kàkó sì fi gbogbo agbára rẹ̀ gbé, ó dá ní àdápà, bẹ́ẹ̀ ni kàkó pa àgbákò, a sì mú ọ̀nà wa pọ̀n, à ń lọ ibi àti mẹ́nu dúró lọ́sẹ̀ tó lọ nu, ibi àti wa gbè ní lọ́sẹ̀ yìí.

ọpọlọpọ ìdìnà ni a tó bá pàdé ṣùgbọn n kò rí àyè sọ wọn tán nísinsìnyí n ó fi ẹnu ba ọkan sí i lówùúrọ ọjọ kan báyìí ni bí a ti rìn lọ ni a dédé rí ọkùnrin kan tí ó ń bọ ní ẹyìn wa orúkọ rẹ a sì máa jẹ ẹgbin kí a tó rí òun pàápàá ni a sì ti bẹrẹ sí ń gbòòrùn rẹ ẹyin ọrẹ mi láti ọjọ tí mo ti dé inú ayé n kò bá irú ohun ríra bí ọkùnrin yìí pàdé rí gbogbo ìka ẹsẹ rẹ kìkì jìgá ni àwọn jìgá náà pọ tó bẹẹ tí wọn gé wọn púpọ nínú àwọn ọmọ ìka ẹsẹ náà wọn tò sí láti àtẹlẹsẹ dé orókún ọpọlọpọ nínú wọn a máa tìkára rẹ yọ sí ìsílẹ bí ó bá ti rìn lọ oríṣiríṣi ojú ló wà ní ẹsẹ rẹ ewé ni ó sì fi máa ń bò wọn lójú nítorí èyí tí ó bá kéré jù nínú wọn ló mọ bí àtẹlẹwọ mi ọpọlọpọ nínú àwọn ojú náà ni ó ń kò fi nǹkan bò nítorí ewé kékeré kò bò ó kò káwọn wọn a máa yọ omi pẹlú èétú bí ó bá ti ń ré kọjá ẹgbin kì í nu ìdí bí ó bá ṣe ga tán èépa imí ọdún mẹta ń bẹ ní ihò ìdí rẹ bí ó bá dúró àwọn aràn àti jẹ̀dí a máa jáde ní ìdí rẹ wọn a sì máa rìn ní ara rẹ káàkiri òun a sì máa fi ọwọ́ fà wọ́n kúrò ní ẹ̀gbẹ́ rẹ̀ bí ó bá ṣe ga tán kèé dúró síbì kan kèé dúró sí ojú kan a máa ṣe ga rìn lọ ni gbogbo àwọn imí náà a sì já sí ní ẹsẹ̀ tí títí dé ìtàn onírúurú ọwọ́ àti ìlérò ni ó yí ẹ̀gbìn ọkùnrin náà ka ọ̀kọ̀ọ̀kan bíi tó ojú ẹsẹ̀ mi lọ wọn a máa tu sí i lára òun a sì máa fi ọwọ́ ba omi a máa fi sí ẹnu ẹ̀gbìn kì í wẹ̀ o èèwọ̀ ni ìpín ojú rẹ̀ dàbí èébì ẹni tí ó jẹ ẹ̀kọ́ a máa rùn bí ẹran tí ń rà tí sì ń ṣèdín jáde òórùn rẹ̀ dàbí ara ọ̀pọ̀lọ́ èrí ara rẹ̀ èrí ayébáyé sì lẹ̀ mọ́ ó dúdú bí ọṣẹ ekòló àti ejò akékèé àti onírúurú ẹ̀dá afàyàfà ní máa ń jáde lẹ́nu rẹ̀ bí ó bá ń sọ̀rọ̀ òun a sì máa jẹ wọ́n bí ó bá ti ń jáde nígbà tí èébì bá ń jáde ikún kò lè tán nímú ègbin láíláì òun a sì máa fi omi wọn ṣe oúnjẹ mu ẹ̀yin ọ̀rẹ́ mi ìbá díẹ̀ tí mo rántí nípa ọkùnrin náà nìyí o nígbà tí ó dé ọ̀dọ̀ wa tí ó bú sí ẹ̀rín tí ó sì fẹ eyín rẹ̀ pípọ́n kúkú sóde a bẹ̀ẹ́ kí ó jọ̀wọ́ máa lọ nígbà tí ó sì pẹ́ ó bá ti ara rẹ̀ lọ o ṣùgbọ́n ọkùnrin kan báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀tọ̀ tí í ṣe àbúrò àràmàǹdà ọkùnrin tẹ̀lé ó bá a lọ títí di òní olónìí a kò sì rí mọ́ akọrin ju ọjọ́ mẹ́ta lẹ́yìn èyí nígbà tí a ń gbọ́ àkókò ọrùn tí ó já sí ọ̀nà títì kan tí ó lọ ran gbandan sí ìsálú ọ̀run bí a ti já sí títì yìí ni a pàdé àwọn ọkùnrin arẹwà méjì kan tí wọ́n wọ aṣọ funfun nínínní nígbà tí wọ́n rí wa wọ́n kí wa dáadáa wọ́n bi wá ibi tí a ń lọ a sì sọ fún wọn pé òkè láńgòdo ni a ń lọ inú wọn dùn púpọ̀ wọ́n sì ṣe àpéjúwe ọ̀nà fún wa wọ́n wí pé títì tí a ń rìn lọ ni ọ̀nà ìsálú ọ̀run ni ó lọ àti pé nígbà tí a bá rìn díẹ̀ sí a ó rí ọ̀nà òkè láńgòdo lápọ̀ ọ̀tún bòde èyí tí wọ́n kọ àkọlé yìí sí ọ̀nà òkè láńgòdo nìyí àwọn ọlọ́gbọ́n ní sì wà níbẹ̀ wọ́n tún wí fún wa pé pẹ̀lú pé bí a bá ti ń tọ
titi na lo ti a ko ba si ya si ona oke langbodo a o ri pe ona na yo to pin si meji ni waju ti a po tun yo lo si isalu orun ti a po si yo si ba orun apadi lo won si ton kilo fun wa ki a sora o ki a ma ba le ya si ona oke langbodo ni orita ibe ko jina si isalu orun gbangba ni a o si ma gbo orin ti won ba nko olorun bi a ko ba si sora a o ya si ona orun o bi a ba si se be iyonu nla ni a o ba pade nitori ara eniyan ni a ngbe lo awon onibode ko si ni je ki a se be wo ilu orun eyin eyi ni pelu le mu ki eran ko buruku ko pa won je abi ki won di iwon sinu go bayi ni won so fun wa bayi ni won so fun wa a si dupe lowo won nigba ti a rin die si waju a bere si gbo orin orun o o dun mi lati so fun yin pe n ko ri oro ti o lagbara to lati fi laye yin bi orin na ti dun to n ko ti gbo iru re a ko si ti ri iru re ninu aye titi lai lai awon eni ti n korin na po sugbon bi eni pe enikan di o nko ni o ri o papo si okan orin na dun to be ti nigba ti ade orita oke langbodo ti a duro a ko si fe lo mo o ibi ti a ti duro ni okunrin kan ti oruko re nje keke okun ti se aburo olohun yo ti ba ona isalu orun lo o a so fun ki o ma lo gba si wa lenu ibi ti a tin so yi na ni opolopo ninu wa tu ti fe lo nigba ti imodo yesi ri bi gogo wa tin se o so fun olohun yo ki o bere si ko orin ki o ran wa leti idi re ti a fi wa o na ba bere mu orin o nko orin titi gogo igbo fi pariwo ti ohun re fi gba gbogbo agbegbe ibe leyin na ni okan wa to soji ti a ya si ona oke langbodo sugbon keke okun ti rin a ko mo di oni loni o awon elomiran ni eranko buburu ni o paje awon elomiran ni se ni o yi pada ti o di win awon elomiran si so pe se ni awon onibode orun saanu fun ti won gbe ewa ikuwo ti o ba ibe lo si orun sugbon onikuluku nso ti re ni a ko si mo eyi ti a ba gbagbo eyi ti o sa da ni loju pataki ni pe o lo loju wa ko si pada bo loju wa o arin titi a ko tete de oke langbodo nigba ti o si rewa ti ile nsu lo aso ni oju ona ase ibe ko jina ma nigba ti a ji ni owuro ojo keji ti a wo apo wa onje ti tan eru si ba wa ki a ma ba saide oke langbodo titi ebi yo fi pa wa ku eru ko ba ti ma ba wa bi ko ba se ti pe mo gbagbe ki mu aso ti iyawo mi fun mi ni igbe keji ti mo lo si igbo orumole ni jelo ki o to di pe iyawo na ba ile re ni ogun aini sale lo ile ni mo fi aso na si nigba ti a nbo ni oke langbodo nitori bi eyi ba wa lowo wa bi a ba ti bere onje lowo re were ni ile yo kun falafala sibe na akorinju kekere lo nigba ti a de ibi ti a nlo ki a so ooto o oke langbodo dara ni ilu o si to bi gidigidi ewa ilu na poju ohun kika lo awon opopo ri gbarangandan won fi de te gbogbo won fi digi se ogiri ile won fi fadaka se ilekun won fi wura se ferese afin oba si dabi aseseyo orun owuro ti n fi ogo olorun oba han ni oba papa le tente bi osumare si ori ite oju re gun rebete
Nigba ti a de iluna, aranse lo so fun oba, inu re si dun, lati gbo pe a de, o pase ki won fun wa ni onjije, ki won fun wa ni omumu, ki won fi aso ti o jire wo wa, ki won si mu wa wa si iwaju ohun, awon iranse re se bi ohun ti ran won, won fun wa ni onje, won si mu wa lo si waju oba. Nigba ti o ri wa o yo mo wa o ki wa daada awa na si bowo fun adobale gboro a si fi ohun kan wi pe kabiyesi oba alaye luwa ti leyin ti a ki ara wa bayi tan o se leri fun wa pe ohun yo ba wa yanju ohun ti a ba wa o a o si pada lo si ile tayo tayo si odo oba wa sugbon ne ki a to se nkan kan nipa yi a o lo gbe ojo meje lodo iragbeje ni ile olojule meje iragbeje je abami eda kan ti o gbon pupo ologbon soro soro ni orun ni o si ti ba ogbon soro soro re na wa ogodogo ni eni ti mo ikoko orun oni si nse awon omo tuntun ti eleda ba fi fun ara aye lododun ise re na ni o fun ni oruko yi nitori igba ti o ba mo omo kan tan ti o ba mo omo kan tan ti o ba wo inu re yo dun pe ise owo ohun ni ohun asi ma fi yin fun olorun a wi pe ogo olorun yo ogo olorun di ogo iwo omode yi lara igba kugba ni o si man so bayi lo man so bayi oro re yi na lo si je ki awon arorun kuku so uruko re ni ogo di ogo eyi ni ogo di ogo igba ti o ba ti se awon omo tan a ko won lo si odo sokoti ti se alagbede orun awon mejeje a si son awon omo na wonyi ninu ina nla ti nbe ni agbede sokoti bi won ba si ti sun won tan won a ko won awon omo na to olorun lo ni ibere aye patapata leyin iseda adama ati efa awon ti won je baba ati iya wa kini ero eleda ni pe bi won ba ti ko awon omo na wa be ki won fi emi fun won leyin na ki won si pase ki won lo wo ewa eku ni ile ogodogo nitori oniruru ewu ni nbe ni ile re ti ku nbe ti aiku si nbe anfani ti eleda ti eleyi ba wa se ni pe ninu aye awon baba nla wa ati awon aya nla wa ni won ba ni won iba ti wa laye loni daju daju ogbon aye ibaju eyi lo awon ile nla nla ti won wa ni ile ijibuti di oni yi o je ile atiran diran awon baba wa ati won fi okuta mo ati orisirisi o mere mere ti won je iyanu iyanu aye fun wa nisinsin yi ti awon isaju wa ti fi ogbon ori won se ni ibaye won ti o dara sugbon ori buruku ko je ki agutan ni iwo lori o ese buburu ti awon obi wa isaju ti se ko je ki eleda se bi ero re mo dipo ewa eku o n pase ki awon omo ti o ba n bo ninu aye ma gbe wo iku iwon o ba ti si ninu aye ile aye o ba si je afi owo ba sile fun won sugbon ni ojo ti iragbede gba emi ti re ti o wa si ile ogodogo lati wa wo ewu ko ba onito ni ile dipo ki o duro de o ba si ibi ti awon ewu na wa o gbe ewa iku wo o sa wa si inu aye bi o tile je pe olorun ko ran iragbeje lati wu iru wa bayi sibe gege bi ilana ti eleda ti se ewa eku ti nbe nile ogodogo lagbara lori emi to be ti iragbeje ko le ku ma nitori ewu na papa ni awon abami eda owo olorun ma nwo ni odi orun
bẹ́ẹ̀ni ó gbé inú ayé tí kò kú kúkú tí ojú rẹ̀ sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọgbọ́n ayé sì yé kedere. Ṣùgbọ́n nígbà tí ó pẹ́ ayé sùn, ó sì wá sí òkè láńgbòdo, ó ń lo oríṣiríṣi ọgbọ́n inú rẹ̀. Níbẹ̀, iyàrá méje ni ilé ti ń gbé. Ní orúkọ ilé náà pàápàá sì máa ń jẹ́ ilé olójúlé méje. Iyàrá kọ̀ọ̀kan ni ó máa tilẹ̀ ń gbé lóòjọ́. Bí ó bá gbé eléyìí lónìí, a gbé tọ̀hún lọ́la. Ní ọjọ́ tí a dé òkè láńgbòdo ní ọ̀dọ̀ ọba, ni ọba ti ránṣẹ́ sí pé à ń bọ̀ wá gbé ọ̀dọ̀ rẹ̀ fún ọjọ́ méje, ṣùgbọ́n ààfin ni a sùn ní ọjọ́ tí mò ń sọ yìí. Ibi tí a ti mẹ́nu dúró fún tọ̀sẹ̀ ni lórí ìwé tí a ń kalẹ̀, èyí tí a pe àkọlé rẹ̀ ní ògbójú ọdẹ nínú Gbóòórùmọlẹ̀, èyí tó tọwọ́ bàbá wa D.O. Fágúnwà jáde. Ibi tí a ti mẹ́nu dúró fún tọ̀sẹ̀ ni tá tó fi wá máa tẹ̀síwájú nígbà tí ó bá fi di lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ìwé yìí. Amẹ́lẹ̀ lọ darapọ̀ mọ́ mi lágbọ̀n, dojúkọ mi ń bọ́ ọ̀dọ́ rẹ̀ tó jẹ́ tiléeṣẹ́ wa. West Radio 89.3 FM fanpage ẹ̀mọ́ wò mí kedegede, mo sì ń dá kẹ̀kẹ́ lúkẹ́. Àmọ́ bẹ́ẹ̀ bá wá lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa lójú òpó, dojúkọ mi ń bọ́ ọ̀dọ́ rẹ̀. Ẹ máa bá wa gbìyànjú kẹ́ ẹ máa bá wa pín. Ẹ jẹ́ ó jẹ́ bí alátagbà, kó jẹ́ bí orí ọ̀fẹ́ àtàǹfààní fáwọn tí ò tí ì sí lójú òpó là. Yálà ńgbà táwọn náà bá wọlé kán lè máa wo ètò yìí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ìpolówó ọjà báyìí náà ni àgúnmu òwò náà láàfin máa pé gbogbo ẹ̀yìn tí ẹ jẹ́ oníléeṣẹ́ ńláńlá, kódà kò yọ ẹ̀yìn oníléeṣẹ́ kéékèèké náà lẹ̀. Kò yẹ ẹ̀yìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àtẹ̀yìn lọ́gbàlọ́gbà náà lẹ̀ láti wá darapọ̀ mọ́ wa lórí ìkànnì láti gbé àwọn nǹkan tí ẹ̀ ń ṣe wá kabàyìn polówó rẹ̀. Ẹ̀yìn ilé ẹ̀kọ́ ẹ kò yọ ẹ̀yìn náà lẹ̀, kódà tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ìjọ Ọlọ́run. Ẹ̀yin náà gbé ìpolówó ọjà yín wá. Àtẹ̀yìn tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ ṣíṣe àti àṣà Yorùbá, tẹ máa sọ pé àṣà Yorùbá ò ní parẹ́ lórí yín. Ẹ̀yin náà lè gbé gbogbo àwọn ìpolówó ọjà yín wá sórí ìkànnì. Yálà ó lè jẹ́ lórí ètò ìkóṣà àti jẹ́ lórí ìkànnì. Ẹ sì rí pé ẹ tàbá ẹ̀ ní kọ́kọ́ tà kọ́ mọ ẹranko gbogbo tó tà. Ẹ darapọ̀ mọ́ wa ká fi tiwa ká fi gbé tìyín náà lárugẹ o. Ẹ jẹ́ máa lọ sí abala kejì lórí ètò yìí, lórí abala tí a pè ní abala ṣó mọ òwe.

0: ja ma gbe ipe ti pe ba tin wole awojo oko to ja si kan ni
1: adule la wa gba
0: le yin se se ngbo wa fun igba kokoko ni eto ti e ngbo yi ni ape ni eto akagbadun
1: ile wa
0: lori abala keji na le ti bara yin bayi
1: adule la wa
0: lori abala keji da ape ni abala so mo uwe
1: abero
0: ba ni soro to ja si kan ni agbon mo gbe ri
1: ile wa
0: 0915 33 34 89 3. Onka kini so onka kewa?
2: Onka keta.
0: Onka keta so ba yi pe wani akuku ubi?
2: Akuku ubi? Osan ju eno mi oka lulo.
0: Geese ban se lo nun.
2: Akuku ubi?
0: Akuku ubi? O ya to si
2: akuku ubi, sa jomo la san lo.
0: Te ba se dada je gbo.
1: Wa wa sadura fun yawo sinu omi.
0: Hello.
3: Hello, ekurole o.
0: E ma kurole, owe lesin oro.
3: Oro lesin owe.
0: Toro ba so nu nko.
3: Owe la fi wa.
0: Oruko yin ati be tin pe wa yi.
3: Ibrahim lati Jebugbo.
0: Egbon wa Ibrahim lati Jebugbo. Onka kini so nka kewa.
3: Onka kewa.
0: Onka kewa patapata, onka kewa patapata. Won ni alagbede ko moju ina.
3: Alagbede ko moju na.
1: Ayo mi ton mu yadale latori lo. Titi lo deze mu yawo lai boso.
0: Hello.
4: Owe lesin ore.
0: Oro ma lesin owe.
4: Oro ba so le.
0: Owe la vi sawari re. Oruko yin ati be tin pe wa.
4: Lata solo, eke, aya me lamba wa.
0: Konimba jese, yo, gunta di lati ya solo. Onka kini so onka ke wa?
4: Onka kare.
0: Onka kare, soba yi pe, ala dura to njagbe ma olo du mari.
4: Oju le ke.
0: Ki le pe?
4: Oju le ke, oju le ke.
1: Mani tori ko.
0: Se ba shida da je go.
1: Mamba ni shoru ni le oko. Civilization lo jangba.
0: Hello.
5: And now.
0: Owe lesin oro o.
5: Oro lesin owe o.
0: Toro ba so nu nko.
5: We la ma fi wa.
0: Oruko yin ati be tin pe wa yi.
5: Ogbeni Ade Olukayode lati ko la apata.
0: Ade Olukayode lati apata.
5: O la apata.
0: Onka kini so onka kewa baba wa adisa to se si si owo pe ta fe fun yin won de ti se
5: wo
0: yo se to lo na ti se won ti satun se
5: ashe o ashe sa o jo ni ti yin
0: ami olohun ami olohun onka kini so onka kewa
5: ni onka kerin.
0: Onka kerin so ba wi pe won ni akuwarapa to nfi iku sere. Be ni baba wa. Ola to pa ka so ni.
1: Se la wa gba gbe.
0: Hello.
2: Owe lesin oro.
0: Oro lesin owe o.
2: Oro ba so ni.
0: Owe la vi sawari re.
2: Ogun jabi lata wotan.
0: Ìyá Ògún jọbí láti Àwọ́tán.
6: Ẹjẹ̀ bẹ̀rẹ̀ wo ló wà ńlẹ̀?
0: Ìbéèrè tó wà ńlẹ̀, ìbéèrè kẹwàá ń bẹ ńlẹ̀, ìbéèrè kẹsàn-án ń bẹ ńlẹ̀, ìbéèrè kínní ń bẹ ńlẹ̀, ìbéèrè kejì ń bẹ ńlẹ̀.
6: Ìkarùn-ún kọ́.
0: Ìkarùn-ún ti lọ, ìkẹfà ń bẹ ńlẹ̀.
6: Ìbéèrè kínní ń kọ́.
0: Ìbéèrè kínní náà ń bẹ ńlẹ̀.
6: Ẹ yẹ mu wá.
0: Ìbéèrè kínní sọ báyìí pé a kì í tẹ́yìn tú fọ kínní.
6: Ẹ́.
0: Wọ́n ní a kì í tẹ́yìn tú fọ.
6: Tú fọ ajá.
0: Bí ẹ bá ṣe dáadáa jẹ gbọ́ o.
7: Àṣà ìdílé wa, Ọlájúdé la wá gbàgbé àṣà ìdílé wa sí.
0: Àwọn èèyàn á sábà máa tún pè mí lẹ́yìn ètò.
7: Plantation ló.
0: Wọ́n láwọn ò ráyè wọlé.
7: Lágbàdo gbogbo ń tàdá ẹ̀ bá.
0: Oníkèésà wa náà. Àṣì yẹn nìkan lójú kọ̀ọ̀ṣì. Gbogbo àwọn tó bá ti pè wá wọlé náà là ń gbé pé wọn. Àmọ́ màá tún tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ múlẹ̀ kan sí. A máa dun ẹlòmíì láti dá sétò yìí. Àmọ́ sọ̀sán pé wọ́n máa láwọn ò ráyè wọlé.
8: Ọlájú ṣàlàyé.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń lò náà làwọn tí ń pè wá náà ń lò.
8: Ṣé Ọlájú ṣàlàyé.
0: Ẹlòmíì tiẹ̀ sọ pé bóyá kèmi náà máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ta.
8: Òyìnbó ló ṣe.
0: Ẹyin ò lè wáyé láéláé fún àbàdà.
7: Èdìwé Ọlájú ṣàlàyé.
0: Ojú òpó iléeṣẹ́ méjèèjì náà la máa tọ̀. Òyìnbó látijọ́ máa gbádùn ara wa.
8: Ó ṣe wé ìdìwé o.
0: Láì sí ojú ṣáájú ńbẹ̀. Yóò ṣe ẹjẹ́ ń tán ẹ̀rọ ìbánisọ̀rọ̀ múlẹ̀ kan sí.
8: Òyìnbó
0: la ń gbà tí mo pèlẹ̀ kan bóyá lómi ṣẹ̀ṣẹ̀ mú gègé tí ó fi kàn kan lẹ̀.
8: Ó ṣe wé ìdìwé Ọlá.
0: Ẹ lómi tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ni mo fi pèlẹ̀
7: kan. Yóò ṣàlàyé.
0: Ẹjẹ́ ń tuntun múlẹ̀ kan sí.
8: Olo ti ga ayo ti pẹ́ ti pẹ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kan ni agbọ́mọgbẹ́ rèé. Ẹ̀rọ
8: 916-893-1000.
0: Ẹlẹ́ẹ̀kejì rèé 0915-33-34-89. Ẹlẹ́ẹ̀kẹta rèé 0911-33-33-89.

0: Hello.
1: Oro ma lesin owe.
0: Oro ba di wa tonu.
1: Owe love is awari re baba mi.
0: E fun mi ni keje.
1: Oruko yin na ti bi e tin pe wa.
0: Oloye gbe nro re lati na le nde mbadan.
1: Oloye gbe nro.
0: Lati na le nde mbadan.
1: Oni baje baba wa. Ohun ka keje so bayi pe alasi wila amu.
0: O je alasi wila wi.
1: Alasi wila amu. Hello.
0: Ekweto.
1: Ọlọrun lo nto oruko yin ati bi e tin pe wa.
0: Alagba oke owo izike lati omi adi o.
1: Baba wa oke owo izike lati omi adi o.
0: E se kuku arowo yin o.
1: Ah, Ọlọrun mo ni e ja fo pe fun.
0: Owe lesin oro.
1: Oro lesin owe baba wa.
0: Oro ba bo we ba so we la fi wa.
1: E tun so, e tun mu.
0: E mi ni bere keta.
1: Ani etun te so mu tori awon omo kekeke awon omo ni efo apu eyin gangan in te so mu
0: owo lesin oro oro ko ba so nu owo la fin wa
1: owo lesin oro oro lesin owo toro ba so nu owo la fi sawari
0: owo la fo wa
1: on ka kejo wa nle on ka keji wa nle
0: on ka keto wa
1: on ka keji wa nle on ka kejo wa nle on ka kefa wa nle
0: ebi lo on ka keji
1: on kakeji on kakeji so bayi pe won ni akuko ti o ba ko
0: akuko ti o ba ko
1: be ni akuko ti o ko
0: ko ko
1: eyin agba na le so be e lakuko ti o ba ko baba mi so pa ka so ni Hello.
0: Hello. Owo lesin oro.
1: Oro lesin owe baba yi.
0: E ku eto.
1: Toro ba so nu nko.
0: Owe la fin wa.
1: Oruko yin ati bi e tin pe mi.
0: Kola lati Akufo.
1: Boda wa Kola lati ilu Akufo lorun lohun. Ohun ka kejo wa nle, ohun ka kefa wa nle, ohun ka kesan wa nle, iwo le fe munu medeta.
0: E mi nka kejo.
1: Ohun ka kejo so bayi pe ki lo nka kejo wi na. Won ni alawada bayi lo le so ko sonu. En to ba le sawada lo le so ko en to ba sonu se be ma won ton sonu yen. Alawada lo le so ko won e wa pari e.
0: Alawada lo le so ko sonu.
1: Abuda wa kola abuda. Eh?
0: Oni suru. Oni se oko alagbara.
1: Oh. E si nsun mo ni o. Obuso na fi ko na ngba kan. O si dun mi. Igbe yan fi gun oso giri ni. Ka to e lo se dun mi.
2: Alepo yin bo nse yin.
1: Awon meji tan ba pe wa wole bayi. Ohun ka kefa to nka kesan lo wa nle. E ba n gbe ipe un. Hello.
0: Oro le. Owe lesin oro.
1: Oro lesin owe.
0: Oro ba so lo nko.
1: Owe love is awari e baba yi.
0: Lati omi yale.
1: Oruko yi lati omi yale. So mi yale le nje ni.
0: Asisi lati omi yale.
2: Asisi lati omi yale.
0: Omi yale.
2: So mi yale oja ba bi omi yale olomi.
0: Olomi.
2: Yo ne ba je on ka kefa wa nle on ka kesan wa nle.
0: On ka kefa.
2: On ka kefa so bayi pe won ni alakori ki se gbe ta ni.
0: Alagidi.
2: Alakori ki se alagbara mo so fun yin alagbara ko ni mo so fun yin alakori ki se gbe ta ni.
0: Alakori ki se gbe alarika.
2: Ki se gbe
0: alarika.
2: Egbe phone fe en to nba yin so boya won tun le gba dada boya egbon tan so. Egbe phone fun. Egbe phone fun won boya won tun le gba ni.
0: Alakori ki se ewi alarika.
2: Eyin teyin na mu na nu.
1: Ko
2: si wahala to ba pe wa wole onka kesan ni yo gba
1: hello
2: akure
0: ma
2: sani okunrin le n ba soro omo yin le sin ba soro akure
0: akure le sa
2: Era ma, abi era la sa.
0: Egbe sa.
2: Esin baba wa. Esin e pe fun
0: agbo da mi. Fajo di oribe loruko mi.
2: Owe lesin oro na.
0: Oro lesin owe.
2: Toro ba so na nko baba mi.
0: Owe lawe iwa agare.
2: Oruko yin bayi ati adugo bi e tin pe mi.
0: Fajo bi Olukayo loruko mi lati airport.
2: Fajo bi lati
0: Olukayo.
2: Airport ni gangan si nle Ibadan bi.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹsìn bàbá wa. Òun ka kẹsàn tó wà ńlẹ̀ rí. Wọ́n ní alágbàfọ̀ tó ń bá omi sọ̀tà. Kí ni wọ́n ní yóò ṣe?
0: Yóò fọṣọ rẹ̀ ń gẹrẹ fún ni.
2: Yóò fọṣọ rẹ̀ ń gẹrẹ fún.
1: Kó tó di pọ́npẹ́ kàlẹ́ndà dé o.
2: Ìní lè gbé ìpè kankan mọ́. Àwọn èèyàn ti pè wá.
1: Paná fi ń kájọ ń gbà kan.
2: Ó kí gbogbo àwọn tí wọ́n bá wa dá sí ní ìrọ̀lẹ́ yìí.
1: Tó di pọ́npẹ́ kàlẹ́ndà dé.
2: Àmọ́ kí n wá mọ ìyànnà náà gbogbo àwọn tí wọ́n pè wá wọlé fún tọ̀sẹ̀ yìí.
1: Òrùn náà fi.
2: Láti máa ṣàlàyé àwọn tí wọ́n gbé pèrègédé.
1: Àwa kà sí o.
2: Ìyá wa Fátímọ̀ Yusuf láti omi ìyálé ló kọ́kọ́ pè wá.
1: Òrùn náà fi ń ká.
2: Òǹkà kẹta ni wọ́n mọ̀.
1: Wákàtí.
2: Kò tó wá. Wọ́n ní àkúkù bísàn ju ọmọ ìràdà lọ. Wọ́n gbà.
1: Ìmọ̀ gbà gòdè.
2: Láwọn ṣe pé ń ná ó lọ bẹ́ẹ̀ àmọ́ nítorí àwọn ọmọ tí wọ́n bá fẹ́ kọ ìsámú. Èyí ṣe bó ṣe wà nù wé làwọn ṣe sọ.
1: Tó wá di ìmọ̀ gbà gòdè o.
2: Èyí tó mú gangan lèyí tí mo sọ yìí.
1: Àdìrẹ aṣọ òkè.
2: Ọ̀pọ̀lọpọ̀ òwe làwa gan ti ń tún ṣe lẹ́nu ara wa fúnra wa.
1: A ti ń wọ̀rí.
2: Ṣé èsì ṣe pé bó ṣe wà nù àkọọ́lẹ̀
1: lọ.
2: Bí irú ètí ìyá wa Fátímọ̀ Yusuf sọ yìí.
1: Kó tó di.
2: Àtúnṣe òwe ni wọ́n ti tún òwe yẹn sí.
1: Wọ́n kó dizaí.
2: Àmọ́ bó ṣe wà nù òwe gangan.
1: Mo
2: lè mí sọ.
1: Kó tó di ìpọn kó dizaí náà ṣe.
2: Ẹ̀gbọ́n wa Ibrahim láti Ìjẹ̀bú gbó òǹkà kẹwàá ni wọ́n mú. Wọ́n ní alágbẹ̀dẹ kò mọ ojú iná.
1: Òyìnbó ò fàṣà wọn sí.
2: Wọ́n ní iná tẹ̀ ń wò kò mọ ojú ẹ ní ó dáa
1: ni.
2: Àwọn náà gbà á. Alágbẹ̀dẹ kò mọ ojú iná.
1: Kágbá àṣàánú lárugẹ.
2: Wọ́n ní iná tẹ̀ ń wò gan kò mọ ojú ẹ ní ó dáa.
1: Ẹjọ́ kágbá àṣàánú lárugẹ.
2: Èyí òògùn tádé láti àsọ́lọ̀. Àwọn náà àtúnṣe òwe náà ṣe
1: mí. Agbèrè ti àná lárugẹ.
2: Àtúnṣe òwe làwọn náà fi dá mi lóhùn. Àwọn bó ṣe wà nù àkọọ́lẹ̀ kọ́ làwọn náà dáhùn.
1: Torí bọ́lá.
2: Àwọn èèyàn wa gbogbo àwa tá a fẹ́ fi bẹ́ẹ̀ jẹ́ Yorùbá.
1: Jùdé.
2: Àwọn ń tún òwe ṣe lẹ́nu ara wa. Tí èsì ṣe pé bó ṣe wà nù àkọọ́lẹ̀ òwe.
1: Àjùdé la wá gbàgbé àṣà.
2: Aládùúrà tó ń jágbe mọ́ Olódùmarè.
1: Ìdílé.
2: Ojú ló ń yá ni ojú ló ń yá.
1: Bọ́lá Jùdé.
2: Ọlá ṣe pé bóyá ó ń kanjú ojú ló ń yá.
1: Ṣé la wá gbàgbé àṣà? Ìdílé wa civilization ló jágbá.
2: Bàbá wa dé olú òǹkà kẹrin ni wọ́n mú. Wọ́n ní akú warapa tó ń fi kú ṣeré.
1: Ọlá Jùdé.
2: Ìgbàwó gan ni ò ní kú gan.
1: Ọlá Jùdé.
2: Akú warapa tó ń fi kú ṣeré.
1: Ṣé la wá
2: gbàgbé àṣà? Ìgbàwó ni ò ní kú.
1: Ẹgbẹ́ àṣà.
2: Bàbá wa dé olú náà gbà á.
1: Ìdílé wa.
2: Ìyáwó Ògúnjọ bí òǹkà kínní ni wọ́n mú.
1: Ọlá Jùdé.
2: Wọ́n ní akì í tẹ́yìn tún fún ajá.
1: Ọlá Jùdé la.
2: Láì ṣe dáadáa.
1: Wá gbàgbé àṣà. Ìdílé wa.
2: Bàbá wa olóyè gbé ń ró.
1: Civilization ló.
2: Òǹkà kéjì ni bàbá ẹ mú o.
1: Wá gbàgbé òǹkà
2: won ni alasi wi la mu aki mu alasi dake se mo pe nti o ba dake le mu
1: olajude o olajude
2: awa na gba o
1: olajude la wa gba gbe
2: baba wa o ki owo o ka keji ni won mu
1: wa olajude
2: akuko ti o ba ko ninu aye ta wa eye asa o le gbe
1: olajude la wa
2: gba akuko ti o ko ni aye ta wa
1: eye asa
2: eye asa o ni gbe o
1: ile wa
2: won na gba o
1: civilization lo ja gba gbogbo bada eba ninu asa dile sa na ma un pe
2: egban wa ko la o nka kejo la won mu
1: oni fa lomo ifa lomo lo tu mo si ton ba bi mo
2: won ni alawada lo le so ko sonu
1: lo ma
2: amu lenu lo le so ko ala pepe
1: je ka mu mu wa le so
2: amu lenu lo le so ko ala pepe te ma won obin ala pepe aha en to ba mu lenu lo le so ko ru
1: wa
2: bori ojo mi bora wa kola
1: soru
2: awon omo gan le beere lowo yin alawada lo le so ko sonu
1: kan
2: eni to ba mu lenu lo le so ko alapepe obin
1: wa gbo mo si meyin fun mi e ma kon le
2: boda wa sisi o nka kefa la won mu
1: ki ya sare wole jade
2: won ni alakori ki se gbe alakowe
1: e meje
2: bojo yes lo
1: no bo bo banzi
2: baba wa fajo bi lati airport alakia ni gangan si
1: dale ashi
2: o nka ke san ni baba e mu
1: won
2: ni alagbafo to nbo mi sota
1: station lo jagba gbo tada e ba olajude
2: wa ta ni won ma fi sadua fun
1: olajude la wa gba
2: sini ta to ron lo sira
1: ya sha ijile
2: o ga mi ayo Emmanuel ojo gori wonu okulu ta wa ni baje fun lagbaro.

0: oyinbo ló ṣe wé.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

0: Hello? Hello?
1: Bàbá wọn lọ rò kiri kọ bẹ wọn kó lè
0: fún ẹyin mi mọ funfun mo fi yọ àtomi yọ ẹnu láàárọ àná mo fi yọ àtomi yọ ẹnu ṣe ní bàbá àdèbò ìyá kóni síta ni kò tiẹ sí wàhálà ṣebí bẹẹni ká ṣe máa ṣe àbí.
2: a rí i pé wọn sọrú mọ yóò mọ jáfi kán.
0: ṣé bẹẹni ká ṣe máa ṣe kò sí wàhálà mo ní mo fẹ lọ wẹ mi ṣáà wẹ látànà mo fẹ lọ wẹ mo ti gbómi kaná.

0: tó ọba olúwa ló kú fi lélẹ pẹlú àṣẹ sí ni ọrọ yìí sì ni ó jọ bí eré
1: kò ṣeré
0: o ó sì jọ bí àwàdà kò ṣàwàdà ṣùgbọn ní sùúrù sórí bàbá àdèbò náà ó ti pọ jù náà kí ló dé alásọbàjẹ bàbá àdèbò kí wàá lòun rẹni irú òwò irú èèyàn bí bàbá àdèbò ló jẹ.
1: Wọ́n mọ̀ mi ni tó fẹ́ pé mú
0: ìyọ̀
1: bẹ́ẹ̀ ni
0: mo jẹ́. Mo ti ń wọ̀ torí inú rẹ̀ ń dùn inú rẹ̀ ń dùn irú èèyàn bí bàbá àdèbò.
1: Bàbá àdèbò sọ tí ò fẹ́ ni.
0: Ṣé wá ṣe bá ọ̀nà ṣe ń sọ.
1: Ṣùgbọ́n ta bá wò náà ó burú díẹ̀ náà ó burú díẹ̀ náà kì í ṣe gbogbo èèyàn náà ló lè fẹ́ ìyàwó tó máa tẹ̀ lọ́rùn. Kì í dẹ̀ ṣe gbogbo èèyàn náà ló lè fọkọ tó máa tẹ̀ lọ́rùn. Àjọ ọmọ máa ní ìjà. Fábí mi lérè pé báwo.
0: Báwo ṣàlàyé rẹ̀.
1: Nígbà míì wà tíyàn bá rò pé ìyàwó tó máa tẹ́mi lọ́rùn ní ìfẹ́ tàbọ́kọ tó máa tẹ́mi lọ́rùn máa rí fẹ́ tí ìbá rí fẹ́ mọ́ èmi náà gbọ́dọ̀ nípa tí kò nu ìgbésí ayé ọkùnrin yẹn tàbóbìnrin yẹn lọ́nà wo. Ká sọ pé afẹ́yàwó tọ́jọ́ ọ̀bùn tàbọ́kọ tọ́jọ́ ọ̀bùn. Àwa náà gbọ́dọ̀ nípa nù ìgbésí ayé rẹ̀. Kì í wá ṣe nípa ariwo tàbí nípa àjà. A gbọ́dọ̀ lè báwo ọkùnrin bẹ́ẹ̀ tàbóbìnrin bẹ́ẹ̀ ká bá sọ̀rẹ́. Ọ̀tọ̀ ni ọkọ àti ìyàwó ọ̀tọ̀ ni ká bára wa sọ̀rẹ́. Ló lè mudùn. Ẹ̀ẹ́dìá kíní yẹn ẹ̀ẹ́bàjẹ́ àtúndì ọ̀ṣẹ́ kíní ìbáyìí. Ọkùnrin kan wà mo láìkẹ̀ dáadáa ìgbà tó máa fẹ́ yàwó ìyàwó tí ò ọmọ tó jáde láti inú ilé olówó ni.
0: Tèwọ́ kò mara
1: mú. Kì í tiẹ̀ sí tara kò mọ nípa iná dídá kò fi ṣe ká ọmọ ọ̀dọ̀ ni ẹgbà tì wọ́n láti kékeré.
0: Kò wá mọ ná dá.
1: Kò mọ dá. Kì í ṣe pé òun náà mọ díẹ díẹ ṣe bọ̀ kò dàbí. Ọkùnrin yẹn wá súnmọ́ àwa pé ọya ewédú yẹn jájọ hàn ọya gbé kaná sọ kíní sí nípa díẹ díẹ díẹ ó dẹ̀ kọ́. Tó túmọ̀ sí pé ẹni tá a wò kó lọ́bù yẹn tá a bá fi ìfẹ́ bá ṣe ọ̀bùn náà lè dun ní ìmọ̀ tó tó.
0: Bẹ́ẹ̀ni tó yóò fìjú jẹun tó kọ gan lọ.
1: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n kì í ṣe nípa ìjà tàbáriwo. Àwọn kan yí èsè tó yẹ kó da ìdílé wa rú. Abójúwò lẹ́yìn fi wọ́n fi wàrí yẹn.
0: Ojú tèmi tiẹ̀ fi wò ó ni pé tí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni mo ń ṣàfíjú kó tó wọlé. Nígbà wọn bá sì wọlé tán mo rò pé ta ni ń wò mí ṣùgbọ́n ó wá kù sọ̀kọ̀ lọ́wọ́ kò í ṣèjà ó ní bẹ́ẹ̀ ṣe ṣe irú ẹni tí ẹlòmíì bó ṣe wà ń kó tiẹ̀ tó fẹ́ ọkọ tàbí kó tó fẹ́ yàwó kè wẹ́ lálẹ́ kò sí bó ṣe lè ṣe wàhálà tó kó làágùn tó kò ní wẹ̀ yóò kan lu ìbẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yóò kó sí rẹ̀ wọn. Ẹyin lẹ́fọ̀ọ́ gbọ́n ṣe ó yá jáde ọ̀sán ra lálẹ̀ ẹ̀mí ò lomi tútù ó yá omi yóò lọ́ wọ́rọ́ díẹ̀ já fi ṣan ra ṣé mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti kọ ẹlòmíì kè é fọyín lẹ́ẹ̀mejì bá ti fọyín làárọ̀ ó tán ẹni tó fẹ́ lójú ó mọ wẹ̀ lójú ó mọ fọyín lẹ́ẹ̀mejì tí ó fọyín làárọ̀ tí ó fọyín lálẹ́ ẹlòmíì gan kò meyín fọ ẹ mọ̀ jà tanra wa gbogbo wo pé ká fọwọ́ wẹ̀wọ́ ló fi mọ́ lọ́ọ́ ló mọ ìdí tó ṣe mọ́kùnrin àtobìnrin tó mú wọn papọ̀ ó mọ̀ pé ẹ ní nǹkan kan tẹ́jọ kọra yín
1: tẹ́jọ
0: ṣe papọ̀ ẹlòmíì ò meyín fọ kò fi ṣe kà tó bá kàn ti fi búrọ́ọ̀ṣì sẹ́nu ẹ̀rín ṣùṣùṣù ó ti tán.
1: Kọ́sà ti bu àmọ̀lá bẹ̀ kọ́ máa jẹ́ lọ́ọ̀tì
0: ẹ̀. Bàbá alámọ̀là kò ti bu
1: ẹ̀hẹ́
0: ṣùgbọ́n ẹ tó fẹ́ lásán mú pé àyírọ́ ó yá kọkọ̀rọ̀ yìí ẹ fọ ahán fọ ẹ mọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn kì í wá ṣe ariwo ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé pẹ̀lú bọ́ ṣe ń fi gìrìgìrì ṣe tó ti dà lé wọn rú tó sì ṣe pé tán bá fọgbọ́n ṣe kò lè tó bá wọn ẹlòmíì kò fi ṣe kà bóró màlà tán yóò rẹ ni ó lè rẹ sílẹ̀
1: fọ àwọn agbẹ́pọ̀tì ta lè jẹ̀mbẹ̀
0: ó lè rẹ fọjọ́ mẹ́ta ìṣìkanrí ó wà mọ́ fò yanyanyan bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ṣe mọ̀ pé ilé tá a ti wá náà yàtọ̀ ẹlòmíì dẹ̀ ni bó bá ṣe ń ru àmàlà yẹn tán báyìí láti fọ gbogbo etí ẹ̀ tó ṣe pé ìsàlẹ̀ tàmílà bá gan mọ́ nìkan ló máa bu omi sí ìgbà tí wọ́n bá fi jẹun tán yóò ti rọ̀ yóò ti fọ̀ kúrò obìnrin mi ò mọ̀ sí mo róbìnrin kan tó ṣe pé bó bá dáná tán bó bá ro búrú àmàlà báyẹn tó ti rẹ́ tó ti lóbi ọjọ́ mẹ́ta báyìí yóò sọpọ́ọ̀tù yẹn nù ni.
1: Eyín ó tiẹ̀ gbọ́.
0: Yóò sọ nù ni.
1: Láwọn ọdún kan bá wáyàn lọlé àwa méjì ni a ti wá ènìyàn lọlé mo sì wọ́n lọ bẹ̀ ni kì í ṣèmi mọ́ àwọn ènìyàn. Adébẹ̀ ngboya ni ẹnikẹji mi yẹn wa ni tọ kí ni ó ń bèrè lọwọ ẹni àjọ wa lọ pé kí ni rùn nù lé pé ọrẹ òun bèrè ó ní ẹ pé
0: ọrẹ aṣọ
1: aṣọ ti ẹdùn ọ ni omi ògì kan pé àwọn tọjú ẹnu lé kí ni wá ṣe lọwọ tó ti kàn báyìí iṣẹ ẹlòmíì ò mọ láìda
0: ẹlòmíì ò mọ láìda
1: ó sì yẹ kó ṣàtúnṣe.
0: Àkókò wa ti súré tètè ẹjọ lọkùnrin lóbìnrin ibi tá a bá kù sí ẹ jẹ káwa náà ká ní ẹmí pé mo fẹ gbọ pe won so fun mi pe ki n se bayi
1: a je satunse
0: ka si satunse pa ba mara mu ke se n to buru ke se pe boya o se lohun eh iwo na gbianju ko mo se die die imo toto lo si le segun arun
1: lo le segun arun gbogbo
0: eh tori baba ni imo toto ai son le kole si wa lara olo ran wa lowo eh aye okunrin wa na be baba wa koreti awon mommy ejo eja koreti nu fe ka fi suru se
1: eh eyin mama wa emi o fi kun e dakun eh o kere ju e ma we le meji loju ma wa ta ba we ru e ta ba we laaro to ba di bi owo oro le male ta ba ti we tan eja ma ti ke die eja ra fi sorun a fi sabiya se la won run ko ti du to ti wa labiya to ti dogun e dakun eja agbogun
0: ka won fi disuku
1: koda oda oda to ni ijoba adu
0: to e je oni gbogbo bi tetu eyo
1: ma ba so ka ro si adugba ma di kila
0: ka mo fese nikan ri ila adugo ko da tugba eyan okunrin na e je mu iwo to so oro bayi e mo pa won okunrin mi na won mara tun se eyan okunrin wa na eyin e farun abuya
1: yin
0: akoko wa ti re de
1: oda kan ba lo lo ni kini se jagbala jagbala jagbala
0: gbajo e awon okunrin na eja mo mu lada ata wo tele gbogbo eja mo tun se e ma ja wo fose meji e
1: je
0: onigbogbo bi te ti n gbo wa ibi na lati mare le
1: ba da ko re fa mara le ga ma lagba olohun pade lose to nbo oruko mi na ni sunday omodejo bi odigba kan
0: na mo ri pe alasan ni godi voice already na lori ri atayo ni ka fi pade e se onigbogbo te ti

kalẹ̀ o. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń de ṣe ti gbọ́ yín láti ìkànnì kọ̀ǹga ọgbọ́nmọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà láàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adékòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti kọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú ìlú South Africa. Ìjọba àpapọ̀ fi ẹ̀rọ ayélujára ṣe ìpín tó ń ti ìgbéga àwọn òṣìṣẹ́ ìjọba. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ lórí àwọn tó ní pátákó ìpolówó ọjà eléyìí tí ò tẹ̀lé òfin tí wọ́n tó 18 níye. Àjọ tó ń rí sí ètò ìkànìyàn lórílẹ̀-èdè yìí ni wọ́n ti fòpin sí ìforúkọsílẹ̀ ọjọ́òbí tó jẹ́ aláfọwọ́kọ. Wọ́n ṣe ìkìlọ̀ lòdì sí ìwé ẹ̀rí ayédèrú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń bọ́ sórí ètò ní ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé díjítà. Ní báyìí ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti kọ̀ jálẹ̀ láti gbàlejò àwọn ìgbìmọ̀ pàtàkì láti ọ̀dọ̀ ààrẹ ìlú South Africa ẹ̀yìn Cyril Ramaphosa lórí ìkọlù lòdì sí àwọn àjèjì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà nílùú South Africa. Ààrẹ wa darí àwọn ìgbìmọ̀ ọ̀hún lọ sọ́dọ̀ mínísítà ìlú fún ìdásí ọ̀rọ̀ òkèrè ìyún aṣojú orílẹ̀-èdè yìí ẹni tí í ṣe Ṣọlá Ẹnìkan Ọláyé. Àwọn ìgbìmọ̀ náà èyí tí mínísítà ìlú South Africa fún ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ òkèrè tó léwájú wọn ẹni tí í ṣe Ronald Lamola ni wọ́n ń wá bí wọ́n ṣe bá ààrẹ sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n gúnlẹ̀ sílùú Àbújá ní ọjọ́ ẹtì ìjímọ̀ tó kọjá lọ yìí. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé láàrin ìkọlù lòdì sí àwọn àjèjì èyí tó rí sí bí 20 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe fipá sá àsálà padà wá sí orílẹ̀-èdè yìí ní àkókò tí wọ́n gbàlejò àwọn ìgbìmọ̀ náà nílùú Àbújá. Ẹnìkan Ọláyé ṣàfihàn ọ̀rọ̀ lórí bí ààrẹ Tinubu bó ti ṣe darí rẹ̀ láti yọjú sí wọn àti láti lè yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìtọ́kasí ìbáṣepọ̀ ọjọ́ pípẹ́ eléyìí tí ó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ìlú South Africa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti fi kún akitiyan wọn lójú pọ̀nà láti mú àdínkù bá níná owó dànù ètò owó oṣù lọ́nà ìbófinmu àti mímú àdínkù bá kùdìẹ̀kudiẹ nínú iṣẹ́ wọn sílùú pẹ̀lú ìgbéjáde ètò ìsanwó oṣù eléyìí tó níṣe pẹ̀lú àlàyé nípa òṣìṣẹ́ èyí tí wọ́n pè ní IPPIS lójú òpó ìgbàlódé tí wọ́n fi mọ́ mójútó ilé-iṣẹ́ ìjọba lájọlájọ àti lẹ́kàlẹ́kà tí òǹkà wọn jẹ 1580 níye. Ní àkókò tí wọ́n wá ń ṣiṣọ́ lójú ojú òpónà lónìí nílùú Àbújá olórí òṣìṣẹ́ ìjọba Didi Esther Wilson Jack ó ṣàlàyé ọ̀rọ̀ lórí bí ètò náà bó ṣe jẹ́ ìgbésẹ̀ pàtàkì nínú àlàkalẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìyípadà sí ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ìyún díjítà àti òpó pàtàkì nínú àtúntò àgbéṣe retí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu. Ó wá tọ́ka sí bí ètò náà bí ó ṣe pèsè àwọn àkójọpọ̀ àkọsílẹ̀ iṣẹ́ tó fi mọ́ àwọn tó ń ṣiṣẹ́ àmójútó àti bí nǹkan ṣe ń wọlé jáde tí ó sì pààrọ̀ ìgbésẹ̀ ti tẹ́lẹ̀ èyí tí wọ́n pe ó ní ìdádúró tó ń ti àṣìlò agbára. Ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti tan ìmọ́lẹ̀ sí ẹ̀sùn kan eléyìí tó dènà mọ́ ṣíṣe ìwàásù tàbí ìpolówó ọjà nínú ọkọ̀ akérò lábẹ́ ìwé òfin àjọ tó ń rí sí ààbò ojú pópó ìyún àjọ FRSA tọdún 2007 tí wọ́n ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́. Nínú àkọ̀ránṣẹ́ sílùú eléyìí tí wọ́n fi léde lónìí látọ̀dọ̀ ọ̀gá àgbà fún ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìkànsí ìlú láti iléeṣẹ́ olórí ilé aṣòfin ìyún Ọpẹ́yẹmí Bámidélé èyí tó tọ́ka sí bí ìwàásù àti ìpolówó ọjà nínú ọkọ̀ akérò bó ti ṣe di ẹ̀sùn. Gẹ́gẹ́ bí Bámidélé ti wá fi léde ìwé òfin ọ̀hún wọn kò wọ́gilé ìwàásù lójú pópó bí àwọn ènìyàn kan bí wọ́n ti ń tọ́ka sí àti pé òfin ọ̀hún ó ní í ṣe pẹ̀lú ààbò àwọn èrò tó ń wà nínú ọkọ̀ tó fi mọ́ àwọn tó ń rìnrìn àjò. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ náà kì í ṣe láti ṣe ìpalára tàbí ìjẹlẹsẹ̀ ètò ẹ̀sìn kankan ní ìta gbangba. Ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin tó ń ṣe ìwádìí àjọ kan eléyìí tó ń fẹ̀sùn kàn wípé ayédèrú ni yún àjọ PFIPC
oni won ti pase fun oga agbo olopa eni ti se Olatunji Diso lati pese eni to pe ara re ni oga agba ajo kan ele ajo PFIPC ohun eni ti se Adeyemi Adeniyi ni ojoru ojo kokan den logbon osu keje odun 2026 igbesi ohun lo waye loni ni akoko ti won pada sori igbejo nipa iwadi ohun ni gbangan ile asofin agbo orilede yi to wa nilu Abuja igba keje commissioner olopa Bashir Abdullahi to lo soju oga agbo olopa na nibe to ti farahan ni waju awon igbimo ohun ni awon igbimo na pase fun lati ri aridaju pe Adeyemi o farahan ni ojoru lati ba le seran lowo fun awon asofin ninu ise iwade to nlo lowo lori oro to ni se pelu ajo na awon igbimo ohun oni won se iwadi lori oro to ni se pelu ajo PFIPC ati bi won ti se fesun kan wi pe ajo na won ni ile ise ni gbongan ile ise ijoba nilu Abuja pelu pe won gba owo kan to je bilionu kan o le 22 naira ninu aba eto suna odun 2026 pelu bi won ko se je gbigbe kale lona ile ti opofin mo idari ohun olotele bi ile ise olopo orilede yi bi won ti se fidi awon ohun pataki kan mule to ni se pelu iwadi esun odaran to fi mo iwe esun lati ile ise olori osise are to nfe esun kan Adeyemi fun bo se ngbera re bi oga agba igbimo lamororo aje ijoba apapo ati igbimo kan to nri si idokowo okere ijoba apapo eyun igbimo ajo PFIPC saju eto idibo gbogbogbo todun 2027 nijoba apinle oyo ti bere igbese imuse ati igbero ofin tutun lodi si awon oni patako ipolowo oja ti won ko lati tele ofin pelu igbese ibawi lori awon patako ipolowo oja toju 18 niye lo ti won ti ri mole ti won si nlo lai gbase tabi yonda jake jado ipinle yi igbese na lo waye nipasẹ awon ajo to nri si ipolowo oja ti patako ipolowo ni ipinle oyo iyun oisa ti won pe o je lara kitiyan won lati se idapada ato to ye ninu ipolowo oja ni gbangba to fi mo imudara abo ilu to nti aridaju pe awon to ni patako ipolowo oja na tele ofin eleyi to wa nile ajo oisa won soro lori igbese won se tele opolopo ifitorileti italolobo ikansi awon toro kan ati anfani eyi ti won ti fun awon eniyan na tele lati se ohun to ta to nto ye ajo ohun te waju nu oro won latari pe awon irufin ohun ti won ri pe awon ti won gbe igbese le lori iru oni bi aisan awon owo to ye gbigbe patako na sile lai gba ase sise afiyan ipolongo oja lori patako ti ko se iforuko sile to fi mo awon patako ti won ti fami si lara latari pe won ko lati tele ofin tonti awon patako eleyi ti won ri mole lai gba ase ati gbigbe ipolowo oja miran sawon agbegbe ti o to ati agbegbe ti o ye ajo to nri si eto ikaniyan lorilede yi yun ajo NPC oni won ti kede pe awon ti se idaduro eto foruko sile ojo obi ati iwe eri ipapoda to je ti alafowoko jake jado orilede Nigeria pelu ikilo ti won se wi pe iwe eri eleyi to ba ti yato si ti tuntun eleyi tan sese gbe jade to je ti oju oku ero gba lode digital won pe awon oni da mama o ajo won wa safiyan wi pe eto foruko sile oni ori ero eleyi tan pe ni ECRVS eyi to ti bere ise lati ojo kini osu keje odun 2026 oni yo je okan soso eleyi ti won buwodo waji fun iforuko sile ojo bi to nti iwe eri ipapoda lorilede yi commissioner to wan soju ipinle Abia iyun Emma Trumps eke lo foro ohun lede loni nilu Umaya lakoko apejo lati sami ayajo ojo kaniyan lagbaye fun todun 2026 eke soro nipa ayipada ohun si ti imero eyi to pe yo faye gba imudara eto to fi mo iforuko sile loju ojo afikun okun idanimo ati mimu adiku ba awon jibiti le to ro mo iwe eri alafowoko ti tele e
èyí lópin àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu kọ̀ láti gba àwọn ìgbìmọ̀ pàtàkì láti ọ̀dọ̀ ààrẹ ìlú South Africa ẹni tí í ṣe Cyril Ramaphosa lórí ìkọlù lòdì sí àwọn àjèjì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú South Africa. Ó darí wọn sọ́dọ̀ mínísítà ìlú fún ìdásí ọ̀rọ̀ òkèrè ẹni tí í ṣe aṣojú orílẹ̀-èdè yìí Ṣọlá Ẹnìkan Láyé. Ìjọba àpapọ̀ ti fi kún akitiyan wọn lójú pọ̀nà àti dènà mọ́ bówó ti ń jáde lọ́nà àìtọ́ àti déédéé lẹ́nu iṣẹ́ ìlú pẹ̀lú ìgbéjáde ètò IPPIS ojú òpó ẹ̀rọ ìgbàlódé tí ó rí sí àmójútó àwọn lájọlájọ lẹ́kàlẹ́ka àti iléeṣẹ́ ìjọba gbogbo. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìmúṣẹ ìgbésẹ̀ ọ̀tun lòdì sí àwọn tó ní pátákó ìpolówó ọjà tí wọ́n kọ̀ láti tẹ̀lé òfin tó ń ka àwọn jù 18 níye lọ jákèjádò ìpínlẹ̀ yìí. Àjọ tó ń rí sí ètò ìkànìyàn lórílẹ̀-èdè yìí ó ní wọ́n ti kéde ìdádúró ìwé ìforúkọsílẹ̀ ọjọ́ òbí tó jẹ́ ti aláfọwọ́kọ tó ń ti ìwé ẹ̀rí ìpapòdà aláfọwọ́kọ náà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe ìkìlọ̀ wípé ìwé ẹ̀rí eléyìí tó bá ti yàtọ̀ sí tuntun tó ń lo ojú òpó ẹ̀rọ tán ṣẹ̀ṣẹ̀ gbé jáde wọn pé àwọn ò ní ṣèdámọ̀ rẹ̀ mọ́ o. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ lè kàn sí lóòkulù ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-68-93-2000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀ Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ lásán.

gbogbo ayé ń dà tèrè kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kàn dá agbẹ́mà gbẹ́.

báwo ni weekend yẹn ṣe lọ láńgọ̀ dọ́ ti yín. Ó yá ṣe gallant ṣe star proper ṣe dúró re láńgọ̀ dọ́ ti yín o. Ẹ ti mọ̀ bó ṣe ń lọ lórí kọ́láwìn. Bíbí tẹ́ ti láǹfààní láti jẹ̀bù on the soft. Ẹ̀yin ẹ ṣàṣe ohun tí Sadélérè fẹ́ tàbí kẹ dáhùn ìbéèrè Sadélérè. Ó simple gan nìyẹn o. Lè bá dẹ́ jẹ̀bù. Ti mọ̀ pé lórí kọ́lá win check it out ni major game ta máa ń play. Àfọ́jọ́ ta bá decide pa fẹ́ ṣe kí ni a fẹ́ switch ẹ̀ up 1-16 ni o. Ẹ máa dáhùn ìbéèrè sa délére. Tẹ bá ti mú nọ́mbà kan máa wá ṣí kí ni kí n tó ṣí n tó wà lẹ́yìn nọ́mbà yẹn accountant á fún yín lọ́fà kan o. Tó bá wá wù yín ẹ tẹ̀lé ọ́fà accountant yẹn. Tó bá dẹ̀ tún wù yín ẹ lè rárá ẹ fẹ́ yẹn lọ́rọ́. Ẹni rárá o, tó wà lẹ́yìn nọ́mbà yín gangan lẹ fẹ́. Ó sì pò gọ́láńgù ìbí ibẹ̀ yẹn. Ó yẹ má já waste time o, gbogbo àwa tá a ṣe kí ni. Tá a ti gallant Sadélérè náà gallant fún yín o. 0916-893-1000 0915-333-4893 tàbí 0911-333-893. Ṣẹ̀wárí trivia ta fẹ́ bèrè lálẹ́ yìí trivia yẹn kò lọ fà rárá. Ó jẹ́ ló dálé lórí o. Trivia yẹn ni pé ayé ìgbà kan gbogbo alámọ̀ bí ẹ̀kọ́ ṣe popular. Ẹ mọ ẹ̀kọ́ náà ẹ̀kọ́ kìí ṣe ògì o. Ẹ̀kọ́ tó máa ń sùn yẹn tó máa ń sùn ṣùgùdùgùdù tó máa ń fi sínú ewé yẹn. Ìbéèrè ń sì ni ṣé àwọn èèyàn ṣì ń jẹ ẹ̀kọ́ yẹn. Ẹ̀ka ayé ìgbà kan ẹ̀kọ́ àti àkàrà yébà Balenciaga balance diet. Ẹ mọ̀ dáadáa àwọn kì í ṣe Gen Z o. Àwọn grandpa understand ẹ̀kọ́. Ẹ̀kọ́ yẹn ṣáwọn èèyàn ṣì ń jẹ ẹ̀kọ́ yẹn. Àbí ó ti lọ extinction. Mo rántí ìgbà ìta bá lọ ra àkàrà ẹ̀kọ́ àti àkàrà. Àwọn especially àwọn tí ò fẹ́ bread. Ṣùgbọ́n question yẹn ni pé lónìí ṣe ṣirò páwọn èèyàn ń jẹ ẹ̀kọ́ yẹn. Ẹ̀kọ́ kì í ṣe ogi o. Ó yá 0916-893-1000 nọ́mbà láti lọ nìyẹn. Ó dà pé wọ́n ń gbé síbi létí pa wà lórí Facebook. Ìbá.

nǹkan wo ni gbogbo ayé ń dà jàrìkìrì tí wọ́n kan yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.

0: ọkàrẹ mọdé yèmí náà ṣèbá kọdá ayé mo ṣèbá ṣèdánrun ìbọn olódù tó màrí ọba rẹ ìbá dániwáyé ìbá ọba mi kábíyèsí ara bataribiti olódù tó màrí ọba tó moyún onú òpin ọmọràn tí mọrí ọmọ tuntun mọrí ọjọ kábíyèsí olódù mọrí mo mọ ṣèbá rẹ láṣálẹ tòní
1: o.
0: ọba mi tó jẹ́ pé bóyún tí dénú aláboyún òun náà ló mọ̀ ọ́n ó tún wá ṣe bẹ́ẹ̀ kò tún ṣe lásán o yóò tún wá fèémí èyè yóò tún fi inú rẹ̀ àwọn onímọ̀ ṣègùn òyìnbó wọ́n wádìí ẹ̀ títí wọn ò rí ni.
1: ẹ bá dàda o gbogbo ọmọ yorùbá ti bẹ nílé lọ́kọ̀ lẹ́yìn yòjú mo ogé sí lọ́wọ́ lọ́wọ́ kò ní mo kí gbogbo.
0: ẹgbọn wọn pé àwa mari dìlo lódùmọrẹ kábíyèsí ní jẹbẹ bàbá mi ní jẹbẹ àwa mari dì ní iṣẹ rẹ bẹyàn bá wà á. èyàn mọ̀ sọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ àwọn eléré gẹ̀ẹ́sì àpẹ́ àsáínmẹ̀ǹtì ni torí bẹ́ẹ̀ èèyàn bá ní kí èèyàn wò ó iṣẹ́ ńlá ni o olódùmọ̀rẹ̀ náà ló ti tó ṣe wọ́n tún wá pé wọ́n wò sùnsùn wọn pé olódùmọ̀rẹ̀ ọba dákẹ́dájọ́ olódùmọ̀rẹ̀ ládájọ́ ti dá ó tún dá adájọ́ olórí adájọ́ ìtún dá lẹ́jọ́ bó bá wò ó apé kí èèyàn sùn apé kí èèyàn jí bó bá sì wọ ọba mi òkè àtún pé ó yá o adìẹ náà nìwọ náà tó rádìẹ ń gbogbo wa lọwọ olódùmọrẹ bó bá wà á pé ajé ayé bó bá sì wà á mọlúwà rẹ ńlẹ bó ti wọ ọba mi ní sọlá o kò sẹni ó lè bí lẹjọ kò sẹni ó lè gbé lọ kóòtù kóòtù wo ni ó dájọ rẹ adájọ wo ló fẹ jókòó dájọ olódùmọrẹ kò sí kábíyèsí ara bàtàrí bí tí mo ṣèbà rẹ lálẹ yìí o.
1: oyin pátá ń gbọrọ ògodo mi ò mọ mọ.
0: bẹẹ náà ni mo jùbọ gbogbo ọba ládéládé ilẹ yorùbá o mo ṣe kábíyèsí forí adé o lọba lóye gbọrọ kìnní ìlú gbogbo yín pátápátá mo kí làṣálẹ tòní o lọmọdé lágbà oyún ònú àṣẹ ẹbí ọdọlangba ni o arúgbó ni o gbogbo yín pátá ni mo kí lálẹ yìí. ìlólódì ẹnìkankan o ẹka alẹ ni gbogbo òbíkíbi tẹ bá ti ń láǹfààní àti mọ gbọ mi lálẹ yìí.
1: ìlólódì ẹnìkankan wa bèbí dúdú láàdúdú o.
0: tiwa làṣàó náà lètò tẹ ń gbọ lọwọ nìkànnì kànga gbọmọgbẹ wells radio 89.3 fm tá a kalẹ sí òpópónà aláàfin avenue olúyọlé estate nílẹ ìbàdàn gẹgẹ bẹ ti mọ bá a ti mọ ń ṣe lórí ètò yìí bóyá ẹyin jẹsẹ ń darapọ mọ wa fúngbà kọkọ tí wà làṣàlètò níbi tá ti mọ yànnà tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá tá a mọ ń sinra wá ń gbéra ẹ̀pàkọ́ tá a sì mọ ń pera wa padà wálé pé àṣà tó ń ti ìṣe ilẹ̀ yorùbá ò gbọ́dọ̀ parun ọ̀tọ̀ ni ká ṣẹ̀sìn ọ̀tọ̀ ni ká ṣe ká gbé ti tiwantiwa ká gbé e lárugẹ ká mọ̀ jẹ́ kí àṣà àti ìṣe wa kó parun èèyàn lè mọ ṣẹ̀sìn kan kó sì tún mọ ṣe àṣà rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti file lọ́wọ́ gẹ́gẹ́ bí ojúṣe wa pé ibi wọ́n bí mi sí rèé o àṣà mi rèé o kó mọ̀ bá a parun. àwọn àgbààgbà wọ́n bọ̀ wọ́n pé òòsà kan téèyàn owó ní o wọ́n pọ̀ òòsà téèyàn bá ń sìn téèyàn bá ń lé ọmọdé dànù lẹ́yìn rẹ̀ ó ṣe tán àti parun ni torí nígbà téèyàn bá ti ń lé ọmọdé pò ń bẹ̀ tọmọ òun ò mójúléjà rẹ̀ nígbà táwọn àgbààgbà òun bá papòdà tán síwọ́ ọṣẹ́ ọmọdé ọ̀hún ò ní tẹ̀ wájú lórí àti mọ yanjú ẹ̀ torí kò mójúléjà rẹ̀. ẹni láǹfààní àti lọ gbójú oge wò wá lójú òpó facebook wa kẹ ẹ mọ wo bá a ti ń ṣe ketekete nù ilé agbára hàn ó yá o wells radio 89.3 fm fanpage ẹ mọ pin kálé kákó ẹ pin káàkiri ẹ mọ tẹsí báhùn ẹ wí fónílé ẹ wí fàlejò pé tiwa làṣà ti gbìnàyà ó ti gbòde kàníkàní kànga gbọmọgbẹ.

ṣáájú òun gbogbo orúkọ tèmi jẹ́ òye padà oyé ọlọ́run adékòkè lórúkọ tí mò ń jẹ́ ẹ̀ka àlẹ́ o àtúntìdé lálẹ́ yìí àtúnjọṣe yóò tún dùn gbọ́ngbọ́n ó tún kan sí.

0: Lórí ètò tiwa làṣà lọ́sẹ̀ tó lọ a sọ̀rọ̀, a mú ìtándòwe orí yeye ní Mògúntà ẹ̀ṣẹ̀ ló pọ̀, a sì mú mọ́ ìwọ ọmọlúàbí nílẹ̀ Yorùbá. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó lọ, ẹ mọ̀ pé ẹ ti dé báhun. A sọ ọ̀nẹ̀rọ̀ nípa ìtándòwe orí yeye ní Mògúntà ẹ̀ṣẹ̀ ló pọ̀, a sọ tán rẹ̀. Mo ti di tí ó di tọ́rọ́ fọ́kálẹ̀ òwe tá ń pa, a sì sọ̀rọ̀ nípa ìwọ ọmọlúàbí nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n bíi tí mo wá ń lọ lálẹ́ yìí, ó fara pẹ́ sòpó tó ń fapá kan yà sọ́nà bòmí ẹ̀yọ́ màá fẹ́ ẹ mọ̀ ẹ̀sán láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ o, èmi ò wá fẹ́ pẹ́kọ̀rọ̀ lálẹ́ yìí, a yà bàrá gbà wọn ọ̀nà bìkan lórí ètò yìí lálẹ́ yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ ẹ ti mọ̀ kó ní lọ́jọ́ ajé kó tó di pátẹ̀ iwájú àbọ̀nú kòókòdó ètò gangan, ó yá o ní pàápàá ẹ̀ẹ́mọ ti ń ṣe ká mọ́ fà kókò ṣòfò ká mọ̀ dé ìnà pẹ̀lú ẹ̀jẹ̀ sáré mú ìwúrí ọjọ́ ajé tàṣálẹ̀ yìí.
1: Lọ́jẹ́ Yorùbá lónìí kọ́bìnrin wa ìró àti bùnbà kọkùnrin wa àgbàdá ká sọ dúró
0: lọ. Bẹ́ẹ̀ ni ó káre mọ́dé ìyáṣá Yorùbá ní Yorùbá lónìí kọ́bìnrin wọ ìró àti bùnbà bó bá sọ ọmọbìnrin bó bá ró ìró rẹ̀ tó ro rẹ́gí tó lo bùnbà rẹ̀ tó mú pèlé tó fi sí tó wá ta gèlè rẹ̀ yányá. Wọ́n mọ́ gba ìwọ̀n a mọ́ gbẹ̀yẹ tọ́rọ̀ rá ń gbé sí ọ̀hún lọ́kọ̀ kan èjèèjì àárín gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ndùn ẹ̀gbẹ́ ọ̀dún o. Oge ní ṣe bó bá wá sọ ọmọkùnrin náà ni tó mú agbádùn ọ̀hún tó fọn sára tí ń ju apá rẹ̀ báyìí. Ká wá sọ̀rọ̀ nípa kárí ni ká yẹ ni sí ká ṣàpínlẹ̀ ẹni ká sọ yàyẹ ẹni. Ẹ̀yin Yorùbá ò tún kéré àtún gbayè àtún gbẹ̀yẹ bọ̀ lágbọn bẹ náà. Bí Yorùbá bá dí jíròórọ̀ ẹ̀bó bá sọ ọmọ ọkùnrin ni yóò náà lẹ̀ gbalajáde lórí ìdọ̀bálẹ̀ ni lára ẹ̀kọ́ ilé lára àṣà ọmọlúàbí lára àṣà ìkíni ilẹ̀ Yorùbá nù bọ́mọkùnrin ti ṣe nù. Bó bá sì sọ ọmọ obìnrin náà ni orúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì òní èkúnlẹ̀ láti fi káwọn àgbàlagbà lára àṣà àti ìṣe Yorùbá náà ni kò tún tán bẹ́ẹ̀ ṣé ká sọ̀rọ̀ nípa ká yẹni sí kéèyàn wá kí wa ká ṣàlejò ká ṣàpọ́nlé àlejò ká kí ni ká ṣe ni pẹ̀lẹ́tọ̀ yàyà ni ṣé ká pàtí òde àríyá ni Yorùbá tó gbayà tó gbẹ̀yẹ bọ̀ ń bẹ́ẹ̀ èyí ti wá ṣe táwàá pé a fẹ́ tàṣà wa dànù a fẹ́ mọ́ fọwọ́ tá dànù a fẹ́ sọnù kò bàjẹ́ láyé olúgbọ́n bẹ́ẹ̀ kò bàjẹ́ láyé arẹ̀sà kò nítorí ìmí bàjẹ́ o kó mọ̀ torí tẹ̀yìn náà bàjẹ́.

lórí ọjọ́ ajé ètò ní ó yá ní gbogbo obìkébé tá a bá wà láṣàlẹ̀ ètò ní ó ẹ mọ wí báyìí pé orí mi ò ìṣẹ̀dá mi ò ẹlẹ́dàá mi mọ́mọ́ gbàbọ̀dé oṣù eléyìí náà mọ̀ tó ti parí náà náà òní ń lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje oṣù eléyìí tún ti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nú o ìlàjì ọdún ẹlẹ́ẹ̀kejì la tún ti já lójú yìí orí mi mọ́ gbàbọ̀dé o ìṣẹ̀dá mi ò ó mọ̀ gbọ́dọ̀ gbàbọ̀dé níjọ́ tébi bá ń pọ̀ náà a mọ̀ gbọ́dọ̀ rìn níbẹ̀ ẹ̀jẹ̀ wa ò mọ̀ gbọ́dọ̀ sàn bàlà lójú pópò wọn ò gbọ́dọ̀ fẹ̀jẹ̀ wa rúbọ̀ ó yá ẹ bẹ̀rẹ̀ sí wúrẹ̀ tìyín o àṣẹ wàá.

pa kamon fa koko sofo ya eje n bo si koko dori eto gangan fun tasale eto ni ba tin ba lo lose to lo e a n soro nipa iwo omo luabi e sugbon kin to po sori iwo omo luabi o mo pe ma ya sona bi kan kin to te waju lori n ta n gbe lo lose to lo te ba gbagbe lori eto ye eyin ololufe wa e a ti soro nipa odun ololu e ololu arara odun egungun tan se nile ibadan ati soro nipa re ati salaye itan to ro mo lori eto yi boya yin je se ndara po mo wa fun gba koko e koja lo sojo opo Facebook wa Wells Radio 893 FM fan page e lo wa foran nbe te ba ti teti wa lasa si e ti lori sirisi awon foran ta ti se lori gbogbo awon eto ta ti se e ri to lolu ta so npa re e ri yun na nbe o wa nbe gbagada gbagada e lo wo sugbon a to menu ba ni ranpe a kan mo le lo nu re lekun rere ba ti salaye tele sugbon a menu ba ranpe lale yi a ti so fun wa tele a si tun so lale pe lara awon kan tan se bi odun nile yoruba lara awon odun to je wi pe to ni le tele mo oni won se ku ku susu rara ti ti won gbaru ku ti le yoruba lara lodun egungun wa yoruba e fi asa ti se won won e fi sere o koda yoruba e fi sese won sere o e ko lajo to wole de e won pe kagbado to daye nkan bayi lade e ti je e oniruru ona lawon eya yoruba fi mo nsin awon baba nla baba won tan fi mo nsa yeye tan fi mo nseye fun won iran diran won to ti koja lo awon baba nla baba won e lara ona ohun oni bo ti mo ba won ara orun soro awon ara orun yi na ro pe awon baba nla baba won gege bi itan ti fi die mule ati wadi yo ba gbagbo pe awon ara orun ti awon ba soro oni awon baba nla baba won nitori edan se lari eye odun egungun se jo kan lara awon ayeye nla ti won se nile yoruba orisirisi eya yoruba lo si ni be won ti so dun ko wa won be orisirisi elegun o na lo wa sugbon egun alagbara kan wa to je pe o wa lara awon egun to gbajugbaja to je egun nla nile ibadan ta wa yi nile ibadan ta wa yi egun alagbara to je elegun nla nile ibadan ta wa yi lara re na ni egun ololu egun nla gbajumo elegun o ni egun ololu yi lo je nile ibadan a si ti salaye lori eto yi pe egun yi ki kan se egun lasan o lawon ewo to po e lare ewo re te to je pe koko patake ninu ewo re o na ni pe obirin o gbodo foju ri elegun yi edita se tun wa mu wa lale ni pe oni oloni ale igangan la isun egun ohun mo se tun wa ni ka sinra wa ngbere epako ka fi to ra wa leti looto o lawon agbegbe bi tin de nile ibadan o sugbon ka tun sinra wa ngbere epako to ra le rinrin ajo ko mo di wi pe a da won agbegbe ibi ti o gba koja ko mo lo di kayefi enyo lara awon egun nla nile ibadan legun ololu je mo si salaye wi pe egun yi won lo gbe wa lati ilu mi ni nigba wase latari bi e mo pe laye igba na awon baba nla baba wa mo gbogun lati ilu kan lo gbogun ti ilu mi enyo te egun ololu yi ke se egun to kan sese jade lasan jagun jagun alagbara legun na ni ilu akoko ni ilu ondo ilu akoko akurenu jagun jagun alagbara ni egun yi lakoko ogba ti awon ologun alagbara nile ibadan won segun lo si ilu akoko nigba won debe egun ololu yi la won ara akoko lo lati koju awon jagun jagun ile ibadan tori egun alagbara ni o ni won lo to segun ti awon ologun ibadan parapo eti se egun ohun lagbara to be ge to je pe o segun pupo na won
nígbà tí ó di pé ilẹ̀ ti fẹ́ máa rọ́ ọ̀kan lára àwọn alágbára ilẹ̀ ìbàdàn nígbà náà lọ́hùn-ún ayọ̀rìndé ajé ìdí nù tó fi jẹ́ pé òde ajé olóòlù lágbègbè ayọ̀rìndé ajé ó ní wọ́n ti ṣe ètò tó rọ̀ mọ́ olóòlù ẹ̀yọ́ alágbára ilẹ̀ ìbàdàn gbà náà lọ́hùn-ún ọ̀kan lára àwọn tí wọ́n jọ lọ òun la ayọ̀rìndé ajé jagunjagun lòun náà jagunjagun alágbára sì ni nílẹ̀ ìbàdàn ayé ìgbà náà gbogbo àwọn jagunjagun yòókù wọ́n ti sapá ipá ti pín okùn ayọ̀rìndé ajé nìkan nígbà tó náà wò pé ilẹ̀ ti fẹ́ rọ̀ olùn náà bá ṣe báwọn baba ńlá baba rẹ̀ ti ṣe kó tó wá dé wípé ó padà ṣẹ́gun ẹlẹ́gùn yìí tó sì gbé ẹ̀kú rẹ̀ tó sì gbé dé ilẹ̀ ìbàdàn ìtàn pọ̀ ń bẹ̀ o ṣùgbọ́n a ti ṣe ẹ̀ a ti yànnà náà a ti ṣàlàyé ẹ̀ nínú orí ètò yìí tẹ́ ẹ bá ti lọ ojú òpó facebook wa ẹ ti wá tiwa làṣà ẹ rí lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ sì wò ó bá a ti ṣàlàyé ẹ̀ egun olóòlù yìí àwọn tán lọ kógun jà wọ́n nílùú àkókò tí wọ́n fi gbé ẹ̀kú egun ato agbárí tí ń bẹ lára ẹ̀kú rẹ̀ bó ti jẹ́ ó wà nínú èyí tá a ti ṣeun ẹ̀yọ́ ṣùgbọ́n mo ní fi sínra ká fi sínra wá ń gbére ẹ̀pàkọ́ lálẹ́ yìí kò ní tún láìsùn rẹ̀ ẹni tí bá ń rìnrìn àjò kò mọ̀ bí ó ti rìn àwọn agbègbè kan wà tí ó dé àwọn agbègbè kan sì wà tí ò ní débẹ̀ ṣùgbọ́n pàápàá jùlọ obìnrin ẹja máa rìn tìfura tìfura.

mọ̀rọ̀ pẹ́ mọ̀ pé ìwà rere báyìí lẹ̀ sọ ènìyàn èéfín sì nìwà èéfín nìwà ó yóò padà rútú jáde náà ni bẹ́ẹ̀ ni.

ìwà rere tó yẹ kí èèyàn hù tó tọ́ sí ènìyàn láti mọ wù tí wọ́n fi mọ gbósùbà tí ó mọ wọ́ àwọn èèyàn lórí tí wọ́n sì mọ fi ọ̀sàwò kọ́ se ẹ̀hún ni wọ́n ń pè ní ìwà ọmọlúàbí òun náà sì ní ìwà rere ẹ̀yọ́ a ti ṣàlàyé ẹ̀ lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ a tẹ̀wájú níbi àmúdé ni ṣé ẹ mọ̀ pé lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ a mẹ́nuba bó ti dàbí pé púpọ̀ nínú àwọn àṣà àti ìṣe wa ti ń parun pàápàá jùlọ ìwà tó yá ní gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ̀yọ́ níbẹ̀ lára rẹ̀ láti mẹ́nuba tó rọ̀ mọ́ ìkíni ìmúra mo sọ̀rọ̀ nípa rẹ̀ wípé ọ̀làjú ó gbòde kan lóòótọ́ ṣùgbọ́n kò wá jẹ́ kí ọ̀làjú wá mú wa tàpá sí ìwà àti ìtọ́ni tí wọ́n fún wa táwọn òbí fún wa kò yẹ orí bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé wọ́n pé ilé la ti kẹ̀ṣọ́ ròde ẹ̀yọ́ ọmọ tí ó bá bóde ńlére tó ṣe tó wùwà gẹ́gẹ́ bí ọmọ lúàbí táwọn àgbàlagbà bá rí wọn á pé ó hàn pé wọ́n bíwọ ọmọ ìlére wọ́n sì tọ òtún gbẹ̀kọ́ níbẹ̀ lẹ́ẹ̀tì mọ irú ìdílé tọmọ bẹ́ẹ̀ ti jáde ṣùgbọ́n ọmọ kìí ṣe pé gbogbo èèyàn ti ń wùwà ẹ̀kọ́ ǹkan ni wọn ò kọ́ o àwọn kan wà tó jẹ́ pé wọ́n kọ́ àwọn owó àwọn ìyún ni wọ́n máa ń pè ní aláìgbẹ̀kọ́ ọmọ àwọn àbí ìkọ́ wà àwọn àkọ́ ọgbà àwọn náà wà o lọ́tọ̀lọ́tọ̀ nípele nípele òun ló pín sí ṣùgbọ́n lórí ìwọ ọmọlúàbí tá a mẹ́nuba yìí lọ́sẹ̀ tó lọ mo sọ̀rọ̀ nípa ìmúra wípé ó ti wá di tó di wípé àtọmọkùnrin àtọmọbìnrin èyàn ò ní mọ̀ yàtọ̀ mọ́ nígbà ọmọkùnrin bá ti di rí ìyún nìkan kọ́ o yóò di pé ìmúra wa gan àwọn àgbàlagbà pé wèrè dùn wò lọ́jà kò ṣe é bí lọ́mọ kọlódùmọ̀rì ó mọ̀ yàwá ń wèrè kọlódùmọ̀rì ó mọ̀ yàwá lálágànà ọpọlọ ẹ̀yọ́ bí èèyàn bá rí alágànà níbi títí ń dẹmọ títí ń ṣoríṣiríṣi nǹkan téèyàn sì wò fín ẹ̀rọ ọlọ́run ó pààyàn ẹ̀yin ò sì ní gbàdúrà kí èèyàn dirú ẹ̀ àbí kí èèyàn dà bó ti dà bó bá wá di wípé àkókò ìgbà náà ló wá bẹ̀rẹ̀ sí ṣe ohun tó ń pààyàn lẹ́rìn-ín àwọn èèyàn ó fi ṣèrànwọ́ olóòótọ́ ṣùgbọ́n kò sẹ́ni tí ó jáde wípọ̀ ọmọ òun nù bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwa tó jẹ́ pé a sì lọ́pọlọ pípé kọlódùmọ̀rì ó mọ̀ gbọ́pọlọ wa lọ́wọ́ wa kórí ìwọ́ mọ̀ dàrú láṣẹ olódùmọ̀rì bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tiwa náà ṣùgbọ́n púpọ̀ nínú àwọn àwòkọ́ṣe àti ìwà ìmúra lára nǹkan tá à ń wò mọ́mọlúàbí lára o náà ní ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìwà ìmúra púpọ̀ nínú wa láyé òde òní bàbá ní àwòwà múra wa ó fẹ́ fara pẹ́ ti ẹnìkan mi sọ̀rọ̀ àgbàlagbà kan ó pé obìnrin jọ kan ó ní ó yọ́lọ̀ mo ní ó ó ní sọ mọ̀ pé irun kan wà tó jẹ́ pé ọ̀fẹ́ ni lórí alágànà ó ní àwọn èèyàn sì ń fi òbítíbitì owó sí lákòókò tá a wà yìí olóye ti dé báhùn olóye ti dé bẹ́ẹ̀ náà làwọn aṣọ míì tá a wọ̀ àkísà tó ti yà málágànà la tó jẹ́ pé bó bá jẹ́ para tiẹ̀ gan yá kò ní wọ́ sọ́rùn yóò wọn dànù ni òun làwọ́ kówó lálọ́ rà táwọn ṣe táti kò sọ́rùn táàtò mọ́ yan filanga filanga káàkiri ẹ̀yìn bá ti mọ̀ pé ìmúra òun náà wà lára tí wọ́n fi dọmọ lúàbí mọ̀ wọ́n pè rí ni sí báyìí oníṣe ni lọ́jọ́ bá a ti rìn là ń kó ni wọ́n bá ti rí ọ tán ti rí ìmúra rẹ irú ìmúra rẹ náà ni ó sọrú èèyàn tí ó wà sọ́dọ̀ rẹ àbí tí ó bọ ọ sọ̀rọ̀ bó bá jẹ́ pé ẹni tó fẹ́ gbéṣẹ́ ńlá fún ọ náà ni torí bó ti wọ̀ ọ́ yóò ti wò ó pé eléyìí ìmọ̀ ilẹ̀ gbowó ńlá fẹ́lẹ̀ yìí àfàìmọ̀ kẹ́lẹ̀yìí ó mọ̀ gbowó mi lọ o lára ìwọ ọmọlúàbí ni bẹ́ẹ̀ ìbọ̀wọ̀ fágbà ọmọlúàbí gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àgbàlagbà kìí ṣe pé àwọn ẹlòmíì wọn ti ẹ̀ pé wọ́n mọ̀ fèdè gẹ̀ẹ́sì sọ wọ́n ní I am blunt wọ́n mọ̀ fèdè gẹ̀ẹ́sì sọ pé I am blunt tó bá ti wà tó ti bó ṣe rí lọ́kàn mi màá ṣe sọ yẹn ẹja yọ ṣe ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ torí pé lọ́pọ̀ ọgbà àwọn nǹkan kan wà tó gba sùúrù ẹ̀kọ́ ń gbóná ó fẹ́ sùúrù ẹ̀yọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé sùúrù láàfin tó tí ẹ sì rí sùúrù tẹ ẹ rí yìí kìí pọ̀ jù ó àfi bí ò bá tún ní tó ni inú bíbí n ò bí ọ́ ń ṣẹ́ ẹ̀dọ̀ fùfù n ò bí ọ́ lọ́wẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá ṣe sùúrù onísùúrù ó mọ̀ jèrè púpọ̀
torí àwọn tó jọ fi bínú tó fi ṣe sùúrù tó wò tó gbégbésẹ̀ kò ní sí tí ó fàyàn sí wàhálà lára tọmọlúàbí gbọdọ̀ nínà ní sùúrù kìí ṣe gbogbo nǹkan tó bá ti gbàlé ọ òun náà ló wọn tó ti sáré gbójú agan sáwọn èèyàn nígbà ó bá ń gbójú agan sáwọn èèyàn ń gbogbo ògbà díẹdíẹ kẹrẹkẹrẹ kéde dùmarè ó mọjà fọwọ ara wa lé olóore nígbà tí àwọn tí ó bá ṣèyàn lórí wọn bá ọmọ ń lẹ fẹ lọ gbéṣẹ fún ìmọ̀ ń kanra bí ajé eléèkúkú ni ẹ bá ti rọra sí nǹkan kékeré báyìí yóò ràn jùmọ̀ yín ni o a mọ̀ kanra ni lára rẹ̀ náà ni ṣùgbọ́n nígbà tó o bá jó oníwà ìrẹ̀lẹ̀ ẹ̀yìn ò náà ó tún jẹ́ bí atọ́nà fún àwọn tí ó fẹ́ sọ̀rọ̀ rẹ pé òun lè fẹ́ gbéṣẹ́ fún ẹgbẹ́ fún ọmọ dáadáa sì ni oníwà ìrẹ̀lẹ̀ ni o ọmọ òun nítẹríba a mọ kí ìyẹn o a mọ bọ̀wọ̀ fún yàn ara rẹ̀ náà ni bọ̀wọ̀ fágbà kódà iṣẹ́ ilé gan pàápàá ara rẹ̀ ni kéèké èèyàn jíròórọ̀ kó ṣàtúnṣe àyíká rẹ̀ kó gbálẹ̀ kó o bomi tí ì lọ ṣe omi kó gbómi rẹ lọ bálùwẹ̀ kó o gbóúnjẹ kaná káwọn òbí rẹ tó jẹ́ o ti dáná kó o bu tiwọn àdúrà ló gba ẹ̀yìn òwúre wọn òwúre fún ọ ni wọn ò ní ṣe pé àbí ṣé èèyàn wá mọ rí ìyànràyàn lẹ́rù bí kéèyàn wá pé rárá o àyàfi tó bá wá jẹ́ pé èèyàn wá lọ sí oúnjẹ ọ̀gbun wá ṣe ọwá mú o ṣe jóná àbó mọ̀ ọ́n ṣe o lọ ṣe bó o bá mọ̀ ọ́n ṣe mọ́ débẹ̀ ṣùgbọ́n bó o bá mọ̀ ọ́n ṣe tó bá ràn wọ́n lẹ́rù tó o sì ṣe lọ́nà tó tọ́ àdúrà ni wọ́n fún ọ̀yin òwúrẹ̀ ẹ̀ ń ṣàdúrà fún yàn ni ìkíni sẹ́ńdẹ̀ o lára ìwọ ọmọlúàbí ló jẹ kọ ọmọlúàbí mọ bọ tí kì í yàn kìí ṣe kó ọ̀rá àgbàlagbà ó wàá wò lókè pé àgbàlagbà tí ò bá lè kí megan ẹ̀mígan ò lè kí ẹlòmíà pé ẹni tí ò kí ìyàn kú lè pàdánù káàbọ o àwọn nǹkan míì wà tó jẹ pé bí èèyàn bá ní kéèyàn máa ṣe bá ń lọ ó ṣeé ṣe kéèyàn lé olóore jìnà lára yàn kọlódùmọrè ó mọ ìjà lólóore jìnà lára wa ìgbà míì ẹwẹ a máa wà tó jẹ pé ipò téèyàn wà ń gbà mí àbí ìròrí èèyàn àbí ronú èèyàn a máa fà á kọkàn èèyàn mọ̀ síbẹ̀ pé èèyàn ti ẹ̀ wọlé àbí kó ìròrí èèyàn mọ̀ lọbẹ̀ èèyàn ó yàtọ̀ ṣùgbọ́n tó bá ti wá ń di gbogbo ògbà rẹ pé kíni bẹ́ẹ̀ bá wọlé bẹ́ẹ̀ bá kí kò ní kí yín o bí ó ṣe mọ wò yín rè kódà kó kẹ́ ẹ pàdé ara yín lọ́nà gan yóò yà bàrà fún yín ni ẹ̀wọ̀n tí wọ́n sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ kèé kí ìyàn bẹ́ẹ̀ ni ọ̀hún bá rí èèyàn tí ó ṣe èèyàn lóore ní tí ó kọ́kọ́ sọ fún náà ni pé ọmọ wo ọmọ tí ò mọ̀ yàn kí tí ò ní tẹríba ẹ̀já mú ìwọ ọmọlúàbí ìwà rere ká kó mọ́ra ká bẹ̀rẹ̀ sí ìwú gẹ́gẹ́ bí yorùbá ti fi lélẹ̀ ìwọ ọmọlúàbí ṣe pàtàkì torí ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹjọ́ wà lára ẹ̀ṣọ́ wa bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ sí sòtítọ́ òtítọ́ lérè àwọn ẹlòmíì báyìí bẹ́ẹ̀ bá mú owó tẹ́ fi dẹ́ wọn wò tẹ́ fi ilẹ̀ báyìí pé níṣẹ́ bíi pé ìfowó bẹ̀ tẹ́ lọ fógún ọdún bẹ́ẹ̀ bá padà débi ẹ̀fowó yín sílẹ̀ ti bá irú èèyàn bẹ́ẹ̀ ǹjọ́ tó bá nílò ìrànlọ́wọ́ tó jẹ́ bí òbítíbitì owó kan tó o sì mọ̀ pé ẹni báyìí kìí ṣe èèyàn bẹ́ẹ̀ kò lè gbówó ìsálọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ lèyàn ràn lọ́wọ́ pé ẹni tó jẹ́ pé kìí ṣe irú èèyàn bẹ́ẹ̀ o pẹ̀lú owó yóò ṣe tó yẹ àti tó tọ́ ni kódà bẹ́ẹ̀yàn rẹ̀ ń tí ó fẹ́ gbéṣẹ́ ńlá kan fún un èyàn ò tún bá fẹ́ ní pé olótìtọ́ ẹ̀dá ni kò lè gbówó yín sá lọ mo mọ̀ délédélé lára rẹ̀ náà ni ká máa sòtítọ́ ibi ọba lòun lọ nìkan ti bọ́ ọ mọ́ lòun lọ sílé lágbájá kán wá lọ rí ọ nílé ṣẹ̀ṣà tàmọ̀dò ẹ̀yọ́ ibi tí èèyàn bá lè yàn ń lọ ká bá àyàn níbẹ̀ lára ìwọ ọmọlúàbí náà ni ká nítẹríba ká máa bọ̀wọ̀ fáwọn ènìyàn lára ìwọ ọmọlúàbí náà ni bẹ́ẹ̀ ìgbọràn kéèyàn tẹ́tí sí ìgbọràn tágbàlagbà bá ń gba àyàn lámọ̀ràn tó o sì rí pé àmọ̀ràn yóò wúlò fún mi o tẹ́tí sí kó o mú lò tó bá yẹ pé o mọ̀ pé yóò ràn sí òṣèrànlọ́wọ́ fún ìgbé ayé rẹ tẹ́tí sí kó o mú lò bẹ́ẹ̀ ìforítì lẹ́bọ ká ní ìforítì ká ní ìfaradà wọ́n ti torí wípé ẹgbẹ́ rẹ̀ ń já mọ́tò ẹgbẹ́ rẹ̀ ń ralé mo ti rí lójú òpó ayélujára mo ti rí lórí afẹ́fẹ́ gbogbo ohun tó bá gbà ní fún èmi náà ó ralé yìí èmi àfi kí èmi náà ra mọ́tò yìí o bẹ́ẹ̀mi náà ò bá ra kí n tó pọ́ mo gún ọdún yìí ní lọ kálukú ló ní ìgbà àti àkókò tiẹ̀
àwọn àgbàlagbà tán sì pé ẹmọ wo àgọ aláàgọ sáré wọn mọ tán wí wọn mọ tán wí o ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí la wáyé kádàrá wa ò sì papọ̀ kódà ìpín àti àyànmọ́ wa kò papọ̀ ọjọ́ tá a jọ wáyé ó lè jẹ́jọ́ kan náà ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ náà bí wà kódà ọjọ́ tó ní kálukú ó tún lọ ọ̀tọ̀ọ̀tọ̀ tún ni a tún lè tún pa pọ̀ gan kó tún jẹ́jọ́ kan náà ṣùgbọ́n kò sẹ́ni tó mọjọ́ tí ó lọ lódùmọ̀rẹ̀ nìkan ló mọjọ́ tá a lọ ìforítì lẹ́bọ in tó o bá ń ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ gbájúmọ̀ mọ́ sì torí pé ọ̀rẹ́ rẹ kan ó rówó òjijì fara ìwọ náà wò ó pé ntẹ́gbẹ́ mi ṣe tí wọ́n fi làlẹ̀ mí náà ó ṣe ìsàlẹ̀ ọ̀rọ̀ tí ò ṣe ọ̀nà tó tọ́ àmọ̀mọ́ lẹ́yìn ìgbẹ̀yìn rẹ̀ a sì mọ́ lágbára kọ́rọ̀ rẹ̀ mọ́ di ẹni tí ó padà mọ́ gé kàbámọ̀ jẹ́ pé

mọ̀ ìbámọ̀ mọ́ ti gbé ìgbésẹ̀ tí mo gbé yìí ìforítì ń lẹ́bọ̀ in tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹpẹlẹ mọ̀ tẹpá mọ̀ ẹyin àwọn tó bá yọ fọ̀rọ̀ rẹ lọ pé mò ń ṣe báyìí o tẹ ẹ bá fẹ ṣe o súnmọ́ wọn kó bá wọn sọ̀rọ̀ èyí wá ṣe wípé ó wàá wọ aago aláago sáré tí ó wàá di wípé ohun ọwọ́ rẹ ò tó ó fi gọ̀ǹgọ̀ fà á ẹ dákun bẹ́ẹ̀ alára ìwọ ọmọlúàbí náà ni àṣà ìránra ẹni lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí a máa ń ṣèrànlọ́wọ́ fún ara wa ọmọlúàbí a máa ń ra àgbàlagbà lẹ́rù ọmọlúàbí a máa dìde fún aláboyún lórí ìjókòó aláboyún tó di ọwọ́ di ẹsẹ̀ á dìde fún lórí ìjókòó pé ó yẹ ìjókòó ti yín èmi ò lóyún ẹjẹ́ mi ó dúró báyìí ẹyin kò tí ì dé bẹ̀ báyìí ẹ̀yin ẹjọ́ kọ́fì ìkàlẹ̀ síná ó wá sì ṣe àgbàlagbà míì tó mọ̀ pé àgbàlagbà yìí ò lè dúró fún ìgbà pípẹ́ tí ń fi sọ̀kalẹ̀ nínú ọkọ̀ yìí ẹ mọ̀ pé àwọn ọkọ̀ míì máa ń wà tó jẹ́ pé èèyàn ó dúró nígbà tága bá ti kún ni ẹyin o lè dìde fún àgbàlagbà ọ̀hún náà ìbá sì ṣe orí ìjókòó orí àga ìjókòó náà ni tó sì rí pé àgbàntara ìyá ìyá àbí bàbá yìí ó lè ràn wọ́n lọ́wọ́ kó o dìde fún wọn kí wọ́n sì fi jókòó lára rẹ̀ náà ni bẹ́ẹ̀ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lákọ pẹ̀lẹ́ lábo ṣùgbọ́n ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kókó nu ayé èèyàn ìbọ̀wọ̀ fágbà náà ara rẹ̀ náà ni o kọmọdé tẹpá mọ́ṣẹ́ kó múṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn kó gbájúmọ́ṣẹ́ iṣẹ́ là á ṣe tá a fi jàre ìṣẹ́ àtòṣe ẹ̀ẹ́kẹ́ èèyàn mọ́ yọ̀lẹ́ afàjọ̀ ọ̀lẹ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ jí láago mẹ́ta aago mẹ́rin wọ́n ti kó olóko ti roko olódò ti rodò òun wá ń sùn jàn ń fàjọ̀ aago mẹ́sàn-án mẹ́wàá méjìlá ò tí ì dìde lórí ìbùsùn ìyún èé ṣe wọ ọmọlúàbí ọmọlúàbí jẹ́ni tí ń tẹra mọ́ṣẹ́ tó gbájúmọ́ṣẹ́ lára ìwọ ọmọlúàbí nù a ti sọ̀rọ̀ nípa ìgbọràn ìwà ìtẹríba àti níní ọ̀wọ̀ fún àgbàlagbà àṣà kíni ọmọlúàbí bó sọkùnrin ni yóò dọ̀bálẹ̀ gbalaja ó sì ṣobìnrin ni ìkúnlẹ̀ ẹlẹ́sẹ̀ orí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ní ìkúnlẹ̀ bó ṣe lóòórọ̀ láti fi káwọn ìyá àti bàbá ẹkú òwúrọ̀ ìbá àṣì ṣàgbàlagbà ẹkú òwúrọ̀ o lásìkò tá a wà yìí wọ́n ti ẹ̀jẹ̀ pọ̀ làjú ti gbòde kan ó tún níbẹ̀ èèyàn tún ṣe lè kí ìyàn náà tó jẹ́ pé yóò ṣàfihàn àpọ́nlé rẹ ẹ mọ́ gbàgbé o pé ti yorùbá ni mò ń sọ o àwọn ẹ̀yà míì wà tó jẹ́ pé wọn kì í kúnlẹ̀ bẹ́ẹ̀ wọn kì í dọ̀bálẹ̀ o ṣùgbọ́n nílẹ̀ yorùbá tá a wà yìí lára àṣà ìkíni wa ni pé ká kúnlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin kí ọkùnrin sì dọ̀bálẹ̀ àsìkò ọ̀làjú ayé ọ̀làjú àwọn ọ̀nà míì wà náà tó tún lè fi káwọn ẹlẹ́yà àwọn ẹ̀yà mìíràn lọ́nà tó jẹ́ pé yóò ṣàfihàn pé ọmọ yìí ó ní ìtẹríba ó sì ní ìbọ̀wọ̀ àṣà ìránra ẹni lọ́wọ́ ká ṣèrànlọ́wọ́ fàgbàlagbà ká bá gbàlagbà dìde fún àgbàlagbà lórí ìjókòó ẹ lè ràn àgbàlagbà lẹ́rù bó tiẹ̀ jẹ́ pé ayé ti dayé ẹlẹgẹ́ tó jẹ́ pé lójú ń ta lè ṣe ṣùgbọ́n bí dídìde fàgbàlagbà lórí ìjókòó láti jẹ́ kí ó jókòó kí ẹsẹ̀ mọ́ ba yọ lẹ́nu ara ìránra ẹni lọ́wọ́ náà ni kò dìgbà tó o bá ba ru ẹrù délé o ti ṣèrànlọ́wọ́ lọ́wọ́ kan náà nu ká níwà ìforítì torí ìforítì lẹ́bọ ká máa forítì bá a bá níṣẹ́ kan tá à ń ṣe tí ò tí ì yọrí sí olówó ńlá jẹranjẹran ká fara dà torí yóò padà di ọ̀rọ̀ bódọ̀la ẹ̀yin o ayé ò lọ bíi ọ̀pá àbọn ìgbà ò sì lọ bí òréré njọ́kan yóò padà dùn yóò dà náà ni àwọn èèyàn náà ni máa ń borí ìṣòro àwọn àkókò kan wà nílé ayé tó jẹ́ pé èèyàn ò rí ìrírí èèyàn ò ráwọn ìrírí kan tí ó fẹ́ wá ńgbà ò bá yá tó bá tún fẹ́ lọ yóò dàbí ìgbà pé bíi pé ọjọ́ kan péré ò ní kinní ọ̀hún ló fi wá tó fi ṣẹlẹ̀ sí ìyàn ni.

ṣùgbọ́n ìforítì àti ìfaradà yóò mú òyàn borí. Ìdí rèé tí mo fi ń tẹnu mọ́ wípé ọmọlúàbí ènìyàn a máa foríti kò ní ṣe pé ohun tí lágbájá ṣe lọ́nà àìtọ́ tó fi là èmi náà gbọ́dọ̀ ṣe ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Ọmọlúàbí èèyàn ẹ ṣe bẹ́ẹ̀ ohun ọwọ́ rẹ ò tó mọ́ fi gọ̀ǹgọ̀ fà á kó o mọ́ lọ fi gọ̀ǹgọ̀ rẹ ń tí ò yọ oré sórí ara rẹ. Gẹ́gẹ́ bí ọmọlúàbí mo ṣe ọwọ́ rẹ mu lọ́kùnkúndùn gbájúmọ́ iṣẹ́ ọwọ́ rẹ ìdí nù tí mo fi pé ọ̀lẹ nìkan ni ò ráyé wá o ọ̀lẹ àfàjò nígbà gbogbo ẹgbẹ́ rẹ̀ bá ti dí olóko ti roko olódò ti rodò ọ̀lẹ wà lórí ibùsùn abilala lẹ́nu òun sùn jọ̀ títí dáago mọ́kànlá aago méjìlá wọ́n tún wá jí lórí ibùsùn pé bóo ni o roko rodò ni ó ní ẹjẹ́ ìsinmi díẹ̀ sí irú èèyàn bẹ́ẹ̀ nígbà ó bá sinmi táwọn tó rebi iṣẹ́ bá padà dé ní òbádé kí ni ń jẹ wọ́n ní ẹjẹ́ bí yóò pọ̀ lẹ ẹjọ́ lẹ ó kú o ẹjẹ́ bí yóò pọ̀ lẹ ẹjọ́ lẹ ó kú ọ̀lẹ oníṣẹ́ ọ̀lẹ ò lábọ̀.

ẹṣe ohun tẹ wà níbẹ̀ nítorí ìwẹ̀ ẹ̀yìn olólùfẹ́ wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa àwọn olólùfẹ́ wa ti fa àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa adéwùmí kazeem adikas wọ́n kí wa kalẹ̀ káàbọ̀ sórí ètò wọn lọ́lọ́run yóò máa bá wa ṣe láti ní garaje ṣeun o ẹ kú gbogbo gbà wa ẹ ṣeun púpọ̀ ẹ lójú òpó ọ̀dọ̀ mi ní àyín àwọn olólùfẹ́ wa náà wọ́n ti ń nífẹ̀ẹ́ rẹ̀ látòórọ̀ wọ́n sì ń bá wa kalọ̀ diamond alade ẹ ṣeun púpọ̀ sky media tv ẹ ṣeun púpọ̀ àti ẹni tí ń bá ti dárúkọ ẹ dákun ẹ mọ́ bínú àyìnlá ọmọ ọlá gbogbo yín pátá glory gbogbo yín pátá pátápátá sunmi bọlá vixam mufasa ẹ ṣeun púpọ̀ tẹ wà níbẹ̀ nítorí tiwa tiwa la ṣàlètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ lórí ìkànnì kànga gbọ́n mágbẹ́ welsh radio 89.3 fm ìwọ ọmọlúàbí olamẹnuba láṣàlẹ̀ ètò ní lórí ètò tiwa làṣà wípé lára àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá ìwọ ọmọlúàbí jẹ́ kan gbòógì ó sì ṣe pàtàkì nínú àṣà àti ìṣe wa torí ìwà rere ń lẹ̀ sóò ènìyàn ẹ̀yọ bí èèyàn bá níwà tó ní ìwà tó jẹ́ ìwọ ọmọlúàbí ìwà múyangàn ìwà ọ̀hún lásán ó tó tí ó tóun tí ó mọ múre tọ ni wá ẹ̀yọ nítorí ìwà ẹlòmíì wọn a máa fire wá rí ìrètí ẹlòmíì ò fi ẹ̀fọkàn sí tàbí lérò pé kò ń lè rí gbàlógún ọdún ṣùgbọ́n nítorí ìwà rẹ̀ wọn a máa fi wá rí nítorí ẹ̀mú ṣe ń polongo pé ẹja kìí sí ìwà wa ìwà ọmọlúàbí ó ṣe kókó ó sì ṣe pàtàkì nínú ìgbé ayé wa pàápàá jùlọ nínú ìgbé ayé ọmọnìyàn ẹja jẹ́ olótìtọ́ ènìyàn ẹni tí jara mọ́ṣẹ́ tí ẹ fi ṣẹ́ ṣọ̀lẹ́ ẹni tí nítẹríba fọ́gbà ẹ wò ó ojú òpó yìí ṣètí mọ́ látàárọ̀ ó dà ẹjẹ́ ó ti kiri bété bóyá torí ìfẹ́ sójú òpó lẹ̀ ṣùgbọ́n ojú òpó ọ̀hún ó ti ń ṣètí mọ́ látàárọ̀ kó tó wá di wípé màá mọ̀ lọlé lálẹ́ yìí ẹjẹ́ ń tún tẹnu mọ́ wípé òní ń lọdún eégún olóòlò mo sì ti ṣàlàyé fún wa béègùn ọ̀hún ti jẹ́ èèwọ̀ ni fọ́mọbìnrin láti fi ojú rí eléégún yìí lóòótọ́ ó láwọn agbègbè tẹ́gùn ọ̀hún a máa dé ó láwọn ibi tí mo ń dé ó láwọn ibi tí ò ní dé ṣùgbọ́n ènìyàn wa kan àbí ẹbí wa kan lè máa rìnrìn àjò bọ̀ ó lọ di pé yóò fẹ́ gba ojú ọ̀nà yìí tó sì jẹ́ obìnrin nítorí ẹ̀ mo ṣe ń tẹnu mọ́ fún wa pé òní ni ó bẹ̀rẹ̀ àìsàn ọdún rẹ̀ yóò sì ṣe fòdìdí ọjọ́ mẹ́rin ni ó fi sọdún ọdún rẹ̀ ọjọ́ mẹ́rin gbáko òní ò fi sọdún rẹ̀ já kìlọ̀ fáwọn ọmọ wa obìnrin ọ̀rẹ́ wa ni o àbúrò wa ni o ẹ̀gbọ́n wa ni o ká sọ fún wọn kán mọ́ rìn dé òru kán mọ́ rìn ní alẹ́ lákòókò tá a wà yìí kí wọ́n sì máa kíyèsí ra bá bá ń lọ kí wọ́n máa kíyèsí ìrìn wọn kán fetí lẹ́kọ kán máa tẹ́tí ilẹ̀ torí èèwọ̀ ni eégún olóòlù kìí fojú róbìnrin èèyàn ò gbọdọ̀ yá àwòrán rẹ̀ èèyàn ò gbọdọ̀ yàwòrán rẹ̀ bẹ́ẹ̀ èèyàn ò sì gbọdọ̀ ká fọ́nrán rẹ̀ lẹ̀. bó ṣe dé wípé kò gbọdọ̀ rí obìnrin mo ti sọ lórí ètò yìí níbi tá a ti sọ̀tàn tó ní í ṣe pẹ̀lú eégún olóòlù ẹ lè lọ wò ó lójú òpó facebook wa wells radio 893 fm fan page tẹ bá ti tẹ ti wa làṣà sí yóò ti gbá àwọn fọ́nrán eléyìí tá a ti ṣe sẹ́yìn yóò ti gbé wá tó ní í ṣe pẹ̀lú ìtàn eégún olóòlù bó ti di wípé agbárí ti ń bẹ ní ibi ẹ̀kú rẹ̀ bó ti jẹ́ àtìdí tí èé fi róbìnrin tó ń ti bí àwọn onílù rẹ̀ pé wọ́n ti máa ń sọ lù sí wọ́n ti máa ń sọ ọ̀pá sílù tí sì máa ń fọ ohun tílù rẹ̀ ń fọ̀ gbogbo ẹ̀ láti sọ lórí ètò yìí.

wàyé ń dàda kiri tí wọ́n kan yìí. West Radio 89.3 FM kàn dá agbẹ́mà gbẹ̀ẹ́.